0: oyagbe fojo me
1: o wa ni ko ma momi ko ma jeun ko ma se nkankan for 10 days ko to ko se nkankan sugbon won lo antibiotics ati drip to pa mo ni oni ku mo wa momi yen atomi ti bi ati ti 1 2 3 mo nda si awon us ni kile nse mo lo mi se bi oba ni mo nda si ororo yi gbogbo egbo wa kenu e okun mu e boni gama awon ofe mo ni sele baba ba se bi obaja mo ba mbusi mo mbusi mo mbusi by our woni ka lo ra gbogbo nkan ta ma fi se operation en ton ba de se operation ti fun ba lopo o ba ku ni ori mo mo ye ni to ku ti o ba de ku o ma di alaabo ara oni lagbara mo mo wa se oni ku olorun ba se bi oba oni je ko ku olorun ba se bi oba ni je ko ku ngba to ma di ojo kejila to ba so bayi ha mo n bo mu ni o dabi oku eran ito na o n fi kini to ni te ba ri nkan to n jade ni inu e won wa ki pipe bo imu e o n so po lagbara o omo omo mi na o ni bi ina ni kini yen ri mo dupe lowo olohun o se operation yen
0: o se operation yen
1: ororo yi o
0: let somebody shout hallelujah. Sọ pé Ọlọ́run mi o.
2: Ọlọ́run mi o.
3: Ṣé my God?
0: Èmi náà lẹ́rìí.
3: Èmi náà lẹ́rìí. Dáná sọ àtẹ́sí
0: mọ́ni. Tó bá mí sí breaker oil yẹn.
3: You miss that breaker oil.
0: Bí ẹni sọ nǹkan nù ni.
3: It's as if you miss something.
0: Èmi fúnra bí a máa jọ mójú tó o gbọ́dọ̀ rí tiẹ̀ gbà.
3: You also must get your.
0: Bọ́ mi sá.
3: Lizzie tún
0: sọ. Ọmọ èjì ẹni.
3: You don't know your age.
0: O kàkúlẹ̀tì ẹ̀. O tí ì ṣe wedding. O sì ní ọkọ.
3: Lásán kọ́
0: bọ̀ kò tí ì pẹ́jù o. Mo ro ní 50 years.
3: I saw the person that got 50 years that brought her testimony.
4: Orúkọ mi ni Bùnmi Adélẹ́gàn before now I'm Mrs. Bayode. Ni mo ma wa lati Eko ni mo ti wa mo ma wa si
5: gbara mi fun mi ni o
4: gbara mi fun mi ni gondo
5: o ni gbara wa da
4: o mo ma n gbọ program ere owurọ so baba ma n se program pe an pe won fe se 7 days every Friday for 7 days so mo sa wa fun Friday fun 7 days there so ninu o de ti pe ti mo tun woju oluwa fun oko
5: okay
4: so ni ibi tí mo wá susi after ta parí iṣọ́ òru yẹn tán mo kò wá gbọ́ congratulation mo wo gbogbo everywhere.
5: ẹ gbọ́nu etí yín pé congratulation.
4: bẹ́ẹ̀ mo wo gbogbo everywhere mo rí pé gbogbo wa ti sùkún sí èèyàn kankan tó dìdí ta ló lè sọ̀rọ̀ sí mi létí kò wá okun ju bí kan bí kò tó ṣùkàn ẹni yẹn ti torí sí èsì ni mo ń lọ ìṣọ́ọ̀ṣì baba wo sẹ́m ní baba obadare ni mo máa ń lọ ti so so kò pẹ́ bíbà bí lára àwọn pastor bó ṣe pè mí nìyẹn pé ṣé mo ti máa rí mo á ní rárá wọn wá náà fẹ́ fẹ́ mi mo mi bọ́ believe pé.
5: ẹ kókó believe
4: pé a kó lè pé kí ló lè ṣẹlẹ̀ so last saturday la ṣe wedding so mo dẹ̀ ti pé 50 years I'm 50 years old.
5: You are 50 years.
0: 50 years what?
5: Ẹ̀dẹ̀ ṣe wedding.
4: This is my ring. Àwọn ẹ̀dẹ̀
0: ṣe jọ.
5: Àwọn ẹ̀dẹ̀ dé.
0: Wedding ló ń ṣe ló ń sọ fún ìdáwọ̀ ẹ̀.
4: Ṣé báyìí?
0: Ẹ ká ẹ̀rẹ́ dà.
5: Ẹ ṣe báyìí.
0: Fi hàn wá.
5: Fi hàn wá.
0: Show your finger. Show your finger. Mo sọ fún ẹ. Age is never the barrier. Mi sọ fún ẹ.
5: Kò ní ṣe pẹ̀lú ọjọ́ orí.
0: Olóò ti dàgbà.
5: Ṣé ìyá o?
0: Your husband is on the way.
5: Ọkọ rẹ̀ ń bọ̀ lọ́nà.
0: Wait upon the Lord and pray o.
5: Wà á gbàdúrà.
0: Bẹ́ẹ̀ni, you need to pray.
5: Òun náà ti gbàdúrà.
0: Because ogun kan ló da dúró di tẹ́lẹ̀.
5: There is a battle that disturbing to this time.
0: Àwọn kan ló gbàrà ẹ̀dá tẹ́lẹ̀.
5: O tún ṣe wedding at 50.
0: But now, ó gbàrà ẹ̀ padà. Ní chọ́ọ̀jì ń bẹ ògbó létẹ̀ pé.
5: Congratulation.
0: Ọya, Jésù mi ń tẹ̀ ló.
4: Àmì Jésù.
0: Ó pa bẹ́ẹ̀ testimony.
4: Àmì Jésù.
0: Lọ lóyún náà.
4: Àmì Jésù.
0: Kò dẹ̀ bíbẹ̀ yìí. Jesus name.
4: Amen.
0: Èmi náà gbọ́ ohun báyìí.
3: I want to hear the voice now that.
0: Congratulations.
3: A kú oríire o.
0: Mo ń kí ẹ kú oríire báyìí.
3: I'm congratulating you now.
0: Gbogbo ẹbí àti ara. Wọ́n máa kí ẹ kú oríire.
3: Amen.
0: And the name of Jesus.
3: Amen.
0: Gbogbo ẹ̀yin tẹ́ fayọ̀.
3: All of you.
0: Fún irúgbìn yẹn lónìí ọlọ́jọ́
3: àánú. That will show your See, the day of mercy with joy and praise
0: in the name of Jesus.
3: To
0: fi ore re bere.
3: Ati
0: eri to gba.
3: Ti wa na
0: fi bere.
3: Olorun
0: ma da ilo.
2: Amen.
0: In the name of Jesus.
3: Mo
0: re tele ni.
3: Ni eko ta.
0: Ya jo foju kan ra.
3: Let's side.
0: Loruko Oluwa. O Maria Anugba.
2: Amen.
0: So pe Maria Anugba.
2: In
0: the name of Jesus.
3: Mo
0: gbo eyan lojo bi oni. Oni wede anniversary. Mo gbadura fun yin.
3: Ni
0: oruko aba tomo tele ma. E lo ra Anugba.
2: Amen.
0: Ni o ni 24.
3: Ojo
0: igbeyawo re
3: aya
0: sinima
3: aya
0: na ti dere o mo nu aye re
3: ko
0: wa igbeyawo re
3: ko
0: wa ise re in the name of Jesus wa de se bi oba happy birthday and happy wedding anniversary loruko Jesu wa ra anugba
3: in the name of Jesus
0: I want to celebrate one bill
3: the celebrants we have here
0: omolola afolabi happy birthday to you ogujobi funke happy birthday to you
3: loruko
0: Jesu era anugba
3: in the name of Jesus
0: oba
3: o
0: bless
3: our
0: prayer
3: baba
0: mo ibonu ba je Jesu lori anugba lokan oju rere
2: bo
0: ti mo Jesu yi loruko Jesu aye re ma fo aye atetwa
3: je
0: o ni soro na
3: Jesu you know me in Jesus name my Lord
0: pe
3: I am blessed to testify
6: irawo kan yo mi lutiti irawo san tohun dagbalagba peju si afin gori oke o han ketekete ikani 32 fm doju o letente oba laarin awon okan ni 32 fm 94.9 ikani aderin ko sonu oke tente premier mokola ilu ibadan lati sun didun fo mo araye ibudo ayo atori sun idunun ni 32 fm iroyin asiko ti o leja mbakan nu ere idaraya lese kuku ati kaakiri agba ye se bi se wa ni agbadunu eto to n parunu re ka ja fe to omo niyan ka si gbe ni afe re je lowo are ni je tenu ko tete boli ko ikani 32 fm do supa ran kaye 94.9 lo ba won kan ni
7: 32 fm edunu ke fe yin lori 94

0: Jésù Olúwa ẹ lọ nú àdúrà.
1: Pray to this prayer.
0: Olúwa sí gbogbo ilẹ̀kùn àǹfààní tó tì.
1: Lord open every door for opportunity that
0: shows. Nítorí ogun tí mò ń jà.
1: Because of the battle of my
0: ilẹ̀kùn àǹfààní tó tì.
1: Source of opportunity that shows.
0: Máa ṣí o.
1: Ọkọ.
0: Máa ṣí o.
1: Ọkọ.
0: Lọ́kọ̀jọ́.
1: Ọkọ̀jọ́.
0: Ọkọ̀jọ́.
1: Ọkọ̀jọ́.
0: Ọkọ̀jọ́.

0: àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè mi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹ gbọ́ ohun tó máa ń wí.
1: Yéè mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀
0: ṣé mi ò sọ fún ẹ
1: jára ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ́ Maggi chicken flavour sí ọyá ẹ̀sípẹ́ẹ̀lì celery
1: SELARIE
0: salary bọ̀dá mi ẹ̀sípẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di salary ó yá lọ́pọ̀ ìgbìyànjú ẹ̀sípẹ́ẹ̀lì turmeric
2: TURMERIC
0: ẹ̀ káre pálí ohun ìṣe

0: Ole ole se gbagbe tin rojo ni kirun a ni soje ka seju nti mi en tin ti jo le soje bi rokoroko ba ji won gbogbo oko ni bi ran tan abu ba ji won agbugba ti ohun aba oloko awo olodo aroye na ni asola ni o aso lowo asofia asofira ni asofilomo lowo ni ti daada e ka ro akiyan akiyan ko ayorun bo dala aye gbugbo alaji toni oba mi edumare yo tun je ka jitola e ka bo sikani 32 fm ni alaseda bi obi oge ta ba nso awon eto eyi to larin tin ko ironu abade ku orara bigba ti won ba nkeni worobo e ka ni 32 fm baba fe ndo ni eto to gba legbe ko bayi o to te ma te si mi leti jo
1: olu sola mi
0: sola ewo tin kan si o
1: Hello, shall I be to your mama? Oro mi o gba ba laaro to ni won ni baba fa ko aye ba fa kun oje ko da ba ba gba bi yanju ta fa kun owo ba aye ba ti ja ko se so mo ogbo kan o si te da si bu ba fa mo loku ti o fi ri nkan wo bi agbada lojo eye ekeyi baba re ba aye ba ti ja ko se so ngba ti nkan si roju ni eja jo sapmole ara wa ko mo je bi aya lo ede laaro to ni fe ni ba leti go oro lori kan e den ni poso lu 32 fm 94.9 yo ba lo wi pafafa oni gbo laye ko dabi ta jagbo mo ni fon ko dabi te yeye keye oni ke gbo ko fun adidun jo te yeye
0: baba o
1: awa ni won pe ni eda bi mbala lamid afa lamboro e ka ro ni yewu te tin gbo wa be ba si fi nke ti ni e ma yo wa gbo ke ma fi gbadun si to abe no de
0: ode awa ni gbere la re ko bae ka ma wo loju bi ko se pe ka ma fole tuko wo oye ja bere ka gbara kasida ka gbo oju gege awo iroyin ti wa lowo wa laaro tuni iroyin the punctual lowo mi
1: ba se ma to oniruru la won tin be le imoloro fe si iroyin daily trust
0: ba kan na ni vanguard wan be pelu
1: a je pe won o fi iroyin ti guardian ma fi kun towo mi ni ahin
0: gbogbo e na la mo mu wa a mo wonu re a mo jade ni
1: gbogbo ti yan offshore
0: oye ji nbere gbesi akoko lati nu we iroyin the punch na ni lori to ni se pelu idasile olopa ipinle lati kun ti joba apapo lowo ni bayi ni won ni pe ilegbimo asofin agbo orilede wa Nigeria won ro mi iroye fun lori igbesi ohun bi won si ni pe arilede arebel agmet tinubu o ti tari abo ohun si ilegbimo asofin bakan na ni won ni pe awon kan to ti fi igba kan je oga loga ni gbanu eto abo orilede ati ile ise omogun won ni pe ede won fe gbeleyo be na ni arele o fe ogbon aroko lori wi pe bi won tun se yonda agbara kan fun awon gomina fun idari awon olopa ipinle bakan na ni won ni pe ilegbimo asofin agbo orilede ti se tan bayi o lati fi tan lole bi won se ni pe apa bi o ona ni o ti n ba awon asofin yoku o n ba won ni gbolohun lori abo ohun ti won se ni pe aare orilede wa Nigeria o se atunse aba ofin orilede lati fi aye gba idasile ile ise olopa ipinle won be ni oju iwe keji iwe iroyin the punch to jade laaro yi
1: arara ti yan ni ko ba n gboje ohun salugbagba ni fun re lo fi obi ale para re tori je oniran lowo ba sin le mo in to ba gun ni o da lese eyin won wi pe oro ba beke jo ni baba jeje lati pire kedu na eyun na sir erufai ti won ma ba se man tap wire to won len yi ojo
0: me tap tap tap tap tap
1: ah baraka okun Bashiru lokore Bashira lobirin Baraka lobirin Barakun di abi abi Okay ojo merin odi ni adoje lati mo oba to won ya ti di sun ejo ba beke si osu kesan odun ta wa afaimo kawo ma sun lebi
0: afaimo awo ni sun lebi Okay e pa yunde e tun fun jagamu nkan mi ninu iwe iroyin the point ibe mu wa bayi oju iwe keji le ni ogun re ni mu wa owe owe ori owe wa ba ni pe orilede wa Nigeria
1: wow what a war
0: orilede Nigeria won soro won ni pe eje moye tan na lori pe a nse amojuto gbese a san gbese won ni pe ida marun ona lo we ti a number yi lori gbese yi te je wi pe aje ati pe gbese wa tun tun lo bi ida marun won ni o tun wa fi ida marun le si iye wo ta na si eke eto lera eke eto eko gege bi abo yi
1: je ba gbe ju
0: an ta e pe 1 naira lan sori eto eko 5 naira lan sori gbese
1: je ba gbe ju je ba ke
0: mule
1: aye na ma gbo music
0: ah awe wa gbe inu aye la wa
1: oru mo ro pe yin lu kesi je ba ke
0: mule Lambo,
1: Lambo. I don't cool.
0: I'm
1: Lambo. But my like only I want you, Papa. I don't. Fem ba ni fe ati ka iroyin on daada oro bi ko lopin emi ti
0: toto sala fe alewa to won ni bi won se nge won lowo ni won tun aka be lowo tun te won ni oju iwe kerin ati ikarun the point to jale laaro yin ile ise olopo ile ede wa Nigeria se gburuguru to plenty ati yaya ti o lo nka o wa ni pe ho sheri won seburu aso mo ologun eyi ti won di mo nbe sunu apo sake eyi ti nlo bi meta din ni a dota ni ye ni lu eko ni ibo won ti ri tele wo lo ba won ran
1: an
0: wo lo fe ma
1: ibi ti sadire ni kuto ni ibi ti si adire na ti se camouflage
0: ibe na ni
1: ko ni bo ba ti re to
0: wo e te se last time melo le se
1: se copy ta fi se ta fi mic be de yin
0: lambo
1: Come it, I'm back by the year.
0: Invitation.
1: Ah, okay, now what do I do? Hey, lobby, now what do you like? A castle, where you know what you're so wise or what?
0: No, man, I
1: want to call a woodian.
0: No, man, I
1: don't want to be put on no camera. No camera.
0: I want to do a mess. I like you.
1: I mean, yeah, you don't know your camouflage, like I told but those of your prayer at the baby abu.
0: Ah,
1: by drones, family, you're to come what I say.
2: Only miss, no,
1: ah, unbelievable. One in 2 years, no, don't let him man, oh, Naira, name Benita, live for Pamak, but look about cashier's policy. Ah, Ebola, our comrade, you come away, see, or do we? Kokan din ni ogun iwe royin daily trust lo wa 5.9919 trillion elo sa ibo la won yen sun
0: ah eta ni apo won sun won sunu lenu won sun le
1: ah royin o ni so okay
0: so ni bayi na ni oju iwe keta iwe royin the punch e to ja laaro ibe mo wa won ti lo lori iberu bojo bi won se je awon akeko gbe nijoba abile orire ati awon oluko wa ni pe se ri egbe awon oluko ni ipinle oyo NUT wọ́n ni pé ẹ wo ṣẹ́rí o ikú tó bá ń pojú bẹ́ẹ̀ ni òwe ńlá ní pa fún ni àwọn òlé tí padà sílé ẹ̀kọ́ báyìí o ẹ kọ́kọ́ yanjú tó ní ṣe pẹ̀lú ètò ààbò kí àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ tí wọ́n sì jí kó níjọba àbílẹ̀ ọ̀hún kí wọ́n padà wálé wọ́n bẹ ní ojú ìwé kẹta ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ yìí.
1: Orílẹ̀-èdè Amẹ́ríkà ló tún gba apá bí ìṣẹ́yọ sí Nàìjíríà o.
0: Kí wọ́n sọ.
1: Wọ́n sì ti gba sọ lára àwọn ṣẹ́wó orílẹ̀-èdè Burundi stage lórí pé wọ́n ní àjọṣepọ̀ pẹ̀lú ikọ̀ agbẹ́sùmọ̀mí ti ISIS lórí pé à ń ṣagbátẹrù ìṣúná fún àwọn oníṣẹ́ láabi ọ̀hún.
0: Ní ojú ìwé kejìlá ìwé.
1: Wọ́n máa ń bẹ́.
0: Ẹ má bínú sá.
1: Ṣé mo tí ìrojú ìwé ni?
0: Ẹ má bínú.
1: Àti ẹkọ náà tá a dá ìtì wọn wẹ́. Máa kàrò yẹn lọ́jà rí.
0: Ẹ má bínú sá. Dádì mi. Dádì
1: lámù. Alàyè lèmi.
0: Àwọn fi yọ mi, láìpẹ́ kó yọ mi.
1: Orí yìí ti gé mọ́ kí ni sá.
0: Tó ẹjẹ́ mẹ́lẹ̀ ni ojú ìwé kejìlá ìwé ìròyìn Nigerian Tribune ni wọ́n ní wípé àjọ NEC wọ́n ti fún oyè bámijí àti gbákejì rẹ̀ ní sátífíkẹ́ẹ̀tì pé ẹ pèrègede ẹ fi gbọ̀rọ̀ jẹ ká gẹ́gẹ́ bí gómìnà àti gbákejì tí wọ́n dìbò yàn lẹ́ẹ̀kejì ní ìpínlẹ̀ Èkìtì.
1: Akú oríire ni. Ojú wa wa yẹjú kọ̀ hàn mọ́yẹ̀. Yóò ti yé gómìnà Oyèbáńjì torí nídìí ìyá mo gbọ́ pé
0: ẹ̀tàn
1: a fẹ́ tán.
2: Wọ́n tán ni.
1: Sá tán ni.
0: Abájọ.
2: Àwọn ta tó jẹ́ lóye kàrin kàrin lẹ́wọ̀n àdúgbò
1: náà. e ma ti fo mo luwe gan na ni
0: olowo ni o lebi
1: abi ayin oro re o lo ni ran ran ni ko kale iwe royin eleyi ti guardian ni won bi pe ijoba apinle eko won ti gba oriro fun ijoba apapo lorede nigeria won si ni won ti wa ile ise kan jo da owo po bayi won pese agbara na ti lo bi egberun mefa megawatt afoju sun won nu on be ni oju iwe karun iwe royin guardian
0: so ni oju iwe kerin din ni ogba iwe royin
1: se nigeria awo 6000 megawatt ri
0: 6000 people afoju sun wa ni 7.5 nigba yen ade wa ni 5 ngba yen nigba to ya la wan jaji
1: le 5 ti we ko abi to so
0: ti won so ti won so pa wa ngba pe afoju sun wa pe awo 7.5 sugba ngba to ya la wa tun la muri fast agbo wa fe di bayirin a wa fe lo magbara agboro wa ti de lati gba
1: a mo se pe green subu mo ro wa ti follow je giri wa lo subu bi green di nigeria
0: eh tegbe won ti so won ni pe
2: honorable
1: honorable tegbe
0: eshun wa won so wi pe esoro to se na gan pe is more governance than technical something o mi pe kini subu ko fe se pon lo jaju bi isowo moju to re nti won so
1: ni
0: eh olorun se gbogbo la wa yi an tan na sun ta lo gbogbo wole ko se bi igbe se pa yunde ni oju iwe kemi din ni ogba iwe royin tribune ti mo mu la ro yi won ni pe oga igba fun ile olopo ile ede wa nigeria ti soro won ni pe ilu ti o sofin eso si nbe iwo olopa o gbodo wa wa so se sonu ko wa mo si TikTok tap tap tap abi ko bo si Facebook abi awon itako aye lo jara mi
1: se won se yan ni
0: ah ninu aso se ke mo fi for you lady na
1: cha bo ko awon wo ti won se tap tap tap tap
0: eh eh
1: se ni wa mo kan na wo
2: awon ti o exist
1: eh won exist
2: atawon to exist ko si oruko nu we awon ti won deep pelu
1: o deep
0: o deep
1: ewo royin le na to nbode lori revolution now obire ajo sarapu gani adams eji mako gbogbo won na bu enu atelu ba titi sowo re mole
0: loju iwe keji iwe royin tribune
1: oya o be ni oju iwe kerin iwe royin ti guardian royin gba te ri gbogbo yi tap tap tap le mo se gbogbo do kan ra lu e ni wo be ngba ti on gbe alaye lo ti on gbe alaye lo si bi giga omo ke elemo tun so pe mo ni choice mi o wo ko ile
0: ben
1: omo advance elemo wa o ke se ru tin yin o
0: awe se elemo rara awe u le se elemo rara
2: adu ala wa won
0: awe se elemo rara
1: omo giran gbe nu aye o
2: ah ani e mo tala yo to cash out me
0: ah eh he to
1: if I look kan if I look kan wa lo gboro wa ru labuja
0: if I gboro yin lo eh gbe mi wole se nigeria n pe mi ni
1: wan light ala EDSS o le fi owo gbe o ikani won ti bo labi abai won fi no ke bai
0: a se we na wan ni
2: English
1: but we ba English e bo ka e je wole fora mi ni
0: so ni bai no wan ni pe joba ipinle oyo ti kede re wi pe ki isede kolongbe le oni wakati 16 ko wa ni awon ijoba abile bi mewa wa ni pe awon ijoba abile ti oro kan ni won pala pelu igbo oba oyo oyo national park won be ni oju iwe keji ti ijoba abile ti ba wa nbe e wo ke ka ke gban yebe yebe
1: bi fa ba nrele ado ka mu borun ka tele ni
0: e ma tele mi o e jin da lo
1: ifa re eh ifa ti e ke mi ni sonu lo na ah ere kere e ti mo le lo ti o moju ona do ori ade ti won ni ilu edo angana e kan ma pe ni orun leke awon leke se ke ro awon eyan ni won wi pe won ti pase o fun awon oni nkan bile ni ipele ohun atawon olosun atan mi pe edakun e buju awon ajinigbe yi e ko ra won lara e gbin se pe oju iwe keta iwe iroyin ni oro yen ti n jade iwe iroyin ti guardian lati ilu babawa omonaba eredua uku apolopolo wow
0: eji melo ni se pele si olera won ni pe bi ara ba tin wo oju labadi won ni pe nje en ti e me pe ta ba ko awon eyan sile pe won ni arun cancer won ni awon bi mokandinogun nu won lo je pe iwadi fi han pe awon ta won ma wo ririn abadi abi e wa san ra san
1: ju kankan
0: toluwo
1: mi jan ko ni e ba mi ki ore nde ẹgbẹ́ òṣèlú NDC ló ti rẹ́sẹ̀ wálẹ̀ gẹ́gẹ́ bí ojúlówó ẹgbẹ́ alátakò ní ìpínlẹ̀ Edo fún àwọn ẹgbẹ́ òṣèlú APC bákan náà wípé àwọn ti PDP kálukú ti ya sí ya ti bẹun
0: ajé ká máa gbé àgbà kin wọlé àgbà kin ẹkàrọ
2: ẹkàrọ gbogbo ara lé ajé ìdẹ́ra yóò máa jẹ́
1: àmì jésù
2: ojú ni tí àwọn òní jí wa gbé o
1: àmì
2: máa fi kò pé ọ̀dá sọ ẹ̀wọ̀n àní wọ́
1: àmì
0: ẹṣun oye jí ká bẹ̀rẹ̀ báyìí lórí èyí tó jọba ròyìn láàárọ̀ yìí ìdásílẹ̀ lè ṣe ọlọ́pàá ìpínlẹ̀ ààrẹ wọn buwọ́ lù ú lánàá wọn ṣe àtúnṣe àwọn òfin kọ̀ọ̀kan wọn sì gbé e lọ sí ilégbèmọ̀ asòfin ilégbèmọ̀ asòfin náà wà ní pé àwọn ò rómi ròyìn fún lórí rẹ̀ àpèlé ìròyìn ti ń bẹ lábẹ́ àwọn ròyìn wọn ni pé àwọn kó ti fi ìgbà kan jẹ́ ọ̀gá àgbà ilé iṣẹ́ ọmọọgùn àti lérò ètò elétò ààbò wọn ni ọ̀rọ̀ wọn kò fẹ́ẹ̀ jọra lórí wípé láti yọ̀ǹda agbára kan fún àwọn gómìnà lórí ìdásílẹ̀ ilé iṣẹ́ ọlọ́pàá ní táwọn èèyàn wá ń bẹ̀rù náà ni pé ṣé àwọn gómìnà ni máa ṣe àṣìlò wọn báyìí
2: kò sígbà táwọn gómìnà wa ò ń ṣe àṣìlò owó tán fún wọn ọ̀nà abo ni wọ́n lò sí gbogbo nǹkan tó yẹ kán fi tún ìlú ṣe kán fi ṣe dáadáa sáàrin ìlú ọ̀nà wo ni ṣùgbọ́n ká lè mú ẹnu àtẹ́lù kúrò lára ìjọba àpapọ̀ tó gbé lórílẹ̀‐èdè nàìjíríà nígbà tí nǹkan ò bá lọ bó ṣe lọ àwọn tó wà lágbọ́n mi òkè ẹ rí pé ọ̀rọ̀ tá a sọ tí jonathan náà ni títí tí wọ́n fi kúrò níjọba nìyẹn oríṣiríṣi nǹkan náà là ń sọ torí pé ọmọnìyàn n tó yẹ káwọn gómìnà ó ṣe ojúṣe yẹn á gbé lórí àwọn ààrẹ àníwò àwòkó pé kí wọ́n ṣe ní ìsìn ẹ mọ́ wo ẹ rí pé ní ìsìn ààrẹ ti buwọ́ ló ti da padà sí ilé ìgbìmọ̀ asòfin ẹ jájọ mọ́ wo ó yẹ káwọn náà ti máa palẹ̀ mọ́ pé ọ̀nà wo làwọn ó gbé gbà kán ti mọ́ ní blueprint kán ti mọ́ ní template pé ibo ọ̀nà wo làwọn ó ṣe níbo ni wọ́n wà ìgbà tí ẹ rí pé wọn ti fún wọn láṣẹ ọ̀rọ̀ ọ̀nà ń jẹ́ pé ìpínlẹ̀ kọ̀ọ̀kan náà lọ dá iná lẹ̀ sí ẹgbọ́n nǹkankan mọ́
1: àwọn kan ti ṣe ní east
2: àyè sọ east mélòó nínú wọn nílẹ̀ yorùbá ti yín tó ti ṣe.
1: àwọn ṣe bẹ́yìn náà ṣàdé ohun dáàmù kan fún wa bí ìgbà tẹ́ fi bẹ̀rẹ̀ iṣẹ́ ìdákọ̀ dáàmù kan lókè ogun ẹ ti parí ẹ̀
2: ó wà ń bẹ̀
1: ok ó ti tẹná.
2: yan so ẹ rí pé gbogbo àwọn nǹkan ìwọ̀n ìkẹ́kọ̀ọ́ ni wọn ò mú ṣe ẹ wo ìdápadà agbára sí àwọn alága àbílẹ̀ wa mélòó ni wọ́n ti ṣe ń bẹ̀ oríṣiríṣi àwọn nǹkan yìí náà ni ṣùgbọ́n nítorí pé wèrè ó sokùn ìyá rẹ̀ bó ṣe wù ká wà tó jẹ́ pàdé sìnkú wọn torí ẹ̀ nítorí pé nǹkan rí bó ṣe rí ní ká tiẹ̀ fi kó dá o ìjọba àbílẹ̀ yìí o àwọn state police la fẹ́ dálẹ̀ yìí o ká tiẹ̀ ni bóyá yóò tún ààrẹ àyípadà rere lára bẹ̀ kò sí táwọn gómìnà wa ò ní sílò kò sẹ́ni tí wọ́n fò lọ́kọ́ tó nù sọ́dọ̀ ara rẹ̀ àṣìlò nǹkan ní ọ̀dà ẹ rí i pé tọ́ bá yá ní ìsìn tán bá ní wọ́n ṣètò ààbò wọn ò ní agbára òṣèlú lọ́wọ́ àwọn táwọn fẹ́ lọ láti lọ fi mú yàn kan wọ́n mọ̀ bí wọ́n ṣe lọ láti lọ fi mú yàn yẹn láti parọ́ mọ́ yàn gan bó ṣe láti parọ́ mọ́ yàn so gbogbo àwọn nǹkan yìí wọ́n sọ̀ kárá àlú ọgbà táwọn bá sọ báwọn bá parọ́ náà láàrú lọ́gbà náà ni nígbà tó bi ti owó wọlé so yín tí ò sí ètò ààbò àti dúkìá láti ṣe àwọn nǹkan kan ṣùgbọ́n kò sí aburú tó pé àwọn olùtọ́lámìlaka tá a fi rí ètò ààbò tó ní kí mi tẹ́ pé téèyàn bá kọ́yìn lásán wọ́n ti mọ orúkọ ẹni tó jẹ́ so gbogbo àwọn nǹkan tó yẹ kó ìjọba tó ṣe ni pé ká tún ní àwọn nǹkan kan nígbà kan rí àwọn èèyàn àwọn ọ̀dọ́ a máa jọ ń ṣepọ̀ yóò nira ní ìsìn láti ṣe kankan pẹ̀lú àwọn ọ̀dọ́ Èkó torí pé wọ́n ti ní resident ID ó ṣiṣẹ́ nǹkan ìdánimọ̀ ló wà lẹ́kọ̀ọ́ ó yẹ kí ìpínlẹ̀ ọ̀yọ́ náà gbèrò ìgbà kan ó yẹ ká parí ẹ̀ ká
0: ṣe àti ẹ̀ lọ ṣe kọ ní secretariat ìgbà kan àrírí ìdá àrídò
2: báyìí oṣù lọ́dún mẹ́rin nìṣẹ́ tí ò sí yàtọ̀ so tá a bá táwa náà bá níyàn tá a ní òun kà ìwọ́ tó o bá ti sọmọ lu ahò lè tra á ráyè pé iye ẹni báyìí níbẹ̀ ìpínlẹ̀ ọ̀yọ́ iye ẹni báyìí ni ọkọ̀ àta ní iye nǹkan báyìí ni yóò tún wá dá dé pé táwọn agbófinró federal fi gbàbọ̀dì state ò gbọdọ̀ gbàbọ̀dì fún wa náà ṣé bí ọmọ wa náà ni ó wà ńbẹ nígbà ọmọ òótọ́ náà ọmọ náà
1: ọmọ yìí máa ń ní price ńgbà mí o
2: àwọn ọmọ wa náà kọ́ ní àwọn tí wọ́n lead àwọn fúlàní wọnú gbé yí àwọn èèyàn gbé yìí ṣùgbọ́n àlẹ́ torí ìyàn ká wá torí pé n tó ẹ ká ṣe àní ṣe ó kù sọ́wọ́ àwọn state assembly ká wá náà mú iṣẹ́ ẹ̀kùn báyìí kí nǹkan ìlọyọ pé kò
0: sí lọ. àgbà kí bó tilẹ̀ jẹ́ pé àlégbélé máa ń tó gun ó pa àmọ́ tó wà nù àtúnṣe òfin èyí tí ààrẹ sọ àgbà tí wọ́n ṣe àgbà tí wọ́n bá tó kà jáde ṣùgbọ́n ṣé wọ́n fún wọn láǹfààní láti mọ lu àwọn nǹkan ìjà gidi ti won ni wo pe boya ki won to lo kini boya eh tori won le wo pe awon ipinle won ni bi ma se se dasile awon afarajo ile ise olope letu abo ti won fun alanfani ati mo lo awon jagidi o da bi gba ti won ba da won sile ti won fun won ni je kan jagidi bi gba teyan tanyan si je kun to ko orun sise le lowo ni ban
2: nkan meji ni mo mo ti n ba mo gbo nkan mo mo nkan meji ni le yoruba yi yoruba yi pariwo ogbon atinuda si wa
0: ba se ba a si nlo ba se ba lo
2: e se ri to pe gbogbo awon
0: e mo jatan la wa gba e mo foro se bi an so
2: gbogbo awon to ni tumo ti won ni awon nkan lowo opopolopo awon ta won wo awon oni ta won ruko won ni oye lasan ni won gbe kari ta ruko won ni
1: fun mi apere
2: ebi bi kan ini awon kan wole lo tan si sun si be repete bo le ni e se en to si se ganja la bayi ni bi ru mi ti o le nra yi ni ile ni to je
1: kan won esi menu lodo awon meri ni ilu awon meri
2: eh na ni ilu to bo je agbaki so e to wa wo awon bomi pe ho daran lo bi mo o si daran lo be ki lo mu lo gbogbo ta n se empathy n so lo radio ko ni nkan kan ogbon teyin o lo so ni je pe in da omo le ki so fun won ni o ni ke yan da mo le aile ga ta baba mi o de bi ko ni nkan kan la se sugbon ta so me ni pe opolopo nkan ta lo yi se ri se bi awon kan ibo yibo ina ni won ti yin sawon kan pe o si ti dijo se toju se bi yoruba ina ni
1: o wa aye pariwo ni
2: e so nta so be na ni
0: pe
2: iru bo ta ba ri ka lo nta n fe nbe na ni pe aye pada ka si mo gba bo di ara wa ke ye ma erin ti be lo awon dss wa ni
1: iku ni potent biro
2: ehe nigba ta bo de ba ti poju nto an oji na kan lo e lo wo ba won pa se binu gan ni isin be won ti gbinale wa lori ni awon gbo pa ta won gan jade pe tawon ba ri yin gidina lasan abe se kankan ikan lo fun pe ohun o yo yin labuja ohun o yo gbe idp oyin ni ohun o yo yin danu ni tori pe prayer wa lori ig gan dede ko gbe lawon to wa labe ti na lori so ta so me na ni pe kini nfa tawon awon yo se pa ti pado si mo link out ki lo fa ti fin jade o mi ko ati keran mero ni yen ibi to e ka reform po ta lawon o an gba sise iru awon wo gangan ni o ni fe ilu ti won fe kitan tan fe nkan to ye ko darun sugbon bo se ko ri to inta oni koni se pelu pe ka funyan lokun ka eran atokun ka tun adinkun lowo pe a fe ran le so I believe pe ijoba papo gboro se ru e e ba lele famu te ko ni bogidi e sa le mo fọlọpa gangan ni bogidi nigeria yo daru
1: abi sa eh oro tin be le yin ke se ta le gbenu le ta menu ko nbe boro tori yo kan gbogbo wa ni o si dabi epe afẹran awada kere kere lori rede nigeria oja nbo abi mo nbo kin fi kini le agba kin lowo ka to lo ni ohun ti mo wo ni pe en ti aran re loyun to wa so pe ma fun lagba yi nikan ma fara ojo mo ni meji ninu eran to loyun te ti baba yo ye oro olopa ipinle na mo fe so awon eyan tin da word nigbati kini ti de e ja lojo da ka ma dara lagara
0: kan bo

0: Make una stand up for una right. This message is from Baba Solutions. Chief Adegboyega Taufik Adeguke, FCA. Get your PVC ready today for the election in Oyo State 2027.
1: I said, you can't be said, you mean? 32 FM, you are okay.
2: Ẹ ṣeun ṣeun ara ilé o ẹ̀yin olùgbọ́ wa lórí ìkànnì lórí 32 FM 94.9 ìkànnì adẹ́ni pòṣónú bẹ́ẹ̀ pè nífẹ̀ẹ́ yẹn ẹ̀já yìí pa àwa lára laughter house ní òkè téńté premier mọ́kọ́lá nígboro ìbàdàn ní àyín níwọ̀nyí ojoojúmọ́ ilé wa là ń káàbọ̀ látẹ̀ẹ́ kan a sì fi ọ̀rọ̀ kan tì sílẹ̀ fún aláwílé wa comrade muyini agbaake ibi mọ́ ń lọ lẹ́ẹ̀kan ni wípé ṣé kìí ṣe pé a ti ń kaye ẹyin tí adìẹ wa ò tí ì pa báyìí tori ẹran ti confirm ẹran awon mo kekeke kan tun break record mo ayi tori opolo ti won pe ju agbalagba lo mo ran ti get kan mo 24 years nigba confirm gba yen ta gbe obitibiti owo jade obitibiti owo at the end of the day won ni cupboard ti won gbe confirm si ninu bayi nisin en to mu kokore da ni boya ni o ti ku abi kan ti sin mo ibi won ti n gbele o ti bonu sare tori wa ri pe jade pelu bawon se n da word nu lori pe ope o won ti pass bill si senate sa emi fe bere ni o wọ́n pàṣẹ sí senate jagini yodo eni kí láti ṣe ti two-thirds house of rep àti senate lórí kínní èkejì tinú out of 36 gómìnà stani 24 gbúdọ̀ buwọ́lù kántínàsì àwọn ará bí sọ́jọ́ pé wọ́n ṣe kínní ṣé àtúnfẹ́ lẹ́yìn campaign pé tí ń bá wọlé ẹlẹ́ẹ̀kejì ni kó mọ̀ wàá máa dùn bàbá tinubu bó ṣe ń dun jonathan pé mbàkú ti fọ́gbà yẹn kàkí ń gbé kọ́fà àbújáde bí ègèlè lẹ́yìn jọ lójú tèmi sà
3: nínú àwọn gómìnà tí wọ́n ní wọ́n mú blueprint tí wọ́n ṣe lè rò tí ọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ tí ó fi kẹsẹ̀ járí àwọn gómìnà kan ò ti ẹ̀kọ́ wọn ò ti ẹ̀ dá sí wọn ò ti ẹ̀ṣẹ̀ pé àwọn gbọ́n tí wọ́n wí ṣùgbọ́n ẹ̀rí pé gbogbo àbùkù táwọn ṣe tí mo sọ náà máa tó repeat padà ni pé confab tí ọ̀gá wa àná yẹn
2: ebele jonathan
3: tí wọ́n ṣe wọ́n mú bẹ́ o ẹ̀ kí wọ́n yan ìgbìmọ̀ kan tí gbà ìjọba ìdé tinubu mú àwọn kankan tán fi ṣàwọn kankan láti lè tẹwọ́ bá àwọn kankan kan ẹ̀rí pé nkankan rúpọ̀ pọ̀ kò tí ìrìnàjò pé ìlú yìí ti fẹ̀ lẹ́nu gan àwọn tó ti jókòó bí kábà
2: yìí. àbùrọ̀mù nkankan tó bá yẹ pé south north east west àjọ finúfidọ̀ wípé confab yìí obi tí àjọ forí oko sọ̀dún sí lélẹ̀.
3: àwọn kan wà tó yẹ pé wọn ò ní nkankan ju pé nàìjíríà wọn jẹ lọ tẹ bá ti ní rotation ni ẹnìkan ni ó lọ bí kejì pé nìkan ni ó ní power wàhálà ó dé ibẹ̀ lókàlùkù ń pẹ́ lẹ̀ kó sẹ́ tí ó déjọba lónìí ẹ̀rí pé gbogbo àwọn èèyàn gúnmí ó sì wá wálẹ̀ yorùbá kò wá sí kankan olóyè pétòbí ló bá gúnmí wọn ló bá sì pàdé wọn táwọn bá táwọn bá wọlé ààrẹ o àwọn ọba gúnmí ṣe pàdé báwọn ó ṣe rọrọ àwọn bandit ṣe ẹlẹ́ẹ̀kejì wọn tún lọ rí ọmọ ààrẹ náà lọ kí ìyẹn ṣèyí tinubu gbogbo wọn lọ ń bá ó túmọ̀ sí pé kálukú yẹn lè tọ́jọ́ òṣèlú olóṣèlú bílífù nù numbers bíbu ti ríbò tí ó pọ̀
2: àti detriment of ọmọlú
3: àtọmọlú àtikú ní sì déédéé ni wọn jẹjọ ń ṣe ni wọn jẹ ń ṣe dáadáa ni tátìkú bá túwìtì nǹkan náà yóò parí tó bá para rà pé nǹkan bẹ́ẹ̀ mọ́
2: àwọn ọmọ ṣe máa ń dìbò
3: wọ́n mọ̀ pé ibẹ̀ yẹn ni ṣé ìṣòro tá a ní lórí nàìjíríà ni pé a mọ̀ náà a mọ̀ àwọn tó yẹ ká bá wí àbá wọn wí ẹ tún a mọ̀ wò nísìnyí tán bá ṣe kínní ìtàn mélòó gangan ṣe bí àwọn gómìnà bẹ̀rẹ̀ àwọn tó takò confab jọ sí pé kí ni àwọn èèyàn ń wí kí ni wọ́n sọ a tún ti ní southwest development commission àní north kínní kan ewu ni ṣe bí recently ni wọ́n láwọn kókó almost be billions of naira jẹ ní southeast development commission wọ́n ṣẹ̀dá tí ò tí ì pé ọdún méjì
2: lẹ́yìn táwọn pọ̀ndé
3: tinubu ló dalẹ̀ south development commission billions of naira àwọn kan tó ti kó jẹ
2: about àwọn pọ̀ndé ṣe rí professor ti ẹ̀ ń dákú
3: ẹ̀ ń dákú jọ sí ẹ kí ni kí wá ni a ń sọ southwest láti dalẹ̀ nísì àwọn yẹn kàn ń sọ ni tẹ́ ẹ̀ bá lè ṣípá ẹlòmíì ọbẹ̀ tí ó ṣípá àwọn yẹn sọ pé regional kìíní kan ni ìlú ti fẹ̀ kọjá abẹ́ tá à ń rò yẹn lẹ́yàwó lọ́wọ́ tá à ń rò pé western region ó ṣe kò dàrú gangan náà ó dàrú
2: àmọ́ wọ́n rí ṣe
3: wọ́n rí ṣe torí pé ọ̀pọ̀lọpọ̀ òbí lè lọ̀gá
4: ṣùgbọ́n nísìn
3: nílẹ̀ yorùbá gbogbo yẹn lọ̀gá o torí pé social media service lọ̀gá rẹ̀ a kàn wà kọ́rọ̀ yàrá rẹ̀ tí ò ní ti kan a kàn mọ sọ̀rọ̀ ni kíni ọ̀rọ̀ ti lílà lò náà nìyẹn ọ̀rọ̀ tí ò yẹ kó dá sí àmọ́ dá sí ẹlòmíì ọmọ pa ọ̀rọ̀ abo kò mọ́ pa ọ̀rọ̀ òfin a kàn mọ gbẹnu sí náà ni.
2: bí ìgbà táwa pàdé mẹkáníkì ọlọrun níjọba jẹ
3: ìta ń sọ fún náà yẹn pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan yẹn ó kù sọ́wọ́ àwọn gómìnà ọ̀ràn ìjọba àpapọ̀ lọ́wọ́ sẹ́rí umínítì yẹn umínítì mínítì amúnítì amúnítì tán pariwo yẹn ó ń fa wàhálà tí ò jẹ́ kí nǹkan ó lọ bẹ́ẹ̀ kó ṣe lọ toro pe awon government bi pe at least now ebi kan so lori national tv kan bi pe at least bo ma je agbesumo mi won se je won pa ita don kan to gbe ohun te imunu ti sawa lara won gomina kan lo so nle to wa lowo lo serving governor o ti fe se si so kile wa so won si de won don ke ma bi le soro fun ki wa la wa nwi so gugu kan tin se nigeria ara wa na lo wa tori pe o soro fun ara atako mo pe sare afojure ninu ile wa
4: so ba lowo nlerun
3: so tin benbe niye ti wa la fu wa niye
4: e se ni ana iroyin kan akale ninu iroyin the garden o wa ninu

0: Uniplex cough syrup gives you relief from sore throat, cold and chesty coughs. Manufactured by Daily Needs Industries Limited. Uniplex cough syrup is for children and adults. Uniplex. If symptoms persist after 2 days, consult a doctor.
1: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
1: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
2: Me and Maggi,
1: so good together.
3: Ma wo mi bi mo se fe yin
4: mo n gbo ka ti 2FM
5: 32FM 94.9
6: e ka bo pada lati jude oja ikoni 32FM le n gbo 94.9 ni awa ni laughter house oroke tin ti premier mokola ni badan e ma lo sori sapa ilu jera facebook 32FM 949 fe yin ke ma fi awon awile yin so wasi be ba fe donate tin lo lowo agba kin ta ba woju re kẹsan ìwé ìròyìn fanga tó jẹ lára yìí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà sọ̀rọ̀ pé epo petrol tá ń pèsè lábẹ́lẹ̀ wípé ó ti wọ 48 million liters báyìí ìjọba àpapọ̀ ẹ̀yìn tó láti dáwọ́ dùnú bákan náà ni wọ́n ní wípé ìjáwálẹ̀ bá a ṣe ń gbépo wọlé láti 2.3 trillion naira bọ́ sí nǹkan tí kò tó 9 billion naira 90 billion ejika wo inti joba nso yi ebu fopo nigeria melo lo nsise ti joba fi ngbele jade se talada ni ati pe to bo wa ri be a ri jasare lara epo ti won ta bo le ye po owo epo on lo soke on wa sile ni agbaye sibe sibe won la tin pese re labe le bayi ba se ngbe wole ti dekun sibe sibe a ni mo lara re ijoba se talada ni agbo kan le ni kilo ti joba fi gbe igbese boye ti bi merin ita ni ti osise mo tele kan no ti wa kan se to pe yo je boya bi alabode kan
7: e se gan ni isoro ta ni nbe ni pe aini akoyawo nkan ipari ro le ti soro bi pe inu merin ta ni gan ti kan ba ko nsise nbe yo ko ti ko mu adiku ba wahala to wa lorile ko si ni epo 1000 plus o kalu ko run ju fura won ni o gba won ti won fe ye jerito sakosi wa ladugo ni sin won le tan o ko si mo pe e to wa le ikoja
8: ati jo degbe
7: nkan kan na ni o kalu ko di pe atabas my neighbor ati o ti pass nkan kan ka don won ran ni so ki la wa fe fayo nbe ni pe aro ijoba ta ba nda wodu na won kan kan o ye ka wa na ni ko si orire nu lagbo ka na en ya le gbe nu yin du ko mo ni le ni sayin le ni le ko dangote ni sayin le ni vanari ni o ye keyin na le se e ti sayin MOU kan pelu awon ile ise kan pe ki nkan le yi pada a n reti ayi pada lara omo niyan ile yo ti fi yan pe enikan nbe eniyan mo n salaye ni poro bi subsidy se je ba se n babo awon kan ti mo bo se se subsidy o se bere bowo to di 1999 bayi won gbe soke ni won fi bese ni kun kan mi subsidy ni bo se ri fun omo niyan ti o fi je pe rorun ni iyo ta wa yo gan inira ko ba ile ala ni ka mu mara asi mu mara kilo wa mu orire wa ba mo niyan ta ri a ri kankan to ju ri wa ba wa now so la se ro ijoba bo ta ba la an yo pa rowo a ri kini kan o ye ko mo ni para ninu aye omo niyan tori ko si kankan to han lara wa bakan na lo ta wa si wa tori pe e lo wo bo se ru kaloku orun ju ninu orun ni du sera won epo si ni Nigeria lo gboye bo se pe awon ta n ba se lepo yin e lo wo ni won ni to wa le la won ta lowo o to meji beta to pe e ise eyan gidi e odaran ni yin epo ti ise ko ti le epo yin gbirigbiri e gbe soke laarin ro le sigba na ni ise ko ti wa nse ti e de keke na ti e se die die pa 500 la yo ku nbe ni o ti dun mo won enikan yi fi mi pe ko wa ki tete na la won fi lori epo liter ko kan billions la won ori kilo wa de
6: gbo won ka
7: nitori pe opolopo won eyin ti won je yen o ti dun pe kini o sele e wo awon npc wa na e wo bitibiti billion ti won da fat ati nupeng ati kankan tan gbe sodo ara won
6: agba ke e soro nipa subsidy lambu menuba kan ba ble kan kilo to fi je pe ti joba ba gun le eto kan ti osun mara ilu lanfani tin ba ti wa wo pe awon kan je nbe kilo ti won fi awon ti won je nbe yen lo na iton se bon lo ye ki won kokun le ketun mo lo subsidy agbo pe boya awon kan ẹni wọn jẹ nbẹ ti ọdá ṣíbà wọn yẹ lọ yẹ kí wọn mú kí ẹtọ wọn máa lọ wọn wáyé torí rẹ pa gidi náà
7: fàtọ mọ. Sọ́fídì ẹsẹ̀ fún olówó àwọn tó kù díẹ̀ káàtó ni sọ́fídì wá fún láti lè jẹ́ pé nǹkan rọrùn fún wọn ni ṣùgbọ́n àwọn ọgbọ́n ṣu ní jẹ̀ǹjẹ̀ yẹn ní ìjọba nàìjíríà jẹ́ pé pàwọn náà wọ́n gbowó lẹ̀ àwọn olóṣèlú kan bẹ àwọn alágbára kan bẹ nàìjíríà yìí kò sí olóṣèlú tí wọn ní fún lówó campaign money.
8: Ẹ ti bẹ̀rẹ̀ o.
7: Tọ́mọ wa wọlé tán tí wọ́n takọ àwọn ẹni yìí. Olóògbé kan sọ̀rọ̀ kan fún wa ó ní àwọn mẹ́tàlá kan bẹ̀rẹ̀ ní Nàìjíríà tán bá sọ̀rọ̀ abẹ́gẹ́. Wọ́n ní wọ́n bẹ nílùú yìí náà. Sọ́kítà sọ́nà ni pé àwọn kan bẹ ọ̀ǹtọ̀ṣẹ́bù ni wọ́n ẹ̀rí pẹ́ nìkan àwọn ló ti ń wa kùsà Nàìjíríà ní ìsìn tipẹ́ ni nígbà ìjọba Nàìjíríà fẹ́ náwó sí pẹ̀lú ọ̀pá lọ́wọ́ ààrẹ Tinubu pé àwọn tájọ́ sọ close door kíákíá ni gọ́ọ̀mẹ̀ntì wí ìdúró ọ̀sán sójà kú ń bẹ̀. Olóko ńlá ni inú sójà ìtayà general ni.
8: Ẹ tún ti bẹ̀rẹ̀ o.
7: So ta sọ ni pé àwọn kan bẹ bóyá àwọn
8: ìlànà ọdún Nàìjíríà. Tí ló wà lórí wọn báyìí. Ó wà báyìí náà.
7: Ìta general
8: ni wọn. Ọlọ́run ọ̀dọ́wọ́ rẹ o.
7: Wọ́n pọ̀ gẹ́lẹ́ pé no go eya ni. E ri pé àwọn tí ń sọ kí nìkan ni wọ́n ní ti ń bẹ lọ́wọ́ àwọn tí wọ́n kùsà yẹn gan. Wọ́n ju olómọ ológun lọ.
8: Ikú ni potent virus.
7: Wọ́n lọ́pọ̀lọpọ̀ wọn gangan ní ṣe ké. Ebi kí
8: tó. Ẹja ló ń lọ sáré. Máì lọ Ifá lórí ọ̀rọ̀ tí ẹ sọ kalẹ̀ náà ni. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí lu àwọn ìbò ńláńlá fún wa ń jó ni bàbá Ọbásanjọ́ sọ wípé ẹ bu ìfọpo tí ẹ ń retí lórí rẹ̀ ẹ retí kí Jésù òde lọ́la ni pé kò sí nǹkan kan bẹ Kyari àtàwọn tí mò ń gbà yẹn dẹ̀ sọ wípé mechanically technically àwọn ti bá lé epo ìdébì kan ó kú 10% ó kú 25% from reliable sources adẹ̀ ń gbé jáde nínú ìròyìn ńgbà yẹn àwọn tí wọ́n kàwé ju orders lọ ní journalism wọ́n bẹ̀rẹ̀ sí lálẹ́ bàbá Ọbásanjọ́ náà tí bàbá Ọbásanjọ́ ti wá sọ fún yín pé ẹ bu ìfọpo Nàìjíríà ti rokun gbàgbé ṣé ká gbé tàbá yìí ni àbí ká sì tún máa pọ owó sí ká mọ bèrè nítorí láwọn Kyari.
7: Ẹ rí i pé Kyari ó pọ̀ ibi wọn lára rẹ̀ ò yá ni ààrẹ ó tó yá. Ẹ rí i pé ibi tí ọ̀rọ̀ dé dóní sí kò síbi tá a lè mọ̀ ìyá wa ó ní àfigódìra fóònù ilé ẹjọ́ London ti ní wọn jẹ̀bi ní
6: ìsìn
7: dèsà ni àbí ẹ̀kọ́ ló kọ́
8: wọn. Mọ̀mọ́ dáadáa olùwàjẹ́ mọ̀mọ́ pẹ́ fún wa. Adu
7: billions ti lọnu kò sọ̀rọ̀ ń bẹ mọ̀.
8: Abiamọ ni
6: yàrá. Ẹ ṣá wa lè fi ti òkè òkúwé tilẹ̀.
7: Ilẹ̀ ìwò.
6: Ṣé wọn lẹ́jọ́ jẹ́ ìbàdàn.
7: Ilẹ̀ wọn ti dẹ́jọ́ ń bẹ ọjọ́ òlẹ̀ yìí ní bímọ.
8: Abiamọ ni yàrá.
7: Ọlọ́wọ́ sànú ẹ ráwọn estate tí ọ̀rẹ́ tí ó gbé wọn. Ìtàn ń bọ̀ lọ́jọ́ iwájú. 210 trillion tẹ́lẹ̀ sanwó. Olúwa. Àìmọye mi nítorí pé àwọn kan ṣáṣá bẹ̀rẹ̀ ni nígbà tá a ní ẹnìkan wá mú yàn tẹ́pọ̀ gangan lọ̀daràn kí lè wá express pé nǹkan ìṣẹ̀lẹ̀.
8: Ọ̀gá tẹ́lọ̀ ọlọ́pàá ńkọ. Ọ̀gá ọlọ́pàá tẹ́lọ̀ àbí tẹ́lọ̀ ọlọ́pàá. Àwọn ń kọ́
7: báyìí. Kò ṣẹ́jọ́ jẹ́mọ̀ àbíbò wa ni. So ẹ rí pé àwọn kábà kan bẹ pé àwọn ń dọmọ wa láàmú o àwa làwà ń bẹ o àwọn ẹ bá dépò àṣẹ yóò rí pé ti ń bẹ lábẹ́ ẹ̀fà ó jèjì lọ ṣùgbọ́n àyí wọ́n ní àìdọ́ba tó ń lojo ṣùgbọ́n bó ṣe ní kórí tó náà ọgbọ́n lèyàn fi ṣe tó pé àwọn tànádà wọ́n ti attempt ẹni kúùpù àpá àpọ̀ ìsìn rẹ̀ àṣẹ gbogbo ẹ̀ àtàpù fóònù yín àti gbogbo ẹ̀ nítorí kí náà ni torí tí wọ́n ń jẹ náà ni tá a bá ń sọ̀rọ̀ pé torí ọ̀rẹ́ àlù ni torí tí wọ́n ń jẹ náà ni ẹ wá wo bá ṣe sọ̀rọ̀ pé ọ̀rọ̀ sọ́fídì nísìn àwọn kan láfẹ́ lékún bẹ́ẹ̀ àwọn kan lẹ́gbọ́dọ̀ wà ń bẹ̀ mọ́ kò sí bó ṣe fẹ́ jẹ́ àwọn tí wọ́n ń jẹ náà ń bẹ́ẹ̀ nù jọba kò sí
8: ẹrú ẹrú
7: bẹ́ẹ̀ gómìnà mélòó ni ò ní ọ̀ẹ́dẹ̀ pòtó náà ni.
8: Àmì ò lẹ́rìí yìí
7: lọ́wọ́ ọ̀kadà mo ní mélòó nínú wọn ni ò jẹ́ ká bá àánú ilépo.
6: Ẹ jẹ́ ká kàn sí àwọn aráalé 0705 5949 0809 7949 ilé òkèrè plus 2340906 2049. Nígbà tí àwọn ẹja àwọn àlejò ní ojú ìwé kejìlá ìwé àbí ojú ìwé ẹlẹ owó ẹ bàjẹ nínú ìwé ìròyìn punch wọn ni pé wọn ni pé iye tí à ń ná lórí pé ẹjẹ ìpínlẹ.
8: Ọ̀ya
6: ẹ kárọ̀ sá.
9: Orúkọ tí mi ń bá ti kí wọn bí mi sọ láti ìlànà ìgbà lè yọ.
6: Ẹ ṣeun.
9: Mo kí ni Fáńlá ọ̀dọ̀ ti Láńbò.
8: Ẹ ṣeun. Abíọ́lá.
9: Mo kí àyàn àrùn náà. Ó wà jù ní pé òdodo ọ̀rọ̀ yín rédíò rẹ̀ ti jẹ́ ká sọ. Òun ló ṣe jẹ́ ìkíni pọ̀rọ̀pọ̀rọ̀ fẹ́ ká sọ. Láti máa ń wò ó. Ìdí ni pé olóòrùkọ àwọn tí wọ́n ń dariwa lórílẹ̀-èdè yìí ni wọ́n ni wọ́n mọ̀ ni wọ́n jẹ́ délé fún àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn. Tó eléso lè jẹ́ kí èkó rọrùn báráàlú. Torí pé tí mo bá sọ̀rọ̀ mo mọ̀ ní pé ibi jẹ́jẹ́ ká dìbò mọ́ sí fún wa nípò mo bá jíjẹ́. Tó o gbogbo àwọn kan mo máa ń mú ẹ má jà pé ọ̀rọ̀ tàbí àwọn sọ. Tabafẹ́ kí káwọn Nàìjíríà wù pọ̀ owó ọmọ Nàìjíríà ló wà. Báwo ọmọ Nàìjíríà náà ò sí pàtì bọ́nú wàhálà yìí. Torí pé wọ́n máa fún ani five naira owó ráìsì àkùkọ owó gàrí gbajúlù kan ẹ̀rẹ́ ọ̀pá aṣọ àgàrà ọ̀pá kan wọ́n fún wa káàjọ ọjọ́ oúnjẹ ọ̀nà ojú ọ̀nà ọmọwọ́n oúnjẹ wọ́n lè jẹ́ kí nàìjíríà ọkọ mi ṣòro yìí à ń dà bó ma ṣe tán ẹ wo ní sàwọn ọmọlọmọ tí wọn jẹ ní gbọgbọ ní nàìjíríà yìí ọmọ ẹlọ́wà nínú gbé látijọ́ yìí
6: òtútù
8: pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí a ti sọ̀rọ̀ lórí pé àwọn general kan ti jẹun wọ́n ti yó wọ́n ti lọ ní ìsìn babangida kọ biography etí àtiku abdulsalam abubakar tán náà gbé jáde lẹ́jọ́ mẹ́ta ló tún indict in adeko one way or the other ṣé àwọn ìtàn tó ṣojú wa tàwọn tá a bá táwọn bá sọ fún wa agbára ń bẹ nínú biography ẹnikẹ́ni láti distort àwọn stories ní àbí tó wà wù má kàn kọ.
7: ẹ rí i pé ní nàìjíríà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lè kan tó wùn wọ́n tí ò sì ní sí àwọn sọ pé n tó ọkọ ọ̀rọ̀ ni n gbé pa àwọn náà wọ́n ní nàìjíríà láńlọ́ọ̀dù nàìjíríà ni ìṣẹ̀lẹ̀ ló ìbò náà ṣùgbọ́n àwọn kọ̀lẹ́kọ̀ọ́ kọ̀dà wọ́n takò wọ́n ni iná la fi ní tàwọn tápẹ́rẹ́ látífíìsì nítorí ká jà sípò kì í sọ̀rọ̀ pé àwọn fẹ́kọ́ọ̀sì kọ́rẹ́ gọọmẹ̀ntì nìkan ni ẹ lọ́wọ́ oríṣi tán kọ irọ́ pọ̀ lórí gbogbo tí wọ́n ń kọ.
8: ó ti pọ̀ rẹpẹtẹ
7: ẹrù bẹ́ẹ̀ rẹpẹtẹ ni torí pé gbogbo wọn ní ìsìta ni wàá mọ̀tọ̀ táwa kéré nínú ayé ni sọ́wọ́ àná ni wá ni
8: díẹ̀ sábà wọn díẹ̀ sojú tèmi
7: nígbà wọn yin kiri ń jọ́sí
6: ẹ̀kárọ̀
8: ẹ dákun lọ́rọ̀ bá jẹ mọ́ bẹ́ẹ̀ oríṣi ètò ló ń gbérù àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ máa bọ̀ wá sọ fáwọn tó ń ṣe.
6: ẹ kààrọ̀
10: mr lambo mo kí
8: mọ́mí ẹ kààrọ̀ ma.
10: àgbà kí mo kí yín o. ìyá elizabeth ni látọjọ ẹrẹ yìí tèmi ó dá sínú ìròyìn tààrọ ẹ òun ni tàwọn òṣìṣẹ tí wọn ní àwọn tó tún béèrè fún ẹkúnwó ṣé solution sí ìṣòro wa ni ara ń ọmọ orílẹ̀ wọ́n jọ torí ọ̀nà yìí ṣe solution tó bá fún wọn ní 1 million kò lè ká tó wà nílẹ̀ ní tó wà nílẹ̀ yìí ó ti deep ju ó ti ga ju ẹ̀mí anybody lọ kò lè ká solution kan jẹ́ ká wá.
6: ẹ ṣeun.
11: àtàyè rọwà wà ó àmì bẹ́ẹ̀ gbogbo wa màá ló fojú sọ́nà ọ̀rọ̀ ayé màmí
6: fàdúrà
8: peter jide.
12: ọdún mẹ́rin yẹn kò jẹ́ kán rí ọdún mẹ́rin jọ sọ́pọ̀sọ kò jẹ́ kán rójú ju ìgbáyé gbádùn orílẹ̀ mọ́ ọjọ́ tó má ti wọ́n ọdún mẹ́rin àkọ́kọ́ àdọ́dá fọ ìyẹ̀fẹ́rẹ́ náà máa máa bá oṣèlú tí bàbá ò bá kilẹ̀ kìíní tí bàbá ò kiri ju 1,500 naira 500 naira 200 naira báwo ni kó ṣe fẹ́ ju 1,000 naira 2,000 naira torí ayé denomination ni ẹkọ́nọ́mì máa máa lé gbogbo nǹkan tí bàbá ní bàbá náà ṣe tí ò dáa tó dáa ò ṣùgbọ́n gbogbo nǹkan tí mo sọ lánàá nìyẹn tí pọ́pọ̀ ọ̀sọ̀ yóò bá ti dógún olódógún sílẹ̀ se me ni o wa ran odun me to ba ri bo se se oluwa pada wa leta sugbon four plus four yo ku aye ni ti oluwa
6: Eshun, kafara tori won soro yi pe kijobo dekun an fi awon olubi eda isi ahama e pe ton ba ti se bayi kan o si ran sodo Olorun ni wi pe le gana ni o fa to je wi pe won fi ronu pe ki won ma fi awon eyan won ti won ti mu nigbe kun ma fi juro awon eyan ti won ba tun
8: je ka wo 16 hour coffee owo se ngban come down yes rinkan e close by just is in the affected government is a difficult business. Okay, thank you so much. Takira ku orire o tori odo ifada ro pe kini won bo si. Sugbon Olorun so wi pe Adeola Fatoki ni obi lansile fun wa ni 32 FM. Tori de yi e ki wa ku orire o. Abimo o. Abimo o. Lagbara Olarin ose kan a to pe yin. Ifada o tun muroyin ayo wa fun yin o.
6: Amen.
8: Ibeji lati lanti.
6: Ke lo ma agbakin en tori ko je ko si bi to lo ti le gbade.
7: Awa ta wa be po.
8: Congratulations si di ile Fatoki. Olorun omo ala da si o. Olorun a ka mo wa. Ogide ni wa raye loko lo gbesan. God bless you my G. Ajeka, I'll fill your address later. Boni, if I see Ambusi, I'll be a man.
6: You can make your consign.
8: Okay, moment it.
6: Ekaro.
8: Hi.
6: Ekaro, sir.
13: Mr. Gillette Airport.
6: I'm going.
13: I want to go by a little bit back there.
6: I'm going
13: back by the way. I'm a bandit. I'm a law firm. You said, can you sell us now? You didn't say, you go by a little bit. You did bandit. Go back. Inubu joba kan joba tinubu agbara won wa ka bandit ni
6: awon mogun wa sapa o
13: eni
6: mo lawon mogun wa sapa won de nsise takun takun
13: ah olohun o je won se
6: ami
13: jo ta won mo ti wa nu gbo bayi
6: ejamalo
8: e seun ojo ti lo gidi gan ni oro si kuni kun lori oro badida ali sotan leni tori pe olohun ni o lawa nbe adupe lowo comrade muidin agba kin bakan na adupe lowo alejo wa ifakunle ifaniyi e ti an darapo mo
6: alo ni
8: amboju ero wa se ali gumi olohun je ka ri yin pe ko si ogbo odigi afika rokun ali se kan lai ri gumi ti wa na adupe gidi gan ni a mo pade lori awon eto mi loni lori ikanni ba wa ti tan lawon ni ere daya lede fini fetin ni won wole wa bi o se mo telera won nu je mo fi gbadun sayo lori ikanni e ta wa titi gba mi ta tu pade emi ni eda bi mo lalami e wa dakun eyin oloje e mo ba egun je fa wa ta legun re o
6: emi ni kunle fani
8: oloje to ba mo pe ni tin tele o ke sara awon e polopa si this is embarrassing
6: eyin ni je ko ko baba re o ba je awon latojubo je
8: yin alatojubo je ko e je kolopa mo pe won e sara yin video ta ri na yen o dadun aba
6: e seun
14: Iwoye ati erongba to jeyo lori eto yi lo je ti eni to soro ti ko si ni nkan kan se pelu iwoye tabi agbekale ikanni 32 FM 94.9 Ibadan
15: Ojumo oni tun mo oye alaafia la kediri loju orun onise owo nrerin muse onisowo nfeyin laaro kutu be lara onise ijoba ngba yagiyagi tori ba meji ko 32 FM ni won gbo 94.9 ojo ayo loni
16: 32 FM 94.9 Laughter House ori oke tete premier mokola Ibadan
17: Ladies and gentlemen, turn it up.
16: Okay.
17: Hey, Ibadan, listen up.
16: 32 FM just leveled up. We're now live at Laughter House, Premier Hill, Mokola, Ibadan. Bigger space, louder vibes, better experience, but it's still your number one station.
18: Energy 2000.
16: Same hits, same fun, same 32 FM, but improved broadcast.

0: lọ́wọ́.
1: Mú ìbátu mi ní tèmi.
0: Gbidigbidi.
1: Ọmọdé fẹ́mi ò ní tèmi o.
0: Kọ́ńdà yẹn ń dó tíntìntì lábẹ́nú kọ̀ pariwo. Ayaya. Ó ṣe ń bàbá yìí. Pat, pat, pat, pat. Àwọn tí ń tẹdùrù àtẹ́ntí ń fa wáyé ò ṣe jù. Àwọn ń ṣe tiwọn tẹ́lẹ̀bàbà. Ẹ máa wo bàbá ìyàláyà composition. Ó dúó sórí kí. Èèyàn máa sìn ẹ wá kọ́sẹ́. A lè mú wá o. Ẹ̀yin ọmọ ìsìn ẹ wá kọ́ṣẹ́ o. Àwọn ọmọ ìsìn kákọ́ music.
1: Tọmọdé tàbá wá jíjọ.
0: Ayaya.
1: Déwé tàbá o ló mọ ládùn oyin.
0: Èyí gan ni ó ń pè ní ariwo kọ́ ni music o.
1: Ṣèbí tẹ́rù tọmọ olómọ yíyọ̀
0: o. Ó ń fi sùúrù sẹ́sí mi láà mísímísí. Mi ń gbádùn rẹ̀ gbà. Ẹ̀kú ojúmọ́.
1: Adékọ̀ngà ò ní tèmi.
0: Ẹ̀ka àárọ̀ o.
1: Onísàn nínú.
0: Aago mẹ́wàá ti bẹ̀rẹ̀ sí ní lọ́ọ̀lù o. Ìyẹn ń gbéra pépèpé o. Mẹ́wàá ti ń gbéra lójú ẹ̀ tí ń tètè.
1: Lámìjì ò sámì tèmi.
0: Ọjẹ́ ṣiṣẹ́ o. Ọ̀rẹ́ wa ṣiṣẹ́ o. Aisha. Iṣẹ́ lòṣùpá ń ṣe lálẹ́bí ọ̀run ṣiṣẹ́ o. Ìdòwú ṣiṣẹ́ o. Nǹkan méjì ò sí ńbẹ̀ kọjá kéèyàn ó le jèrè lọ́jọ́ iwájú o. Àwọn àsìkò kan wà kájí lóòrọ̀ pùtùpùtù kò ní sí opportunity rẹ mọ̀. Ara ti kọ̀.
1: Ọmọ jẹ̀lí ń gòjá ní tèmi.
0: Kéréré.

0: 0 70 55,949. Sakoli alubarika ara lo nbe opolopo awon to bia oko ni nbe awon mo la nbe gboro alubarika ara lo nbe o ayaya tidididi tadididi biya ti bi bayi ni an bi alubarika mo won ninu ara lo wa ibo lo wa nu ara Ava Sulaiman Poli Ibadan mo tun de o awon nkan te so fun mi na mo tun gbe wa o e ja jo gbe yewo
1: afuru ti kon
0: ninu bibeli
1: nipa ton jade lo lati ma afuru gbe
0: ayin
1: die ko sori apata iyan o le wu rara
0: o le wu lori apata waste ni yen
1: awon eyan ju orun
0: awon yen sa yen pa
1: yen so jeje ye bo sinu egun
0: en awon
1: lagba egun fun yen pa
0: egun fun pa
1: to bo sinu lerere o osogogun
0: iyen sogogun sogbogban 0705 meji odometa 949 08097 odometa 949 Lost 2 3 4 96 62 9 4 9 Nebo Lalubarika Nbe. Lori oro Alubarika. She. Nebo Lalubarika Nbe se. Apa abo ni nbe nu ara won ti lara alubarika mo toro won ninu ara lo nbe nbo ni wa nbe zero seven zero five meji odometa 949 se mo tun de pelu awon arithmetic yi alenti li ayeye ton osi mo awon yen na ti wa nu le live o ti ye won completely ko ye mi ti mo nso o ye je yin te bi ajo mi ti mo nso yi lo ele lo 09062 odometa 949 09062 odometa 949 Eku ojumo o e ka aro o Hello Eba ore ni o
1: Mi kon da ikon le mo kuta teju osu omo lola
0: Apa bo lalubarika ngbe eku ojumo e ka aro o
2: E ka aro baba
0: Yes sir e mo shun ba mi
2: Alubarika te nwo yen ara ilu to ṣugbọn awọn ti won bi yan ni won ma ra alubarika fun yan
0: awọn ti yan bi ni ni ma ra
2: fun yan iru bi teyin na de lo mi eyin le ma wo pe a mo ka wi mo se gbogbo e mo gbiyan ju mo se everything awọn kan wa bi yin ti won o ri be se ri amọ ko se tuwo se ko ko eda o rorun lati ri oba to da wa ni ri mo wa So alubarika ti ya bara lo don baba ya boso baba ara ya
0: iya ni ma ra alubarika
2: fun omo alubarika te kuwo lara baba nga to ma ran iya iwo ni wa lo ran omo
0: o ye mi sa
2: baba to ni
0: Eba. Network yin o je ngbadun won mo dara. Won si wa loju opo. Elo e ku ojumo o, atun ti bere lo ro ni e ka lo. E ka aro. lórí 070-5 08097-949. Hello, Eka Aro. Yes, sir.
3: Ọpẹ́ yẹmi ni láti di kan.
0: Ẹ mọ̀ ṣeun.
3: Ẹ ní parẹ́ láyé.
0: Àmì Ọlọ́run.
3: Tẹ rí àlùbáríkà tẹ́ ń wò yẹn. Àwọn Yorùbá dàpè ni. Tẹ́ ẹ̀ jọ mi.
0: Mo wà pẹ̀lú yín, sà.
3: Òtítọ́ ọnú ná ń pè bẹ́ẹ̀.
0: Òtítọ́ ọnú ní ń jẹ́ bẹ́ẹ̀.
3: Òtítọ́ ọnú ni òkè. Ẹ lọ ra ráìsì nísìn. Wọ́n wọ̀n kó bí wọ́n ti gbé wá láti ilé iṣẹ́. Ó dé bí wọ́n ti ń tàwọn jò láti. Tó yẹ bá wọn. Wọ́n gbá Golódì, wọ́n gbá Kóńgò òǹdì. Okùnrin ilé epo tó re pó ń gba epo ₦165. Tó wá gbọ́ tìjọba lè po wọ̀n. Tó sọ díẹ̀ di ₦1,005. Kò ṣe tà sínú kó tó lọ dún ₦1,005. Ìyọ̀ àwọn Yorùbá dàpè ni. Language àwọn Lárúbáwá ni òótọ́ ní làwa Yorùbá ń pè pé ká sóòótọ́ ká má parọ́.
0: Ká sóòótọ́.
3: Ká sóòótọ́ kan pa wá ní ìsìn ní ìsìn báyìí. Kò sẹ́ tí ó lọ dé yẹ. Ẹ ń bá lọ dé yẹ gan-an ongo ní gbádùn ayé ara rẹ̀. Káfẹ́ kan sóòótọ́ kan pa wá gan-an tí ó wà pé. Òótọ́ ọnú ni ń pè Lárúbáwá kan pé ẹnìkan mọ̀ sọ pé wọ́n fi mọ́ èèyàn wọn ìyá kan kò sí ìyá kankan tí ra nǹkankan.
0: Ẹ ṣe ń bá mi Mr. Opeyemi láti di ikọ̀. Fẹ́ kọ́gbọ́n. Ìdídí Bàdídé ìdídí.
4: Ẹ̀lò
0: ẹ̀ kú ojúmọ́ dádì mi o.
4: Ẹ̀lò.
0: Ẹ̀lò sà ẹ ti wà mẹ́. Yes sir.
4: Ṣèyí Adéníyì ló ń sọ
0: mi. Mr. Ṣèyí Adéníyì. Yes sir.
4: Oníròyìn tó máa ń kọ sínú pépà lémi.
0: Okay bá mi ẹ pẹ́ fún mi o.
4: Ẹjẹ̀ ń sáré yànnà náà. Nínú science especially biology. Lára bàbá. 23 ni wọ́n máa ń pè ní haploid number. Ó wà nínú chromosomes. Chromosomes yẹn ló máa fọ́ọ̀mù gene. Gene yẹn ló máa determine ìwà tí ẹ̀dá máa máa wù. 23 wà lára màmá. Haploid number. 23 wà lára bàbá. Ọlọ́run ṣe kó pé sáwọn méjèèjì. Tán bá ti níbàáṣepọ̀ ọmọ tó wá máa jáde akó jáde agbé 46 jáde. Diploid number. Now nínú tó bá ti wá jáde yẹn ó ti ní ìwà bàbá àti ìyá lára. Ó wá púpọ̀ náà tún ẹ̀bi. The environment tó wá ń gbé ló tún máa determine ìwà tó máa máa wù àtàwọn ọ̀rẹ́ tó ń bá ṣe. Now àlùbáríkà yẹn ni Bible wá rí nínú spiritual tó sọ pé ìbùkún Ọlọ́run ní mú ní là.
0: Láìfi làálàá kun.
4: Láàfin làálàá kun. That is as èèyàn wà á ṣe làálàá. Bọ̀ tó bá ṣòótọ́ pẹ̀lú ẹ̀. Tó ò sọ tó ò ṣe gbogbo nǹkan tó wà nínú profile pé má ṣe fi ìlú wọn tó ti gbá nídìí agolo tó ti gbá nídìí tàǹkan fún èèyàn. Wà á rí Ọlọ́run àbùkù fún. Òun Yorùbá ń pè ní àlùbáríkà.
0: Àlùbáríkà. Ẹ ṣe
4: tó ò tó bá ti jẹ́ kó rí inú tí ò bá ti jẹ́ kó bá tòde jẹ́ tó òlùdú kòkòrò àlùbáríkà máa wọlé tí tó bá ṣe.
0: Ẹ ṣe
4: Yorùbá ṣe sọ yìí kò gbé sọ pé iṣẹ́ ọwọ́ mi o á tó mi jẹ.
0: Yeye á tó mi jẹ. Ẹ ṣe bá mi ẹ pẹ́ fún wa o. Ẹ ṣe o. A ti ń yànnà náà láàárọ̀ yìí. Mọ̀ gbọ́n iṣẹ́ yá mọ̀ kọ́gbọ́n mẹ́. Ó ti ń dún o ẹ̀lú ẹ̀ kú ojú mẹ́ káàárọ̀. Hello. Ìgbà ẹ ń bá ti pè wẹ́ dákun ẹ mọ̀ pa rédíò yẹn. 070-5 08097-949. 08097-949. +234-9062-0949-09062-949. Àwọn bàbá yìí ti ń bá wa tù. Wọ́n ti ń bá wa fọ̀ sí wẹ́wẹ́. Èyí tí ò fẹ́ yé wa ti ń yé wa báyìí. Níbo làlùbáríkà ń gbé nú ara? Mo mú nǹkan kan mo fi yànnànà. Ọ̀gá kọ́mọ ńṣẹ́. Ọmọ tọ́gà akọ́ ńṣẹ́. Àbọ̀ ọ̀gbọ́n ìdòwú. Ọmọ sẹ́jọ̀ gẹ́ ẹ̀ lọ. Àmọ́ kò lówó tọ̀gẹ̀ ẹ̀. Àlùbáríkà ni.
1: Àbálá ni kọ́ńdá. Ìkan ó lè mú òkúta tẹ́jú oṣù ọmọ.
0: Ẹlòmíì ò mọṣẹ́ ṣe iṣẹ́ yẹn kò mọ̀ ṣe. Àmọ́ oní ò mọ̀ lead ńbẹ̀.
1: Àbálá ni kọ́ńdá.
0: Àlùbáríkà là ń pè. Wọ́n dẹ̀ sọ pé àlùbáríkà inú ara ló ń gbé. Ibo ló wá ń gbé nú ara.
1: Àmàyọ̀.
0: Ẹ̀yìn.
1: Mo tẹ́jú oṣù.
0: Tá a amayo.
1: She be so yet that you was so
0: amayo. Ibi ting benya lemi, ungwala aroi. 070-5 odometa 949. 08097 odometa 949. Lasu 3492 62 949. Era kun ibo la lo barika ngbe nu ara
1: baba olutani
0: wie gangan wie wie gangan ori ni owo ni ibi tan ni abese ikun la lubarika ngbe ni e ka aro e ku ojumo.
5: Hello.
0: E ka aro o 070-5 odometa 949 070-55 odometa 000-949 Abike lo 080-97 odometa 949 080-97-000-949 Losu 3-4-90-62 odometa 949 Losu 3-4-90-62 odometa 949 Eku ojumo e ka aro. Hello.
5: Hello.
0: Eka Roma.
5: Yes, sir. Eshima.
0: Eshima.
5: Be anybody Alberta be ori ni. Ori oni ori eni ni mo ni de pele ko ori le je fun la bo gara pe yo ba da ki o ba so ri be ko ti kan mo.
0: Ko si nkan kan mo ori gangan.
5: Ko wa ko mo ri yan ko de ki lo tu fe se.
0: O ko yin mami.
5: Mrs. Sunday lati awo tan.
0: Mrs. Sunday lati awotan eseun
5: beni
0: eseun
5: e bi ba ko dara kini ya ara iye ayo ko fe
0: gbogbo e ti tan gbogbo e ti tan bo wa ba lo yan le si ma wa be se kan ba lo koda be se meji lo ami sugba tori ba en lo eh nkan tan
5: o pari
0: nkan tan eseun Mrs. Sunday lati awotan mo appreciate yin. Hello.
6: Hello.
0: E ka aro sa.
6: Ẹ
0: ṣe o.
6: Ayẹri àwọn ọdẹ sọ láàrin Ọláwálé ló ń sọ̀rọ̀ láti Àpáta.
0: Mr. Ọláwálé Lápàtà.
6: Bẹ́ẹ̀ni, ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ìlú gangan ni. Òun ṣe ó wà tó ó kojú sẹ́ni kan dẹ̀ máa kọ̀yìn sẹ́ lómi ni. Ọ̀bẹ́ni kan ṣe sọ pẹ̀lú ní àṣẹ sọ. Inú lè yàn wà.
0: Inú lè yàn wà.
6: Ó gbọ́ àti máa fẹ́ dá láyé inú ni.
0: Inú ni.
6: Bẹ́ẹ̀ni, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ sọ pé ọmọ iṣẹ́. Bàbá kan sọ ní ìsinsìnyí ìtẹríra ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó ṣe kókó. Àdéníṣẹ́ tí ẹ bá ń ṣe tó bá jẹ́ bó bá ti wojúmọ́ owó jù sí àlùbáríkà kankan tó lè rí gbà.
0: Àlùbáríkà yẹn máa fail.
6: Ó máa fail kó lè rí gbà. Tó ẹlẹ́gẹ̀ẹ́jì ni pé láti ọ̀dọ̀ ìyá sí bàbá. Bẹ́ẹ̀ni gbogbo nǹkan tí wọ́n bá máa jẹ́ láyé lóòótọ́ bí bàbá ọ̀rọ̀ tí bàbá kan sọ lẹ́ẹ̀kan ọwọ́ ìyá ló wà. Tí ìyá bá mọ̀ bẹ́ẹ̀ ṣe ń fìyà jẹ bàbá ó máa jiri ẹ̀ lára ọmọ ẹ̀. Kí ṣe ọmọ ẹ obìnrin tó bá dẹ̀ jẹ́ pé bàbá náà ni ló bá fìyà jẹ ìyá jẹ lára ọmọ ẹ ọkùnrin. So àlùbáríkà àwọn alágbára díẹ̀ láti ga. Nítorí pé òbí wọn ti bo kinní ẹ mọ́lẹ̀. Ọmọ aráyé ò ní gbogbo amọ́lẹ̀.
0: Àmì ẹ ṣe o.
6: Ẹ kò ṣe ọpọlọ.
0: Ẹ ṣeun bá mi. Ẹ pẹ́ fún wa o. Wọ́n ní inú lèèyàn wà. Ẹ̀jẹ̀ ń ṣe kéde àti ìpolówó ọjà nítún ti ń kànlẹ̀kùn kankan kan bí a ń sáré gbélé ìka tó lọ sẹ́ka kéde àti ìpolówó ọjà. Ẹ káàárọ̀ o.
7: Ẹ káàárọ̀ sà.
0: Yes ma.
7: Orúkọ mi ni Àánú láti Aláfàrà.
0: Mrs. Àánú láti Aláfàrà.
7: Miss
0: ni ẹ ṣeun ma. Miss Àánú láti Aláfàrà.
7: So nǹkan tí èmi fẹ́ sọ ni pé mo agree pẹ̀lú nǹkan tí àwọn èèyàn ti ń sọ látara. But then èmi túrò wípé ọkàn ni àlùbáríkà wà.
0: Ọkàn.
7: Bẹ́ẹ̀ni.
0: lalubarika wa okan eni
7: tori tori okan ni gbogbo nkan teyan ba fe se teyan to se kokan even scientifically it is proven that oko wa lo ma gbe nkan ti a fe se lo si bi opolo wa opolo wa de ma process e si ara wa lati se so oko wa ni a fi ma process awon nkan ti a fe se ti eyan ba se nkan buruku inu okan wa lati mo pe nkan buruku leni ba se so ta wa na ba ohun ni o ba se so wi pe en eyan meji o kin je ero abi
0: eyan meji padanu ro
7: en eyan meji o padanu ro ti en to ma paro fun ti o ba mo en to paro mo pe mo paro so inu okan ni o ti ma mo pe nkan bayi ti mo se ko da nkan bayi ti mo se o da so be ba se wa se nkan to da
0: teyan tele olorun teyan se ko to ye ko eyan se fun ma ni alubarika ese o miss anu lati alafara won ninu okan ni an ba bo laaro
1: eni to pe ri mi ni bi
0: eje nse kede ati ipolowo oja aisha so nko le ayaya ele nbe won e ku kale o

0: Gari Kivo 3-in-1. O mini kọlọku ko fi kun.
1: Kivo
2: Gari Mix.
3: Kí ló ń sún ọkún ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sí pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéjì, kárọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
4: Ó ní láti jẹ́ méjèèjì. Ṣé jọ̀lọ́fù àìsí ẹ pẹ̀lú adùn kóró náà kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́? Ó yá jẹ́ kí ọkún oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
5: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí Gia 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
6: Yay! Mo gbé o! Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀!
5: Ṣé mi ò sọ fún ẹ?
6: Jára ẹ! Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
6: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
7: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
8: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
7: Yes o, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
8: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
7: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
8: Me and Maggi,
7: so good together.
9: Aṣẹ́jú ni ká gbé sí rédíò mi 32 FM ti wà ókè.
10: Easy.

0: ayaya awon rin ma nda go ama je ki owo ise ko ya o awon rin ma nda go
1: nitori
0: ama nje ka ro tutu ka ro bale ba
1: loju mi
0: ogo gba ko ni girigiri
1: o ki be
0: king sunny adey easy moment easy motion ibo la lubarika ngbe nu ara iyen la nwa iyen la nso npe laaro yi gonta mo ngbo lati gba ta wa nkeke e alubarika mu toro alubarika mu toro ma ninu ara la lubarika ngbe o le bo ni ngbe nu ara 070 5 meji odometa 949 080 97 odometa 949 090 62 odometa 949 eka haro eku ojume ti wa nbe hello
2: hello
0: eka haro yes sir
2: ola fati alatalu
0: ola fati alalu barika amisa Ami.
2: Ntani ka dasi lara oju la lubarika wa.
0: Oju la lubarika ngbe.
2: Tori e ti oju ba ti simo ko sa lubarika mu.
0: Hmm.
2: E buru awa yi, elese la wa, awo ni ese kan.
0: Hmm.
2: Artificial la wa nlo.
0: Hmm.
2: Sugbon. Tasne.
0: Hmm.
2: Nta wa ndala. Adaraju and to lesser me jilo. So I think she was to go to you.
0: Hm.
2: I'll worry, Captain. I'm a bit over.
0: Lata Billy. Ah. At you one more, Igala, are you? What did you know? At you one way, what Indian, yeah. But did he be did that? Did they? Hello, eku ojume kaaro yes ma
3: e ma mo se loruko jesu
0: ami jesu
3: opolo yin oni joba
0: ami olorun ma
3: e ma se siwaju
0: ami jesu
3: e ku se opolo
0: e seun
3: ya ibeti latojo
0: latojo
3: ben e se ma mu opolo ise opolo iwa lo chirise
0: e ma seun ma
3: ni se tin mu yo ma po si ni loruko jesu
0: ami jesu
3: gbogbo bi awon eyan se so lataro mo yo le loju woye mo se ri na mi ube mi tun foju bi fun o
0: oya
3: iwa eniyan won ni adubarita eyan
0: hm
3: because gbogbo nkan tete eyan o ba je laye to ba ti niwa o le je o
0: hm
3: obirin o niwa olohun mori oko waye ninu iwa re wo ti mo wi pe aladubarika omo lele
0: hm
3: pe iwa to ba nwu alagbarika omo ni okunrin alagbarika omo ni obinrin alagbarika iyawo mi a alagbarika ni iwa eyan ni o so eyan gege bi eyan se je
0: eya ara wa
3: alagbarika lele iwa eyan lo ma fi han
0: yes
3: gege bi oju wo ni iwa eyan lo ma fi han
0: e seun e ja ma ba
3: e ma keso
0: e seun ah eya ara wo wa ni wa wọ́n lálùbáríkà wọ́n nínú ara ló ń gbé mo ń bèrè pé bo sáìdì bo ní ń gbénú ẹ̀yà ara wa hello ẹ káàárọ̀ sà yes sir yes sir
4: lọ́nà ni fi ń filẹ̀
0: àmì
4: ọlọ́run yóò máa wà pẹ̀lú yín
0: àmì ọlọ́run
4: ẹ̀rí bí yàn máa ṣe rí àánú gbà
0: àánú
4: ọkùnrin obìnrin máa ti rí àánú gbà láti àtọjọ ọkọ rẹ àánú yẹ bí ó hàn lára àwọn ọmọ tí obìnrin máa ti lè rí ní ìtẹrí ọkọ rẹ yóò rí àánú gbà látàdo ọkọ àánú yóò wà máa fara hàn lára ọmọ ìgbò bí ojú ìbá ti lè ní ìtẹ́lẹ̀ ìbá tí ó sì ní tí ó kò lè rí àánú gbá ọ àní ìrìn jìnà sí lọ́pọ̀lọpọ̀ tí ó ná pa fẹ́ ọ̀pọ̀ àná ọlọ́run ní síwá sílẹ̀ ọ tàtàrí yìí ọlọ́run àpẹ̀lú ìwé
0: àmì ẹ̀ṣùn mr ọládé púpọ̀
4: kò lọ yẹ kò ní já kò ní jọba lórúkọ jí
0: àmì ọlọ́run àmì
4: ọlọ́run ló mọ lékún sí mi
0: ò àmì ẹ̀ṣùn
4: ẹ̀ sì mọ tuntun sí
0: lójoojúmọ́
4: sílẹ̀ bá ti mọ́ sílẹ̀ ń sùn.
0: Ami, ami Jesu. Ami. Eshu. Mr. Ladupo, eshu. Yes, sir. Mo appreciate you, sir. Eku ojumo, eka aro. Eka aro ma.
4: Eku eku.
0: Yes, ma. Mami olo nto. Ami.
4: Yes,
0: ma.
4: Ani fin sawati.
0: Ami Olorun ma.
4: Pasi bo yin ni wa ndun no fin yo ni baje.
0: Ami Olorun.
4: Igba wo ni fe.
0: Asun. Ami.
4: Iseda wa ni ko mota ko wa.
0: Iseda.
4: O nbe. Ori.
0: Ori.
4: Ori ni. Ori ko kini ibi ta ba nlo. Ta ba ti Olorun ba ti je ki ori wa ti o ba ti tako wa. Ibi ko yan ba nlo. Iwari ko wo. Ìṣẹ̀dá wa ni kọ́nà mọ́jì ó takò wa. Orí la fi ń sun wọ́n ní orí la fi ń mẹ́rin láwù táàkì fún mi igun. Orí ni. So orí mi rí sí. Ẹ jẹ́ nìkan sọ lẹ́ẹ̀kan rí pé ń pa tó lójú. Àmọ́ orí lójú bẹ́ẹ̀ ni pé ó mọ̀ lẹ́yìn tó ń bọ̀. Bẹ́ẹ̀ pẹ́ lẹ́sẹ̀ méjì ẹlẹ́sẹ̀ mẹ́ta bẹ́ẹ̀ pẹ́ lẹ́sẹ̀ méjì ó ń bọ̀. Ìṣẹ̀dá wa ni kọ́nà mọ́ takò wa. Orí ni náà ní bí nìkan jórí wọ́n kẹ́sẹ̀ lẹ́wọ̀n padà lẹ́yìn wa.
0: Àmì
4: ẹ kú ètò kò ní bàjẹ́ kan.
0: Ẹ ṣeun ma ẹ ṣe ma.
4: Ẹ̀yin tẹnu gbogbo ẹ̀.
0: Àmì
4: ọ̀la ọ̀la ní ìjọba o.
0: Àmì ma ẹ ṣeun o. Ẹjọ́ ń ṣe ìkéde àti ìpolówó ọjà. Bá a bá lọ tá a padà, a tẹ̀ ẹ́ wájú ẹ kú òkàlẹ́ o.
5: Aṣẹ́jú ni ká gbé sí rédíò mi, 32 FM ti wà òkè.
6: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
7: Yéè mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
6: Ṣé mi ò sọ fún ẹ?
7: Jára ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto update pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
6: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
7: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù leave it 100 MTN.
8: Last bus o last bus enter with your change o.
9: Ah, driver, wait on. Itunde, you do fast now.
10: Boss, no fee leave us, Joe.
9: Eh, make with that.
11: Time no dey wait for person, oh. Now, why for Betano, everything are sharp, sharp. Play, cash out, and win big. Download the Betano app on Google Play or Apple Store, or visit betano.ng to start playing. Only for persons above 18. Bet responsibly. Terms and conditions apply. Betano.
12: I, Deji, do solemnly swear to honor Burger King small chops, to cherish the puff puff, to hold the samosa down, to ride or die for the spring rolls and never allow the chicken grow cold. I solemnly swear to enjoy the Naija way at just 1,800 Naira. New Burger King small chops, just 1,800 Naira only. Available now at all Burger King restaurants nationwide. Burger King, have it the Naija way.
13: Emi omo yin na ni o joli jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
14: S E L A R R I E
13: celery ah boda mi espelli no di celery oya lokun igbiyanju espelli turmeric
15: T U R M E R I C turmeric
13: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
16: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo.
17: Amala dudu, amala funfun, amala to fele bi eti, ni sawewe du to yo kololo.
18: ọ̀rẹ́ ìmùlẹ̀ ìgbẹ̀gìrì pẹ̀lú ẹran tó muta káàsà ẹ̀kú ojú lọ́nà.
19: Good internet changes everything. The way you work, the way you relax, even the way you stay close to those who matter to you. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira one-time installation fee. Visit the nearest Airtel shop or call 0911-000-0080 to switch to unlimited.
20: Airtel.
21: Dangote salt give food ogbonge taste. Plus, it carry the Dangote name, who I trust. My people, time don't reach to shine eye when you reach your salt too.
22: Dangote salt. Choose quality. Choose Dangote salt.
23: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa. Jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, máa ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
24: Yay! Mo gbé o! Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán!
23: Ṣé mi ò sọ fún ẹ?
24: Jara ẹ! Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
23: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
24: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
25: Kí ló ń sún ọkọ ìrẹsì jọ̀lọ́fù lọ sí ìpele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
26: O ní láti jẹ́ méjèèjì. Ṣé jọ̀lọ́fù àìsí ẹ pẹ̀lú adùn kóró náà kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́? Ó yá jẹ́ kí ọkọ̀ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
27: Má wo mi bí mo ṣe fẹ́ yín.
28: Mo ń gbọ́ 32 FM.
29: 32 FM 94.9.
30: I'm Fatayo Olagunju by name.
31: And where were you born? Where?
30: I was born at Isaleko.
31: Okay.
30: Abegede, Lagos.
31: And what year?
30: 19.

0: Bẹ́ẹ̀ni.
1: Àlùbáríkà dẹ̀ rí èyàn máa wá àlùbáríkà ni àlùbáríkì sábà wá ẹ̀rọ èyàn máa wá àlùbáríkà ni. Èyàn máa wá àlùbáríkà káàkiri ni. Àlùbáríkà ò ní wá káàkiri yẹn ni ó wá àlùbáríkà. Àmọ́ àlùbáríkà lára ní gbé kòsí ẹni lè sọ pàtó ibi tó wà lára. Àánú ọlọ́ọ̀lọ́ nìkan ló lè sọ ibi tí àlùbáríkà wà àtẹ̀mí àti àlùbáríkà ọlọ́ọ̀lọ́ lè sọ ibi tó wà lára. Bàbá ó ta sílẹ̀ bó ṣe jẹ́ nìyẹn jẹ́ kí wòye tèmi o.
0: Ẹ ṣeun gan sa, ẹ ṣe o. Ẹ káàárọ̀ o, ẹ kú ojúmọ́ o.
2: Ẹ̀yin káàárọ̀.
0: Ẹ káàárọ̀ girama. Yeye netiwọki ni o, ẹlò o, ẹ kú ojúmọ́.
3: Báàríkà ní kókó.
0: Ẹ mọ mi ní kí. Ẹ mọ mi ní kí. Ló ní pépé.
3: Ló
0: ní kéńké.
3: Ó tatata sẹ́.
0: Ẹ wà káàárọ̀ sá.
3: Tọ́yàwó ò ní pa yín fún wa.
0: Àmì Ọlọ́run.
3: Kò ní pàrọ̀ náà lé o.
0: Àmì.
3: Kò ní lọ ọjọ́ àánú ògùn àjọrọ̀ àánú gbà.
0: Àmì Ọlọ́run.
3: Ìdòwú mi ń kọ́.
0: Ìdòwú ògbó wa o.
3: Àdùnnú lọ́wọ́lọ́gbọ́n Ọlọ́run.
0: Àmì Ọlọ́run.
3: Àdùnnú Ọlọ́run.
0: Àmì.
3: Awolowo ìdòwú ògbẹ́ kẹta wọn ló sọ̀rọ̀ láti Adé Tọ́kù. Ògbẹ́ Wúlẹ̀ Ìbàdàn. Àlùbáríkà àdánù. Báwo ni ṣe lọ látàárọ̀? Àlùbáríkà. Ó rà ní àánú yìí ó rí gbà ni. Àmọ́ àlùbáríkà ó wà láàrin èèyàn.
0: Ibi tó wá wà là ń wá.
3: Àwọn èèyàn kan máa sọ pé wọ́n sọ pé báwo ni wọ́n ti máa ṣe jẹun tí ò jẹ́ ní àlùbáríkà lára
0: báyìí.
3: Kí ló dé fi lè máa sọ báyẹn? Torí pé wọ́n máa pè wọ́n tì ó lè máa ṣiṣẹ́ síbẹ̀ náà. Ó lè máa ní ìka àkójọ. Kò sàlùbáríkà ń bẹ̀ ni. Sàlùbáríkà bá wà lára èèyàn ìyẹn gan mọ̀ tó dẹ̀ máa ṣe ń ṣe díẹ̀ báyìí yóò máa di púpọ̀. Torí ẹ̀ àlùbáríkà inú ara ló wọ̀nyẹn pẹ̀lú mọ́. Mo
0: ṣe lè
3: jẹ́ bó ṣe jẹ́ ìbára
0: ẹ̀ sọ. Kò ní bá jẹ́
3: ọ́ta sílẹ̀. Ẹ ṣeun.
0: Ẹ ṣeun sá. Ẹ ṣeun Mr. Awolowo Idowu. Ayaya. Níbo làlùbáríkà ń bẹ nínú ara ẹ̀lú ẹ kú ojúmọ́ o.
4: Ọ̀rọ̀ yìí kì í ṣẹ̀ṣẹ̀ rà dùn. Alàgbà táwọn olóko padà láti lọ Abẹ́òkúta.
0: Ẹ ṣeun bàbá.
4: Àlùbáríkà yìí tó akọ̀ ń wá kiri inú àgbà ara ni
0: ti
4: bá àmọ́bi tó wà. Àti gẹ́gẹ́ bí ó yẹ wòye tèmi àti gbogbo ohun tí àwọn àlàyé táwọn èèyàn ń sọ. Bóyá atọ́kùn ìbò nígbà kan bá ṣe tán ọ́ tún fún wa níbi tó wà lágbà ara o. Ẹ bá mi tó bọ̀.
0: Ẹ ṣe mi sátáró. Ẹ ṣeun látàbẹ́òkúta látẹ̀gbárí wa. Sàṣínà Adéwálé. Ẹ̀lú ẹ ti wà ń bẹ̀ ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀. Hello. Ẹ káàárọ̀ o.
5: Hello, ẹ káàárọ̀.
0: Ẹ kú ojúmọ́ o, orúkọ yín.
5: Ahmed láti Mọ́níyà.
0: Mr. Ahmed láti Mọ́níyà, mò ń gbọ́ yín o.
5: Ọlọ́run nìkan ló mọ ibi tí àlùbáríkà wà.
0: Ọlọ́run nìkan ló mọ ibi tó wà.
5: Bẹ́ẹ̀ ni. Ẹ ṣe máa gbé tó bọ̀.
0: Ẹ ṣe o Mr. Ahmed. Ẹ ṣe o Mr. Ahmed láti Mọ́níyà. Hello.
6: Hello sir.
0: Ẹ káàárọ̀ ni.
6: Ẹ̀kún ṣe Sunday ni látàwọn tẹ́lẹ̀ kan ṣe.
0: Ok.
6: Ẹ̀yin náà ẹ fi ẹ̀bà ẹ fáwà náà mo nínú ọgbọ̀n dín náà. Ṣùgbọ́n.
0: Mo ń gbọ́ yín mọ́mí.
6: Ṣùgbọ́n nínú ọkọ̀ tèmi fẹ́. Orí náà ti máa ń dáyọ̀ mọ̀ pé lágbájá ló bọ̀ lọ́ọ̀tún.
0: Bẹ́ẹ̀ni.
6: Gbogbo àlàáfíà yóò bá a dá. Orí náà nìkan lọ jẹ́ kórí wa kó sì wà débi ire.
0: Àmì Ọlọ́run.
6: Tọ́ bá gbogbo àlàáfíà yóò bá a dá. Tí orí bá fi kúrò bẹ, ó parí. Tọ́ bá gé orí yàn lọ́ sí báwọn ọ̀dọ́ pé lágbájá ni pàmò dòní. Ìbọn tó ń wà ló máa fi ṣàfihàn kó fẹ́ni tó jẹ́. so kala je ko ni wa ko si ade di
0: ami
6: gbo na o se o ti se so o da bi bi je ni se pe e se e ka ko ni pe ajara ni ta ko ge ti ga o ja lori si ni si
0: beni
6: ti o pa ba u da ai ke kere ni a le ko te mu ju ni gbo gbo so o se ka so gbo
0: yes ma e seun o larogbon ami o larogbon te ko mi kin to ku ni na mo fe so die nbe ayaya lara nte ko mi kin to ku le ene ma wi die nbe la aro ye lo e ku ojumo o yes sir
7: eku eto eku se opolo
0: yes you daddy me
7: tope opaleye loruko temi lati akubo
0: mr tope opaleye lati akubo
7: atelewo la mbarika wa
0: atelewo eni
7: atelewo eni la mbarika wa atelewo eni alubarika wa eku eto
0: esun gan sir esun daddy me hello hello lati le okere ore

0: lẹ́yìn ti sọ́dẹ̀ lẹ́yọkọ̀ọ̀kan ẹ̀yìn ọ̀gá wa no information ẹ̀lú ẹ̀kú ojúmọ́ o ìbàríbà ẹ̀lú ẹ̀ka àrò hello yes sir
1: ẹ̀kú ètòrò
0: ẹ ṣeun
1: mo ló padà wà lẹ́yìn
0: ẹ ṣeun
1: ní igbá ìyá wa ni àná wà ní igbá ìyá wa báyìí ni àná wà nípa igbá ìyá tá à ń rú káàkiri ni àná ti ń fọ torí kọ́ ti kẹ́nu mi ò níyàn báyìí wọ́n ò kẹ́ alálùbárẹ́ kalẹ̀ ni ní igbá ìyá wa
0: ibẹ̀ làná wà ibẹ̀ làlùbárẹ́ kà ti ń dáhùn.
1: Baba.
0: Yes sir.
1: Ti eyan ba mura daada to ba lo gbe obirin ki e se ore re dani. Nipa nkan to ba mi si gba ya re ni o mo ru kaaki. To ba yo po obirin na lo lo gbe ki e se ti. Ni bi gba ya re ye mo tun mo ipe ha o ti se re. Lo ni ja se.
0: Ami.
1: So e mo bi subo.
0: E seun. E seun. Ojo ti lo. Ile ise run. Ẹjẹ́ ń ti ojú òpó yẹn pàdé ẹ̀.
2: Gbogbo ẹ̀yin ọ̀dọ́mọbìnrin wá wá.
0: Ẹ mọ̀ bínú sí mi. Dádì mi ṣẹ̀yẹ Adéníyì. Òtítọ́ ọnú ìgbà tán pè padà. Wọ́n ní inú ọkàn.
2: Ẹ bá lọ sí ìhà kòkó dùn. Ilé ìṣòro
0: tẹ. Wọ́n nínú ọkàn ẹ ní. Mi sọ pé ẹmí láti ìdí ìkan wọn ní òótọ́ ọnú. Bàbá mi kan ti kọ́kọ́ pè wá báyìí tí wọ́n pè. Hello.
3: Hello.
0: Ẹ káàárọ̀ sà.
3: Hello.
0: Ẹ káàárọ̀ o.
3: Ẹ káàárọ̀.
0: Ṣé ń gbọ́ mi báyìí sà?
3: Hello.
0: Hello sà.
3: Mo ń gbọ́ yín, mo ń gbọ́ yín bà.
0: Ẹ ti wà lórí ètò.
3: Ṣẹ́rí bẹ́ẹ̀ni ṣe fẹ́ clarify ẹ̀.
0: Okay.
3: Bẹ́ẹ̀ni ṣe fẹ́ clarify pé inú àlùbáríkà ó kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ òbí. Hello.
0: Mo wà pẹ̀lú yín.
3: Àlùbáríkà ó kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ òbí. So láti ọ̀dọ̀ òbí tó ti bẹ̀rẹ̀ yẹn ó wá tún wà ní àlùbáríkà tún wá wà nínú ìròrí ẹ̀dá. Ìròrí ẹ̀dá. Ìròrí ẹ̀dá yẹn náà ó tún wá wà lọ́wọ́ orí. Kọ́lọ́ má jẹ́ kórí wa kó tapò wa.
0: Àmì.
3: Bẹ́ẹ̀ni ṣe clarify mi.
0: Ẹ ṣeun. Ó kọ yín. Ìbà. Ẹ má bínú pé mo gbé ìpè mu. Torí mo ti ní mi ò ní gbé ìpè mọ́. Wọ́n ti ń try láti pè wá kí lè ṣe Nàìjíríà. Mi fẹ́ ká dá wọn lágara. Wọ́n ti pè wá pè wá pè wá pè wá pè wá tá ń gbé tí wọ́n gbọ́ wa. Yes. Mrs. Sunday. Láti àwọ̀tán mọ́mì ní orí ni Mr. Lawale láti àpáta wọ́n ní inú Miss Anu láti Aláfàrà àwọn ní ọkọ mú ọkàn Láfàtì Alátagbé ni wọ́n ní ojú ni Mami Elizabeth láti ọjọ́ wọ́n ní ìwà èèyàn Mr. Ládúpọ̀ láti Igbárimú wọ́n ní àánú wọ́n pè padà wọ́n ní igbá àyàwá ni àánú yẹn wà Mrs. Olontoyin láti Mọ́níyà wọ́n ní orí. Bámi láti Abíòkúta Mr. Taiwo. Wọ́n ló ta. Ọ̀dọ̀rẹ́ ní Kọ̀ǹgọ́ ló wá o. Àfáà Sulaiman láti Poli. Wọ́n ní ẹ̀mí ni. Ibi tí ẹ̀mí wà iná làlùbáríkà wà torí èyìn kì ń rí ẹ̀mí. Dr. Gun Òrírí. Bámi Ìyẹ̀rú Ọ̀kín. Láti àpáta àwọn náà nínú ara ló ń gbé wọn sọbẹ̀ fún wa Mr. Awolowo Ìdòwú láti Adé Tókun lógún ẹrú àwọn náà nínú ara ló ń gbé àmọ́ wọn sọbẹ̀ fún wa Mr. Amid láti Mọ́níyà wọ́n ní Ọlọ́run ni ìjọ ní ń jí àlùbáríkà lára àwọ̀ ẹ̀dá Mr. Tọ́pẹ́ Ọ̀pálẹ́yẹ láti Àkóbọ̀ bámi ní àtẹ́lẹwọ́ ẹni ni Dádì tó pè tán yìí láti ilẹ̀ òkèrè. Wọ́n ní òbí, ìròrí, ati ori sere gbogbo nta kai patapata lo wa nbe ko si ronbe gbogbo wa te do ba wu laye inu okan ni ti man process e awa transfers ori ori lawa owo yo bere si ni sise ibi ta tele wo ti jade nu to je pe owo yen eh boya blow le yan fe fi ge ni bo si fe fi joka ni ori ni okan la process e pe aisha okan ma je laaro yi o so sibi ma fi je ara je lowo owo bere si ni sise oju la fi ri oba mo so wa di ta won le gbogbo en to wa ni po be laaro yi oba da kun jo ba mi si won loju ba mi la won loju e mo jakan muna ku o ninu ki olohun e mo jakan muna ko sin tolohun le se eni to ni oju ni en to ni owo ni koda anu ni sogo lori ite ba anu ba de ali ba anu ba de ti o ba salubarika anu yin o sofo alubarika le yan fi ni nkan to pe alubarika ni inu ara ni ngbe ibi to ngbe nu ara la fe mo laaro Adebayo ti amiyu eyin te bi mi e se o eyin baba iya te ti pe wa lataro eyin le bia awon te fi ku a nigba ta wa nkekeke lodo yin ko to di pa adara agboro ayaya ka to wa mo ba won nkan yen pade loro yen wa nye wa si eni ba ase nte nso ni pe baba wa ba lori ohun gbogbo ko ye wa ngba na eni iya asi nte nso ni pe iye eni ni ki iya ni titi aye raye e ja bere latodo obi nto wo to obi ni ora lubarika fomo ku ta lo ni isin ohun ko ni first place ta ti man ku eko inu ile ni lati gba to mo ba tin jonje aya lodo ye eleko kiko ti bere awon eyin iya wa ida e se ngan e so so mo woke be ba fe mo woju yin to ba njo nlo eyin wo ba e ti mo correct wa lati keke yo ti mo ya iwa ti baba ba wu si iya I mo pada tell laro mo tori photocopy ni wa an copy ni baba wa da wu jo ba se nse ni bi ta wa iyen na o tun ko pa ti o kere lara wa o ta se ka mo fa lo wo na tori time eto mi fe wole se mo fa lo wo na iwe nini nji alubarika mami elizabeth lati ojo won gba da arata iwe ni ninji alubarika o abi ntin so oye akidura ki won ni fe oni baba daddy wa kan pe mi won ni alubarika ke se pe ima wa ba yan ni o lo ba o lo ra ni o won ma ra alubarika ni o iwa ni sin je be ibo wa ni iwa ngbe se binu ara wa ni iwa lowo wa iwa loju wa elomi owo yan han o ni wo oju ba ti wo yan elomi bi o ti ma ge moni iwa ni ba ti se rin keyin o rin gan won ma ko yan ni ini an fi so podo obi lo ti nbere ti ami yo je ma lo le oni yan se o oloke se o gbogbo eyin baba mi iya mi patapata mo ki e se nbe se nfun mi nla kai inu mi ndun si be tin pe ba mi da si lo njo mo ye mi wi pe awon eko ta ko lodo yin gba ta wa nkekeke awon eko won akosofo e se o titi di ose ti nbo ta tun muru nkan yi wa ola nbo o le ise danabi e se o thank you so much si ami you mo sumo de sign a pade lola lagbara olohun ele nbe ku ka ile iseran taju made
4: alubata nrese jabata onilu dudun fitunu powi apodunu be alu sekere onagere kori ba Ìkọ́ 32FM 94.9 ló mú dùnú báráyé.
5: 32FM 94.9 Laughter House Orí òkè Tété Premier Mọ́kọ́lá Ìbàdàn.
6: Hey there, Ibadan. Something fresh is in the air.
7: Magic system.
6: Can you feel it?
8: Oh yes, your favorite station just got a brand new home.
9: This is not a test.
6: That's right, we've officially moved from 4th floor Cuckoo House
8: to a bigger, better location.
6: Laughter House, Premier Hill, Mokola, Ibadan. Same energy.
8: Same great music.
6: Same 32FM. We're still bringing you the coolest hits and the conversations you love.
8: Just now from our new home at Premier Hill, Mokola.
6: So whether you're tuning in at home, in traffic, or at work,
8: don't touch that dial.
6: New location.
8: Same great station. 32FM. Filling the world with laughter.
10: Okay, 32FM, 94.9. My name is AY. All right, guys, continue to be in progression, just in proportion to the power and the intensity of your desire to stay tuned to the station. AY says so. AKA their father.
11: From the hottest gist to the coolest stories.
12: Hook up to the latest on everything entertainment.
13: We know what you want.
12: Songs.
11: On 32FM 94.9.
14: Show me your tattoo.
15: Ogada. Ewa. Am I worried? Am I worried? You love me, sir? Worried. Look at that. Don't lie for 12. You love. You're young.
16: This skit was performed by Goroso Ekiti.
11: 32FM 94.9.
17: When the people became silent,
11: the government became oppressive. It's time to lend your voice to politics
17: on 32FM 94.9.

0: the air or over the counter, we're the best medicine you can get.
1: 32 FM, 94.9.
2: Good internet changes everything. The way you work, the way you relax, even the way you stay close to those who matter to you. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira one-time installation fee. Visit the nearest Airtel shop or call 0911 000 0080 to switch to unlimited.
3: Airtel.
4: Kí ló ń sún ọgbọ́n ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
5: O ní láti jẹ́ méjèèjì. Ṣe jọ̀lọ́fù àìsí ẹ pẹ̀lú adùn kóró náà kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
6: Kò bá jẹ́ 24, 29, tàbí 32 ṣáà ti fẹ̀yìn ẹ̀ pẹ̀lú wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ kàn tẹ 32 FM 949
7: fẹ̀yìn ẹ̀.
8: Omo, tonight na my night. I go clear the table. Red, black, red, zero. I don't crack the code. No joke.
9: The only thing where you feel crack, na jokes.
8: They play.
10: Make we bet. Win big on Betano Casino. Enjoy more than 5,000 slots on Aviator and mega jackpots every day. Download the Betano app on Google Play or Apple Store or visit betano.ng to start playing. Only for persons above 18. Bet responsibly. Terms and conditions apply. Betano.
11: Mo de chance no to lanta, nigba ku gba ta ba je.
12: Gbogbo níbàárà Golden Chance Lotto. Ẹkú àdúró ti wà. Lóòrèkóòrè ní iléeṣẹ́ Golden Chance Lotto yóò máa tẹ́yìn lọ́rùn. Lórí ìbáṣepọ̀ yín pẹ̀lú wa. Golden Chance Lotto. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n san winnings. O ní jẹ́ tán kí wọ́n tún máa bèrè nínú ẹ̀. Níbikíbi ló ti lè gba winnings ẹ. You can get winnings anywhere. Èyí gan ló mú ọkàn oníbàárà wa balẹ̀. Golden Chance Lotto kẹ̀tì láti so oníbàárà dọlọ́rọ̀. Golden Chance Lotto. Iléeṣẹ́ ti wá àfààyè gbàgbàkúgbà. Láyé àkísọ pé kí àwọn agent wa tajà máa fi kan díkan. Iléeṣẹ́ Golden Chance Lotto yàtọ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn sanwó tó sì hàn kedere fáyé láti gbà yí wá. Wàrà ṣe sàní winnings. Ìdíre ti lè ṣe Golden Chance Lotto. Ìjẹ́ àṣíwájú láàrin àwọn akẹgbẹ́.
13: Tó bá fẹ́ di alágbàtà wa, fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sórí nọ́mbà yìí 070-3397-6247. Àdéhùn àti àsọtẹ́lẹ̀ ń bẹ o.
11: Ìgbàkúgbà ká bá jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ló sanwó.
12: Golden Chance Lotto, ọ̀nà tó yá láti sọ di mílíọ́nìyà.
14: Adé dada aláwọ̀ funfun, ọmọ aráyé ṣàfikún ẹwà rẹ̀ sí dúdú. Bẹ́ẹ̀ àtọ̀run ló ti yàn pín àjùmọ̀rìn pẹ̀láwọn ìgbìmọ̀ rẹ̀ kì í fi ṣàkíyèsí pẹ̀kìrì àtomi ọbẹ̀ tí kò ta ẹja ọ̀sán pánlá a máa mú ìrìn àjò rẹ̀ yá kíákíá. Ọba làmàlà láàrin àwọn oúnjẹ máa jẹ àmàlà kó o sì lókun tó jíire ẹ̀kọ́.

ìràwọ̀ kan yọ ọmọ ìlú títì ìràwọ̀ ọ̀sán tó ń dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dadi 2fm dosù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dadi 2fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni dadi 2fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni agbádùnnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ ààrẹ nìjẹ lẹ́nu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32fm lòṣùpá àràkáyé 94.9 lọ́ba àwọn ọkàn ni. 32

0: ẹ parí rẹ̀.
1: Bí adé tẹ̀ bá já gàdá, ó rọ̀
0: ẹ ń tẹ́ ẹ mọ̀ sí ní o.
2: Ẹ tẹ́yìn náà mọ̀ dáadáa yọ. Ẹ náà fún ṣe èèyàn ò lè fún yẹn ò lè fún yẹn kó lóun wú.
0: Ọ̀dà
1: ẹ ṣe o. Bí adé tẹ̀ bá já gàdá
0: ẹ
1: mọ̀ mọ̀ o.
0: Dáadáa.
1: Ó yẹ jẹ́ lọ sójú òpó Facebook torí mo ti rí páwọn èèyàn wa ti ń gborí wọlé dáadáa ń bẹ̀. Bá mi ìbéèrè tójú òpó ayélujára ó lọ báyìí. Quran ta gan ló tu sí èdè Yorùbá, ta ni ẹni tó tu sédè Yorùbá fúngbà àkọ́kọ́? Quran tí gbogbo wa mọ̀ dáadáa
0: tàwa ẹlẹ́sìn
1: o, tàwa ẹlẹ́sìn mùsùlùmí, ta gan ló tu sédè Yorùbá fúngbà àkọ́kọ́? Ó kọ wọn ni ẹ mọ́ fìlúkún o, ẹ mọ́ fọjọ́ orikun àbí
0: àfẹ́dáyínlágara
1: ó kọ wọn lásán. Ẹ kàn lọ fi sójú òpó Facebook 32 FM
0: 949
1: fẹ̀yìn ẹ̀ àti YouTube wa á rí dájú pa àmú. Hello.
3: Ẹ
1: kásán
3: mọ́
1: mi
3: Mary látoríta.
1: Mọ́ mi Mary
3: látoríta.
1: Látoríta Mary wa ń kọ o.
3: Adúpẹ́mà.
1: Ṣégbà àkọ́kọ́ mọ́ mi Mary rèé.
0: Mary mbèrè Mary. Mary mbèrè
1: Mary. Wọ́n nígbà àkọ́kọ́ wọn lè. Ẹ káàbọ̀ mọ́ mi Mary. Àwa Mary kìí
0: yín. Mary mbèrè Mary.
1: Àwa ara wa la ríra wa ta lẹ́fẹ́ bá
0: náà. Mary dẹ̀gbọ̀rọ̀ fún mọ́ mi Mary jẹ.
1: Ta lẹ́fẹ́ bá náà jà bá mi.
3: Àǹtí Mary náà ni ẹ fi ń gbé ìyá
0: àkọ́kọ́.
1: Mọ́ mi Mary fẹ́ bá àǹtí Mary
0: lọ́jà. Fúgbà
1: àkọ́kọ́.
3: Àbí Adúmọ̀lẹ̀ jẹ́ ẹ̀yà ìgbẹ́ o.
1: Ó rọ̀ ó rọ̀. Ọ̀dà mọ́ mi Mary torí kó jẹ́yìn. Pẹ̀tú wa bá
0: ọmọ yín.
1: Mo tún jó lóko. Ẹ fún mi ní ọ̀rọ̀ tó ní àmì ohun dòdò mi méje péré.
3: Oníjì wa pọ̀ dòdò mi.
1: Ó yá o, aago ti lù o.
3: Alàbá.
0: Odè ni.
3: Òdòdè.
0: Ọmọdéjì.
1: Mọ́ mi Mary mú o.
3: Àdìta.
0: Ọmọdéta.
1: Ó yẹ kúrò lórúkọ.
3: Ìbẹ̀rí. Ẹgbẹ́ máa gbé ìdájọ́ òun náà láti ìbẹ̀rí.
1: Ẹ ti kúrò, ẹ ti mú orúkọ mẹ́ta.
3: Ẹ mú kúrò ìbẹ̀rí.
1: Orúkọ náà ni lọ̀rí.
3: Okay.
1: Ó pọ̀ lóríṣiríṣi.
0: Àdìsá.
1: Àwọn tó ń
0: bá. Àdìgún.
1: Àdìgún.
0: Àbẹ̀wò. O kọ sọ àdìsá.
1: Wọ́n mi Mary, wọ́n fẹ́
0: sọ. Wọ́n fẹ́ gbé wa gbé wọlé ni. Gbórí wọlé ni.
1: Ẹ gbé wa ìrọ̀kọ̀ wa lọ bá o. Ẹgbẹ́ bá ti mórúkọ mẹ́ta nu méje ẹ mú nǹkan mi mọ. Ó pọ̀ lóríṣiríṣi. 0705 5009 409. Hello.
4: Sáré sáré bù.
0: Sáré bù náà.
4: Ẹ mọ̀ káàsán bàbá mi bá
0: wọn. Yẹ up awo up Nigeria.
4: Pẹ̀lú àǹtí mi Mary.
1: Ẹ káàsán.
4: A kú iṣẹ́ o. Àjẹsà ìdẹ́yìn bá wa tẹ́yìn náà ń gbọ́ wa ẹ kú iṣẹ́ o. Àní dáàmú.
0: Àmì.
4: Bàbá mi ẹ lọ Lambourgi lánàá ẹ mú mi dání. Ẹyin gbogbo nǹkan tẹ mú dé láti Lambourgi. Gbogbo àwọn bọ́gà yẹn
0: wà. Nǹkan kékeré nì
4: ẹ. Tètè lé o.
0: Nǹkan kékeré nù.
4: Àkí ìgbà àwọn alátìlẹyìn wa ní Lambourgi àwọn àbẹ́ abíyára yálè.
0: Wọ́n gbọ́ yìí.
4: Àṣàbá Charles la gbọ́ ọlọ́run.
0: Wọ́n gbọ́ yìí.
4: Kò délé o.
1: Àmì o.
4: Àmì o la gbọ́ ọlọ́run.
1: Àdẹ̀ni
4: sunkún fún ìdílé wọn fún wa náà la gbọ́ ọlọ́run.
1: Àmì.
4: Ẹ̀yin náà ọwọ́ yín lẹ́fi gbẹ́tọ́ yín o.
0: Àmì.
4: Bàbá ń bọ̀ bàbá mi.
0: Mo kúkú ń bọ̀
4: yìí. Ẹ yẹ wo ẹ mọ bá mú náà pé bẹ́ẹ̀ ti yin ẹlẹ́yọkan ni àmẹ́yọkan yóò máa ń léke ká gan. Ẹ bá wà tó bá sọ́ọ̀fù díẹ̀.
0: Ọ̀dà
4: ilẹ̀ bá mi rí nàjà
0: mi
4: rí alámọ̀là ni
0: wọ́n
4: amúlà lóhun
0: tó dé. Nọmba kí wà lè fẹ́.
4: Ẹ bá mú nọmba one.
0: Wọ́n ti mú.
4: Ẹ bá mú nọmba two.
0: Nọmba two.
1: Ó wà lẹ̀.
0: Kí lorúkọ rẹ́kọ̀dù àkọ́kọ́ ti gbajúmọ̀ olórin Sunny Ade tó kọ́kọ́ ṣe?
4: Sunny Ade. O ṣe o ṣe ti mẹ kini congratulations.
1: Congratulations. Rẹ mọ̀ wọ̀ rẹ̀ wá. Ẹ mọ̀ wọ̀.

0: 32 FM, 94.9.
1: Ọ̀pọ̀ làwọn èèyàn tí wọ́n ń bèèrè wípé àjọ wo ló tún jẹ́ Ọ̀yọ́ ETF. Ìjọba àpínlẹ̀ Ọ̀yọ́ ló dá Ọ̀yọ́ ETF sílẹ̀. Àpẹtàn rẹ̀ sì ni Ọ̀yọ́ State Education Trust Fund. Kí ètò ẹ̀kọ́ kó lè yarantí sí i nípa wíwá àwọn ọ̀nà míì tí ìjọba omi tuntun yóò ṣe túbọ̀ rí owó pèsè fún ètò ẹ̀kọ́ òun lójúṣe Ọ̀yọ́ ETF jaburata. Òun làwọn àṣeyọrí tí Ọ̀yọ́ ETF ti ṣe o. Gbogbo onílé iṣẹ́ ọ̀tọ̀kùlú òlú àtẹ̀yìn tẹ mọ rírì ìjọba omi tuntun tètò ẹ̀kọ́ tó tún jẹ lógún tẹ́fẹ́ tìjọba lẹ́yìn láti pàṣẹ Ọ̀yọ́ ETF. Ẹ kàn sí 2B Ọba Kenzua Crescent Onireke GRA Ibadan. Ẹ sì lè pe alága Ọ̀yọ́ ETF barrister Rahman Abiodun Abdulrahim sórí 08181947496 tàbí akọ̀wé aláṣẹ Ọ̀yọ́ ETF sí orí 07069438519 Ọ̀yọ́ ETF ló kéde.
2: Ma wo mi bi mo se fe yin.
3: Mo n gbọ 32 FM.
0: 32 FM 94.9.

Àlàáfíà Táyọ̀ bẹ́ẹ̀ náà làlàáfíà náà ló ṣe kókó lórí ètò yìí gẹ́gẹ́ bá ti máa ń sọ fún wa ṣùgbọ́n ṣáájú náà ẹjẹ́ àkọ́kọ́ máa bọ̀ láwọn ojú òpó ayélujára wa Facebook YouTube àti Instagram ẹjẹ́ àdarapọ̀ láti ìjọṣe ẹ̀yin náà lè fi àwílé yín àríwòye yín ẹ̀fìléde tàbí ìbéèrè tẹ́ ẹ bá ní kájọ fojú tó tọ́ kájọ fi wò ó gẹ́gẹ́ bó ti jẹ́ pé ọ̀gọ̀ọ̀rọ̀ olóye àwọn ọmọ orílẹ̀ náà ni wọ́n ń gbọ́ wa bẹ́ẹ̀ náà ni mo sì sọ fún wa wípé ó ṣeé ṣe kí dókítà wa kí wọn ó kàn sí wa lórí ètò yìí bí a ṣe ń bẹ́tù ọ̀hún lọ àtẹ̀jíṣẹ́ wọn náà ló wọlé sọ́dọ̀ mi ń bì níbàámu pẹ̀lú bí wọ́n ti pé kí wọ́n ó yára yọjú sí àwọn ètò kan ní pápápá náà ló fà á láti má kọ́kọ́ gbóhùn wọn ní tààràtààrà báyìí ṣùgbọ́n bá a bá ti ń bẹ́tù ọ̀hún lọ ṣe ṣe kí wọn darapọ̀ mọ́ wa Facebook YouTube àti Instagram at 32FM 949 fẹ̀yìn ẹ̀ òun náà ni ẹ lè darapọ̀ mọ́ wa láti jẹ́ àjọṣetò ọ̀hún.

0: Inú mi dùn fún ìbéèrè tí dáàdì sọ. Hello.
1: Ẹ pe nọ́mbà mi.
0: Hello. Ẹ̀yin ni kí ẹ máa bá wa fọkàn ba lọ pẹ̀lú àwọn nọ́mbà tó wọ ọkùnrin ògbóǹsáfẹ́fẹ́ yìí. Inú mi dùn fún ìbéèrè tí dáàdì béèrè nítorí pé àwa la lètò yìí lónìí. Mo sì ṣàlàyé fún wa wípé olúbí ń pè ò ka dókítà. Olúbí ń pè kò ka dókítà. Ṣùgbọ́n níbàámu pẹ̀lú ìlanilọ́yẹ̀ àti ìtanijí èyí tó jẹ́ ti àwọn àjọ ìṣọ̀kan àgbáyé tó mójútó ètò ìlera tó mójútó ètò ìlera lágbàáyé WHO ha o ni pé gbogbo wa náà la mọ̀ wípé ewu ń bẹ̀ ń bẹ̀ fún ẹni tí ò tí ì tó ṣe ìgbéyàwó tó ń lọ rèé ṣe family planning lóòótọ́ ni ó di tọ́rọ́ fọ́nkálé láàrin àwọn ọ̀dọ́langba wa tó jáwọn ọmọ kéékèèké àwọn ọmọ tí ò tí ì tójú bọ́ àwọn ọmọ tó wà ní secondary school ìròyìn gbé akẹ́kọ̀ọ́ kan tí wọ́n pe olùkọ́ rẹ̀ lù ẹ̀gbà bá lápá apá yẹn ń ṣẹ̀jẹ̀ ìgbà tí wọ́n ṣèwádìí tí wọ́n mú dọ́dọ̀ ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ wọn ni wọ́n rí wípé ó ṣe family planning tí wọ́n ní wọ́n máa ń tì bá pa ni sí ìyàlẹ́nu ọmọ yìí ti mú ní àwọn akẹ́kọ̀ọ́ ó kéré tán àwọn bíi méjìlá ó ní wọ́n sọ pé wọ́n wà nílé ẹ̀kọ́ yẹn tí wọ́n ti lọ ṣe family planning fún níta àmọ́ ń pa ẹ̀ náà ni pé ìfètò sí ọmọ bíbí ẹ rí wípé nígbà tá a bèrè ètò yìí nǹkan tá à ń sọ fún wa náà ni wípé kó tó di wípé a tiẹ̀ sọ pé a bẹ̀rẹ̀ ìgbéyàwó a ṣègbéyàwó ó ti yẹ ṣó yẹ kí tọkọtìyàwó gan ti jọ ní àjọsọpọ̀ àsọyé papọ̀ wípé iye ọmọ tá a jọ bí rèé bàbá sì ti bímọ ọ̀hún tán ọkùnrin míì wà tó jẹ́ pé fúnra rẹ̀ gan ni òun ìyàwó rẹ̀ lọ sílé ìwòsàn ẹ bá mi ṣe àyẹ̀wò fún lójú ọ̀pọ̀ ayélujára wá ń bì í alàgbà ọlájídé ẹnìkan kọ wọ́n ní dókítà wọ́n ṣàlàyé wọ́n ní can women also do family planning ọkùnrin làwọn náà alàgbà adésínà wọ́n bèrè pé ṣáwọn ọkùnrin náà lè ṣe family planning olúbí ń pè ò ka dókítà èmi ò ka dókítà ṣùgbọ́n alàgbà ọlájídé náà ti sọ pé àwọn ò tí ì rí pé bóyá ọkùnrin kankan bóyá ó ṣe family planning wọ́n ní àwọn ò tí ẹ̀ tí ì rí rárá gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n kọ sí ìbéèrè wọn àti àlàyé wọn +234 906 2949 tàbí 0809 7949 hello hello ẹlú ẹ ti wà lójú ìlà o hello ṣùgbọ́n ta ni káríbáwí bí ẹni tó fọmọ fọkọ lóru tí ò jẹ́ kílẹ̀ ó mọ́ a lè ṣàlàyé bóyá ẹni tó mọ nǹkan tó ń ṣe bóyá ní gangan ló fọmọ fún ni àbí ẹni tí nǹkan ò ṣe a rí wípé lọ́dọ̀ wa ń bi ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó bá ti wọlé fún wa bí àǹfààní bí n ta fẹ́ jíròrò lónìí tẹ́lẹ̀ pẹ̀lú dókítà náà ni oògùn a rí pa àṣìlò ni ó lẹ́yìn òbí wa náà fi máa ń bú wa táwọn sọ wípé gbogbo ọmọ tiwa ní wá bàbá ìlànà fífètò sọmọ bíbí àwọn tí wọ́n gbé ètò igan kalẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ìyàwó nínú ilé náà ni ò lè ṣe àti pé mo wá ń bi wá lérè wípé kí gan ni nǹkan bẹ̀rù bóyá ẹrẹ́ nìkan ládùúgbò yín bóyá tẹ́yìn náà gbà lámọ̀ràn bóyá ó ti bímọ débi tó lápẹ̀rẹ̀ ǹjẹ́ tiẹ̀ ti bẹ́ẹ̀ nìkan kan sọ rí pé ìyá alágbájá ò sì lọ ṣe family planning bàbá alágbájá ò sì lọ mú ìyàwó rẹ lọ sílé ìwòsàn láti lọ bá a ṣe ìfètò sọmọ bíbí kí ni irú nǹkan tí wọ́n fi dá yín lóhùn kí lẹ́yìn lérò wípé ó ń ba èèyàn kan tàbí bíi méjì tẹ́yìn ti sọ fún ládùúgbò yín nípa ìfètò sọmọ bíbí tó ń bà á lẹ́rù nípa ìfètò sọmọ bíbí àwọn ọ̀dọ́ láńgbá táwọn wá sọ di oògùn táwọn ń lò ó tí wọ́n sọ di ìrẹsì tí wọ́n ń bù ú jẹ tí wọ́n sọ di omi tí wọ́n ń bù ú mu kí ni ká ti wí nípa wọn àkọ́kọ́ àwọn òbí tó jẹ́ pé àwọn gangan dìídì mọ́mọ́ wọn ń lọ rèé ṣe ìfètò sọmọ bíbí yìí lai ti bi me yo kanri lai ti bi meji lai ti e ti fa won lo ile oko debi wi pe hello
1: hello
0: an gbo yin e ka san

0: Hello.
1: Hello, ma.
0: Ẹ̀pẹ́ tó.
1: A dúpẹ́ ma, orúkọ yín àti ibi tẹ́ ẹ ti pè wá.
0: Fọlá Ṣadé ni láti Yemẹsì.
1: Ẹ ká sàn ma.
0: Ṣé nǹkan tí ò da ni, ẹni tí ò tí ì bímọ rí. Ẹlòmíì gan tó ti bímọ rí gan tó jẹ́ pé ṣe family planning gan, ó tún ń ṣèdíwọ́ fún ẹlòmíì.
1: Tọ́nà wo ma?
0: Ṣé èyí ọmọ tí ò bá tí ì bímọ rí tá ló ń ṣe family planning fún èèyàn kó bọ́jà ọ̀la wọn ni o. Àti wípé wọ́n tún fà á lé ìṣekúṣe lọ́wọ́ ni. Torí ọmọ tún mọ sọ pé àpùrọ̀ òun kú ti fètò sí. Tó kò sí nǹkan tó fẹ́ẹ́ ṣẹlẹ̀. Irú wọn lẹ́mọ rí tó mọ kó ọkùnrin mẹ́ méje mẹ́jọ tí ò ní tó wọn tí wọ́n mọ gba owó tó mọ

0: àwọn ń fàìn káàkiri tó mọ gbowó lọwọ ọkùnrin ìyí tí ò dá ní gbogbo òbí tó bá ń ṣe kán lọ ra owó rẹ bọlẹ kéèyàn fi ọrọ ọlọrun kó fi kọ ọmọ rẹ kó lè fún nísinmi ni gbogbo aláwọ ń ṣe family planning fọmọ ní láì tí ìṣètò fọmọ bíbí yẹn àwọn tó ń ṣètò fọmọ bíbí gan ó ń dá nǹkan míì sí wọn lára sára ẹlòmíì ò tí ò bá tó jẹ pé ẹlòmíì kò tó ti bẹ kò rọmọ bímọ ẹlòmíì dẹrẹ ó ń sì kìíní tó o lójú ẹni tó bá lára mú ká mọ́ máa ẹ̀kọ́rẹ́ jẹ ọmọ fúrú nǹkan báyẹn fẹ́ tó tì bímọ ni ẹ kú ètò.
1: Ẹ ṣeun àdúpẹ́. Ẹ ṣeun àdúpẹ́.

0: ètò ọrọ̀ ajé rè in lo sọ fún ọ pé ní sọ fún mi ní sọ fún wa pé bí n tágbára rẹ ká ṣáwa ti torí rẹ ṣá ti torí ẹ ṣó tó torí àbí kò tó torí ọgbọ́n wo láàdá sí ọ̀nà wo ni kóbìnrin ó tọ̀ torí wípé ìlànà yìí òun náà latọ̀ tí wọ́n wá sọ fún wa pé ká fi fètò sọ́mọ bíbí òun náà latọ̀ yìí gẹ́gẹ́ bí nǹkan tá à ń gbọ́ ṣùgbọ́n nǹkan tó burú jù tí ò ti ẹ̀yẹ ká tiẹ̀ máa sọ láàrin wa ó ní ti tàwọn ọ̀dọ́ la ń gba àwọn akẹ́kọ̀ọ́ hello hello hello ẹ ti wọlé sí ààyè ó ní ti tàwọn akẹ́kọ̀ọ́ ọmọ tí ò tí ì lọ tí ò tó lọ ilé ọkọ tá a ti mójú ẹ mọ́ ẹ ti ẹ̀dúná bọ́bọ́ wá tásìkò tí ó ti ẹ̀ wá fẹ́ nílò rẹ̀ láti ṣe gan ṣé yóò bára rẹ̀ mu mọ́ irú àwọn òbí wo ló jápọ̀ mọ́ títí wọn tí ò sí ọ̀nà míì ju pé káwọn wá lọ rèé ṣe fètò sọmọ bíbí fọmọ tí wọn lọ. ẹ káàsán ma. Yes ma. Orúkọ yín àti ibi tẹ. Ẹ jẹ́ bá yín rédíò yín lẹ̀ mọ́ mi. Ẹ bá yín rédíò yín lẹ̀ dákun. Ẹ jọ̀ọ́ ó ṣe pàtàkì ma.
1: Okay.
0: Ẹ ṣe ma.
1: Ṣé ẹ ṣètò sọmọ bíbí yín?
0: Yes ma.
1: Èmi ṣe.
0: Okay ma.
1: Ṣé kíní yẹn a ò ní agbára. Nígbà tí mo ṣe alábẹ́rẹ́ mi. Orí fífọ́ lónìí. Àìrò lọ́la. Orí fífọ́ lónìí ara mi gbádùn. Ohun tí mo lọ sí hospital. Wọ́n ní kò sí táwọn lè ṣe. General ni mo ti ṣe. Ohun tí kíní yẹn tó parí iṣẹ́ ẹ̀. Mi ìgbàlú ò fi parí iṣẹ́. Láti gbà yẹn mi ìjẹ́ gbà mọ́. Títí mo fi ṣe ọmọ bíbí. Èmi àtọkọ mi jọ conclude àwọn bá a ṣe jọ ń ṣe àdẹ̀rẹ̀ lóhun kankan mọ́. Láti gbà yẹn ni ò bá. Kì í ṣe nǹkan gidi.
0: Ẹ ṣe yàwá àdúpẹ́ àdúpẹ́ àdúpẹ́ fún ìtanijí òun ìlanilọ́yẹ̀ ẹ dákun tá a bára ẹni tó náà ti ṣe fètò sọmọ bíbí yìí ṣùgbọ́n tó jẹ́ pé ó bò ń lára mu tí nǹkan kan ò ṣe ẹ já wa náà ó pè é ẹ já wa náà ó pè é hello.
2: Hello ẹ mọ̀ pé ètò
0: ìyàwó ẹ ṣeun orúkọ
2: yìí. Awolowo Ìgbòhògbò Ẹ̀kẹ́ Tọmọ mo ń pè láti Adétòkun Ológun Ewúlẹ̀ Ìbàdàn. Ṣé rí kíní yìí èmi kan kò bóyá àwọn tó ń bá wọn ṣe bóyá wọn mọ ṣe ju àwọn lọ tó yin mo lẹ́nìkan ní tó sọ́dọ̀ mí báyìí. Ìyá ni ó dẹ̀ ti fọmọ ẹ lọ síbi yóò fi tóbi same time. Mo hàn pé nǹkan kò mọ́mọ́ yìí. Nǹkan ló dẹ̀bi lọ́mọ bọ́mọ yẹn ṣe bí kọ́mọ yẹn mọ sáàkà kó mọ́ sulé àti bẹ̀ ní òwò yìí. Bí kọ́mọ yẹn ọmọ owó tí wọ́n fẹ́ báyà ló jíjẹ́ ìyá mi pé kóhun mú lọ bẹ̀. Àwọn síbẹ̀ náà wọ́n ò pé kí ni ti pọ̀ ju tí kò ní ní ìpalára lórí ọmọ yìí ni. Ó wá sun wọ́n pé tí nǹkan báyìí ṣé mọ́mọ́ ti ju àwọn lọ ni àbí kí ló ṣẹlẹ̀ gan.
0: Ó dà ẹ ṣeun ẹ ṣeun. Hello. Ẹ káàsán ma. Ẹ ṣe mọ̀ mí ó kọ yín àti ibi tí ẹ ti pè wá.
3: Orúkọ mi ni ìyá Ẹ̀fẹ́ Táíwò Àtàmúlòkù.
0: Yes ma. Ṣé ma.
3: Èmi ń ṣe alábẹ́rẹ́ yẹn yìí rí. Bọ̀ ìgbà tí mo ṣí ní sọ pé bẹ́ẹ̀ náà mo ti sọ pé kò bá mi lára mu. Ìdí ni pé ojú mi lẹ́nu ṣùgbọ́n mo wá ń sun ara. Ọkọ mi wá kọ́ǹpìlẹ̀ pé ara sísan yìí ti pọ̀ jù. Ṣé wàá ní alábẹ́rẹ́ yẹn ló ṣe máa ń mú kéèyàn sanra ni. Ọkọ mi ọ̀dẹ̀ láì kì í kéèyàn sanra jù. Mo ṣe wá pàtì tí mo ṣe mọ́ ni. Ṣùgbọ́n ìkíni aṣọ tí wọ́n sọ wípé báyà tẹ́yìn bá ṣe èèyàn tó máa ń lóyún. Èmi lẹ́ni tó ṣe tó ní ìṣe máa ń pè òwúrọ̀ lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́. Ó jẹ́ pé lóyún ọmọ yẹn fà lọ́wọ́ lógún àti ń bọ̀. Ó mú kí lóyún ọ̀dá ní wá sáyé báyìí. Ó dẹ̀ ṣe. Ó dẹ̀ tàn nínú. Ẹ wá máa ń ṣe ju ara wọn lọ ni kò yé wa o.
0: Ẹ ṣe mọ́ mi. Ẹ ṣe mọ́. Àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní àìrìnjìnà náà láìra bukí ọ̀kẹ́rẹ́. Ẹ lóun ẹ káàsán o. Ẹ káàsán ma orúkọ yín o.
4: Orúkọ tèmi mọ́mí Fawaz láti ní garage.
0: Ẹyin rédíò yín sílẹ̀.
4: A ti pa.
0: Ẹ ṣe ma.
4: Èmi ti ṣe rí.
0: Ok ma.
4: Tí mo máa ṣe lélẹ̀. Bọ̀ tí tó ní tó máa fi sójú ara òun ni.
0: Okay.
4: Ó dẹ̀ bá mi lára mu dáadáa mi sanra jù mi dùn mi yàtọ̀ everything ó wà perfect.
0: Wow.
4: So èmi láìkì eléyìí tèmi ṣe kò mú ẹ ní problem kankan fún mi látọjọ tí mo ti ṣe.
0: Okay,
4: àkọ́kọ́ tí mo ṣe ọdún márùn-ún ló lò.
0: Wow.
4: Mo dẹ̀ yọ.

0: de tout bi mon mi, mou de tout tiché mi. So, kou se problème, kou kolori tsoni ni. Mou ta pere nye, mi chéri. Mou bro, mi nan ki chéri bala bere ri. Ivo kou bi mouni, o vi bi mouni nan odri.
1: Ha, o lò an wò, o lò an dasi.
0: O chè, o lò kou yon ti duro la, o ti yon ti chè. Bo yon chè duro ni nye. O bi moun. So, bala bere nye kou fò kambani.
1: E chèon.
0: O ni to loju ara yin ti mi fowo ti
1: n se oda oda alafia ta yo boya ka wo ka ma kuku so pe ti kan ni o fokan pale ka so pe to baba kaluku lara mu ka so pe ototo ni hello hello ma
2: e ka so ma
1: oruko yin ati bi te ti pe wa
2: oruko mi ni Mrs. Kolale wole lati owo de apata
1: an gbo yin ma
2: eri pe ikan bayan lara mu ikan bayan lara mu eleyi to ba bo ni kaluku lara mu ko si pe eyan won mo se abi won mo se medical personnel ni mi eleyi to ba bo ni kaluku lara mu but eyan kan ba ti se kan ti a ti di pe o ba lara mu mo eru o ba won lati ma lo se ile ire emi ti won so re mo se compassion na ti mo ri pe omo si nkunle o te ba mi la mu gba de re ya mo lo yo kuro pe ti ton ma ti se yo kan o ba ti fe yiwo won ni fe 60 ni mo nkan to ma nsele ni yen
1: hello ma hello mommy
2: mo ngbo yin
1: inu mi dupe je osise leto olera igba te lo yo yen kilode te fi pada yo
2: mo ti dagba ni
1: oh
2: mo ri pe mo ti wo menopause
1: okay Only your odun to ya ko lo
2: o to meji ti mo change ti mo ti ma di ko ti n pe ma lo yo ma tun fi tutun si o de se mi ni nkan so mi san raji pelebeju
1: se teyan ba ti wo menopause kokule ni lo ko se mo
2: o ni lo mo ki lo tun fu mi lo mo wa se ni ka fi kon tu omo bibi ni
1: e se mo mi wa e se ma
2: e ta ma ti se yo kan ta ma ti ri pe ko ba won lara mu mo ero ma ba won lati tun practice another one
1: e se ma e se hello mi e ka so oruko yin ati bi te ti pe wa
3: wa oko na le tasi
1: ke e ti dasi na already be ti e ti pe wole
3: opo yemi ni so da
1: ti yes sir
3: e se mi ri kini se ke sa ko ba ni je fun alawujo
1: kan sa bi bawo
3: tori opolopo obin ni da won ti riri pe tan ba ti se tan ma se bo se won ta ki joro ijoba mo ti tele yi
1: to e seun a ri woye titi won o na nu sugbon hello sir won ti lo ku nbe
4: o fokan se transformer o fi sha
1: tori mo fe bi won wi pe se omo osu yin bi oko eyan mi kan hello adupe oruko yin ma
5: bi da ifola ade to pe lekan na
1: yes ma e se ma
5: ti lori ipe boya ko ba yan lara mu yen oni mo fe soro de lori se ri emi na se oni insert yen oni mo se abi mo de se o lo 12 years lara mi
1: wow odun mejila
5: So time gba yen mo wa sick. Mo wa wo pe abi kini to ti pe lara mi ni.
1: Okay.
5: Lo je ki ma sick ba yen. So igba ti mo de lo so hospital ile wo san lara ta ni bi bayi na ni mo ti se. So igba ti mo wa lo so hospital pada. Ke ri nkan to wa nbe ni pe o je ki yan si ayewo lori nkan to ba fe. Se ri elomi ko nsi ayewo ara re. Igba ti mo ko se kan tomo mi kere ngba yen won fun mi ni alabere. Kẹ́rì alábẹ́rẹ́ tí mo gbà yẹn wọ́n ní ẹni tó bá ní ìfúnpá wípé kò lè gba alábẹ́rẹ́. So that time tí mo wá lọ yẹn tí wọ́n fún mi lálábẹ́rẹ́ yẹn. So abẹ́rẹ́ yẹn wá dì fún ọjọ́ mẹ́ta ó dì fún 3 months mo wá fẹ́ lọ gbà mí. So mo wá bá àwọn mẹ́tàn yẹn wá sọ fún mi pé kí ló dé tí mo fi gba alábẹ́rẹ́. Ibẹ̀ mo wá ní àwọn students kìíní ló fún mi ngbà yẹn pé lọ́dọ̀ wọn wá ní pé ṣé wọ́n fẹ́ pa mí ni. Àwọn wa ni pé kò yẹ kí n gbà pé ẹni tó bá ní BP kò yẹ kó gba alábẹ́rẹ́. So mo wá change ẹ̀ gbà yẹn. Èyí tí mo wá change yẹn ló wá lo 12 years lára mi. Tó ti yé yín mà.
1: Yes ma.
5: So ìgbà tí mo wá sick ti mo wa lo pe boya kin ti e yo kin tu wo ara ni pada mo wa ri pe ki se ohun mo tun wa se ni imi ti mo wa se yen lo wa lo 6 years to wa lo yen mo wa mi wa wa lo yo so bi mo se wa yi mi o se anything o ti nkan kan tori pe mi na ti wo menopause so ko je ki ni se mo so nkan to sele niyan so ti ye yin
1: yes ma yes ma yes ma e se go e se adupe ṣé mọ̀ pa àjọ ń tọ́jú ara wa ní báyìí àwa ara wa náà ni dókítà ara wa lórí ètò yìí lónìí bá a ṣe ń lara wa lọ́yẹ̀ tá à ń tara wa lólobó tá à ń tara wa jí
6: ka jẹun tó dára lásìkò ká mára nísìnyí.
1: Nǹkan ẹyọ kan náà ni mo mọ̀ tó jẹ́ wípé àyẹ̀wò tó dógbin nílé ìwòsàn tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ ká lọ síbẹ̀. Hello.
7: Hello.
1: Wọ́n ti ní ẹwà gbà ẹ gbà o.
7: Hello.
1: Yes ma.
7: Hello.
1: Ẹ káàsán o.
7: Ẹ káàsán máa yára ma.
1: Yes ma orúkọ yín àti bí ti.
7: Àti náà lọ sọ̀rọ̀ látàrí ẹ̀sìn máyé.
1: À ń gbọ́ yín màá látàrí.
7: Èmi náà gba abẹ́rẹ́ yẹn. Ibo ga kò ní rí bakọ́sẹ̀ kankan lára mi ló bí 7 years. Ó ti dí òye kí n ti lọ yọ́ ìdẹ̀ yọ́ kò dẹ̀ sí nǹkan kan fún mi.
1: Ok ẹ ṣeun adúpẹ́ inú mi dùn pé a tún gbọ́ àríwòye látọ̀dọ̀ ẹlòmíì náà báyìí pé wọ́n láwọn ti gbà á kò sí nǹkan kan tó fi ṣe àwọn ìyẹn ni wípé ṣé rí in tó ṣe pàtàkì jùlọ náà ni pé bá a bá wa ti kẹ́fì pé kiní ìfẹ́ rí bákan lágọ̀ ara wa ibi tá a ti ṣe ẹ jẹ́ padà síbẹ̀ ó ṣeé ṣe kí kiní yìí kó bá irúfẹ́ nǹkan míì pàdé bóyá bá bí àìsàn kan pàdé lágọ̀ ara wa tó yẹ ká kọ́kọ́ ṣe ìtọ́jú ká tó gbà á ẹ má ṣì mí gbọ́ bí n pé òkà dókítà o alàgbà mú ìwà òye bọ́dé àwọn náà kọ àtẹ̀jíṣẹ́ wa ń bì báyìí wọ́n ní family plan for man alàgbà ọlájídé ẹ̀yìn ni wọ́n ń dá lóhùn wọ́n ní ìfètò sọmọ bíbí náà ń bẹ fáwọn ọkùnrin àwọn ní oògùn lílò ni bí wọ́n ti kọ́ ònà olúbi ìpín òkà dókítà alhaji mufta ogunrinde marin dọ̀tí wọ́n ní fètò sí ọmọ bíbí ó ṣe pàtàkì lóde òní torí pé ètò ọrọ̀ ajé wa wọ́n ní it's not rock boss kò rọgbọ níjẹ́ bẹ́ẹ̀. hello yes ma ẹ káàsán.
0: Ọkùnrin náà wà
1: tọkùn
0: mo lọ ṣe.
1: Ok.
0: Ní Adé Ọ̀yọ́ Agbárágbó.
1: Yes ma.
0: Ọkùnrin wa wọ́n dẹ̀ ló wá ṣe family plan ni. Wá mo ní báyìí fojú ara mi rí.
1: Wá
0: mo ní mo bọ́ sí mo máa ṣe o.
1: Oh.
0: Ọkùnrin wa.
1: Ok.
0: Ẹ̀sìn yẹn wọ́n ní ilé tí ìyàwó ẹ̀ wà wọ́n ní ìyàwó òun bẹ̀rù. Ọkùnrin ṣe
1: ẹ ṣe àdúpẹ́ alàgbọ́ Lájídé ṣe ti gbọ́ wọ́n ti dáhùn sí ìbéèrè Alhaji Mufta Ogunrinde Marin dọ̀tí wọ́n ní the family planning for men is radical vasectomy morogo not very advisable. I love it. Mama wa Rashidat Adirinto ẹ ṣeun àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá lójú òpó ayélujára at 32FM 949 ẹ̀fẹ́ yín ẹ ṣeunṣe bí ojú ọ̀nà àdúpẹ́ àkókò ní ṣàìsàn láṣẹ olódùmarè ali akere náà ló pè mí wọlé lucky thomas ló lóòótọ́ ètò yìí mo dúpẹ́ lọ́wọ́ àwọn dókítà ìmọ̀ ṣègùn nílé ẹ̀kọ́ gíga ńlá fáfitì ti ìbàdàn ìkọ́ṣẹ́ ṣègùn uch iléeṣẹ́ tó mójútọ́rọ̀ ètò ìlera nípínlẹ̀ ọ̀yọ́ ẹ ṣeun alága ẹgbẹ́ àwọn dókítà lórílẹ̀‐èdè nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀yọ́ dókítà happy dókítà adésanya tí n bá ní kí n máa dárúkọ àwọn dókítà lọ́lọ́kan òjò kan ẹ̀wọ̀ ilẹ̀ òkun ẹ ṣeun fún ìfọwọ́sowọ́pọ̀ yín lórí ètò dókítà ọ̀rẹ́ afẹ́fẹ́ olúbí ń pè òkà dókítà o dókítà ọ̀rẹ́ afẹ́fẹ́ nìkan ni bẹ́yìn náà bá jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ ẹlẹ́ka ètò ìlera tẹ̀fẹ́ bá wa dá sétò yìí ẹ lè já sọ̀rọ̀ lójú òpó bara ẹni sọ̀rọ̀ yìí 0806-218-5194 0806-218-5194 ètò yìí nílò onígbọ̀wọ́ títí ọjọ́ mẹ́jọ tá a tọ̀ pàdé a níjọ gbọ́ bisíra wa olúbí ń pẹ́ fàtóyè lo call me.

0: iléeṣẹ́ ajorimọ́ni tó bá jẹ́ ká jorimọ́ni ká fi ṣẹ̀dá ohun èlò tó péye tó dùn bójú wò àti lọ́lá steel and construction company lágbádé fún gbogbo ẹ̀yìn agbaṣẹ́ṣe àtẹ̀yẹ lára tó tà tẹ bá fi àjọ onírin tí kì í tẹ̀gbọ̀rọ̀kọ̀ ilẹ̀kùn onírin àti ojú fèrèsé tipa olè òní ká òrùlé onírin ayọ́rù tó dáa tó lálòpẹ́ pẹ̀lú àwọn oníṣẹ́ ẹ̀rí míì àti lọ́lá steel and construction company ló lè bá yín ṣe iṣẹ́ wọn dáa ó tún dáa ju tòkè òkun lọ bẹ́ẹ̀ ló sì rọ́jú building contractor ni wọ́n ìbẹ̀rù ọlọ́run ni wọ́n fi ṣiṣẹ́ wọn àǹfààní wà fáwọn tó bá fẹ́ kọ́ nípa iṣẹ́ yìí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ railway láàrin méjì kìlómítà 110 àti ìyànájà alẹ́sìlọ́yẹ̀ Ìbàdàn.
1: A tó wà ní ìdí ìta Ebedi bus stop area ọjọ́ ojú ọ̀nà Morosẹ̀ tó lọ sọ́yọ́.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 0805-701-3619 àti 0703-940-0431.
2: Bí mo bá fẹ́ ṣe ìgbádùn ara mi, kí n fi oúnjẹ tó yáàyè ṣe agbèjì ara, máa yá mú ọba oúnjẹ. Ìbá jẹ́ dúdú fẹ́ẹ́rẹ́fẹ́ tàbí funfun lẹ́lẹ́ pẹ̀lú alábárin rẹ̀ gbẹ̀gìrì aláwọ̀ òféèfèé tóki lẹ́kẹ́tí àti àwọn àkọlùkọ gbà ọ̀rẹ́ tòótọ́ rẹ̀ bí ìpọ̀nmọ́ kíká tó ká bí táyà tó gba tahanu tàbí ẹja kíká borí dúdú réúréú ìpàdé dọ̀nà fún tòló. Amala mi ọ̀wọ́n ẹ̀kú ojúlọ́nà.

0: lára Golden Chance Lotto. Ẹkú àdúró ti wà lórèkórè ní iléeṣẹ́ Golden Chance Lotto yóò máa tẹ́yìn lọ́rùn lórí ìbáṣepọ̀ yín pẹ̀lú wa. Golden Chance Lotto lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n san winnings. O ní jẹ́ tán kó tún máa bèrè nínú ẹ̀ níbikíbi ló ti lè gba winnings ẹ. You can get winnings anywhere. Èyí gan ló mú ọkàn oníbàárà wa balẹ̀. Golden Chance Lotto kẹ̀tì láti so oníbàárà dọlọ́rọ̀. Golden Chance Lotto iléeṣẹ́ ti wá àfààyè gbàgbàkúgbà láyé àkìsọ pé kí àwọn agent wa tajà máa fi kandí kan. Iléeṣẹ́ Golden Chance Lotto yàtọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ là wọ́n sanwó tó sì hàn kedere fáyé láti gbà yíwá. Wàrà ṣe sàní winnings. Ìdíre ti iléeṣẹ́ Golden Chance Lotto fi jẹ́ aṣíwájú láàrin àwọn akẹgbẹ́.
1: Tó o bá fẹ́ di alágbàtà wa, fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sórí nọ́mbà yìí 070-33-97-6247. Àdéhùn àti àsọtẹ́lẹ̀ ń bẹ o.
0: Golden Chance Lotto, ọ̀nà tó yá láti sọ di mílíọ́nìyà.
2: Iṣẹ́ òòjọ́ ṣe ń tẹ̀síwájú. Ohun mímu tí sagbára àádọ́tun tó gbàgbòrò kan. Freedator Energy, 500 naira péré ni. Ráti ẹ lónìí. Freedator Energy, darí ìṣàkóso rẹ.
3: Máa wo mi bí mo ṣe fẹ́ yín.
4: Mo ń gbọ́ 32 FM.
5: 32 FM, 94.9.

0: alubata nrẹsẹ jabata onílù dùdùn fìdùnnú gbòwe àgbọdùnnú bẹẹ alúṣẹkẹrẹ onagẹrẹ torí bá méjì kọ 32 FM 94.9 ló mú dùnnú báráyé.
1: 32 FM 94.9
2: Laughter House
1: orí òkè tètè Premier
2: Mọ́kọ́lá Ìbàdàn.
3: Másìkò ẹ̀dá o ti lo
4: ọ̀rọ̀ gbèsè ayé oníkọ́kọ́ èèyàn.
5: Bí wọ́n bá ń sọ̀rọ̀ pé èèyàn là ó lu nínú ayé, bí wọ́n bá ń sọ̀rọ̀ wípé èèyàn rí tajé ṣe, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n máa ń rò wípé èèyàn tẹ́ǹdì ni. Bẹ́ẹ̀ ló sì jẹ́ wípé kìí ṣe gbogbo èèyàn ó ní tẹ́ǹdì kó tó di wípé ó là ó lu. Right information nìkan lẹ́yìn kan nílò kó tó di wípé yóò ta yóò sì jẹ nínú ayé. Torí náà ló fi jẹ́ pé lákòókò yìí àǹfààní ńlá òun la tún mú wá fún yín. Mo ní àlejò pàtàkì kan pẹ̀lú mi nínú ilé agbára lákòókò yìí. Ẹ bá ń súnmọ́ kinní yìí, ẹ bá ń darúkọ yín àti ilé iṣẹ́ tẹ wá ṣojú.
6: Orúkọ tèmi ni Mr. Tunji láti iléeṣẹ́ The Essence Global Project ní Àtiwá.
5: Ta bá ń sọ̀rọ̀ The Essence Global Project, kí láǹfààní tó sodo sí iléeṣẹ́ yìí?
6: Iléeṣẹ́ The Essence Global Project ó dá lé lórí financial education fún àwọn tí ó ti ní àti àwọn tí ò ti ní ara pẹ̀lú àwọn tí ó fẹ́ ní sí ní iléeṣẹ́ ìdálé lórí àti ní ọ̀nà ńlẹ̀ tí a lè fi hàn àwọn èèyàn tí wọ́n lè fi máa make owó sí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ìlú ta wà ní gbogbo ẹ̀ dàbí nǹkan ṣùgbọ́n tí ò bá ní right information yóò kẹ̀ máa pé báwo ni àwọn tó make ẹ̀ ti make ẹ̀.
5: Lọ́pọ̀lọpọ̀ ọgbà bá a bá gbọ́rúfẹ́ ìpolówó àbí ìpolongo tó jọrú eléyìí ní tí wọ́n sábà jẹ́ náà ni sógúndógójì ṣé náà ni ti iléeṣẹ́ Essence Global.
6: Eléyìí ò kìí ṣe sógúndógójì ó wà fún ẹni tó fẹ́ ní ànító àti àníṣẹ́kù tó sì tún fẹ́ fi ọ̀rọ̀ lẹ̀ fún àrọ̀mọdọ́mọ. Ilé tó túmọ̀ sí pé ó kọ tiwa kó má bàa parẹ́ nínú ayé nígbà tí a bá fi ọ̀rọ̀ lẹ̀ fún àwọn ọmọ tiwa. Ilé yìí ṣe sógúndógójì rárá.
5: Bó wa la ṣe lè ṣe tá a fi lè darapọ̀ mọ́ iléeṣẹ́ Essence Global?
6: Èèyàn 20 àkọ́kọ́ tó bá kọ́ sẹ́ndì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn sí orí nọ́mbà tí a pè láìpẹ́ yìí iná ni a máa fún láǹfààní ṣùgbọ́n tí ò bá tètè tí ò sí lára ogún àkọ́kọ́ tíkẹ́ẹ̀tì tí wọ́n fi wọlé máa cost 15,000 naira ṣùgbọ́n torí pa wá sórí ètò yìí a máa fún èèyàn ogún àkọ́kọ́ ní àǹfààní láti jàǹfààní ètò yìí lọ́fẹ̀ẹ́.
5: Ẹ jẹ́ àyẹ̀wò kí ni tá a lè sọ wípé iléeṣẹ́ ìgan gbé dání ní pàtó ṣé okòòwò lẹ fẹ́ kọ́ wa ni àbí kí ni nǹkan tí a rí mú bẹ́ẹ̀.
6: Eléyìí jẹ́ ọ̀nà tí èèyàn fi máa mú owó tí ó fi máa rán owó ńṣẹ́ tí ó dẹ̀ fi máa ní ànító àtàníṣẹ́kù tó jẹ́ pé okòòwò ní tó yàtọ̀ sí sógúndógójì tí ọ̀pọ̀lọpọ̀ ti ṣe sẹ́yìn tó wá jẹ́ kí wọ́n máa sá fún àti rí ọ̀nà báyọ̀ míì.
5: A ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ orí ìpolongo bíi eléyìí tí wọ́n sọ pé ká wá sẹ́mínà ṣé sẹ́mínà náà la wà fún nílé-iṣẹ́ The Essence Global.
6: Eléyìí ò kìí ṣe sẹ́mínà pure business presentation leléyìí business briefing ni eléyìí kò kìí ṣe sẹ́mínà torí ọ̀pọ̀lọpọ̀ wa ti lọ sí sẹ́mínà oríṣiríṣi ṣùgbọ́n business briefing leléyìí.
5: Bá a bá fẹ́ darapọ̀ mọ́ Essence Global bó o láṣẹ tátà tọ̀ ẹni á pe nọ́mbà kan kí ni nọ́mbà náà.
6: Nọ́mbà tí àwọn èèyàn ó sẹ́ndì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn àti àdúgbò tí wọ́n ń gbé sí ni 09075101004.
5: Ẹ bá ń tún nọ́mbà ń pè lẹ́ẹ̀kan sí.
6: 09075101004.
5: Ẹ ń jẹ́ kó di mímọ̀ wípé The Essence Global Project kìí ṣe sógúndógójì lẹ́yìn gbé dání iléeṣẹ́ tí yín.
6: Rárá o, eléyìí ò kìí ṣe sógúndógójì. Rárá.
5: For the opportunity of those joining us that doesn't understand Yoruba, what do you have for us from your company, sir?
6: The Essence Global Project, we are not governmental initiative that shows selected individual the business system that they can be using to generate capital at the comfort of their own home without collecting bank loans that have interest or collateral. And we are launching in the city of Ibadan. That is why we come on here today.
5: So is this not Ponzi scheme?
6: It's not Ponzi scheme. This is pure business opportunity that you can be using to generate capital. Either you have much with you or you haven't make money before. But this one will be a kind of added source of income for you to make more money. But it's quite different from Ponzi scheme. This is pure business.
5: So how do we join the Essence Global Project?
6: After this program, we give the slot for first 20 people that can send their location and their full name to this number that we call very soon now.
5: Another thing about the Essence Global Project, there are a lot of promo like this we've heard on air and other places. They say we should come for seminar. Are we also joining seminar?
6: No, this one is not seminar. This is pure business presentation where we will show you a pure business that you can be using to generate capital at the end, at the comfort of your home soon.
5: So how do we join the Essence Global Project?
6: By mere sending your name and your location to this very number that I want to call now. 090-7510-1004.
5: The number again, sir?
6: 090-7510-1004. 1004.
5: Anfani nla ni wona ti gbo yi lati ile ise the Essence Global Project. Won le yi ki ise sogun dogoji be ni ki ise talagbeda o ni lo ko mo eyan kan wa be eyan meji wa ko to di wupe wona o je anfani to si dolowo doloro ti wona o le ma fun eyan to kuro ninu kosi kosi gbiyanju ko pe number yi ko le gba itoni lori bo ti se darapo mo ile ise Essence Global Project oju opo nle kan si ni 0907510104 0907510104.
7: Oje ti ku oni tana egun ti dowo 32 FM 94.9 Laughter House Orioke Tente Premier Makola Ibadan.
8: Ibadan, listen up. 32 FM just leveled up. We're now live at Blatter House, Premier Hill, Mokola, Ibadan. Bigger space, loud vibes, better experience. But it's still your number one station. Same hits, same fun, same 32 FM, but improved broadcast experience. Anywhere you are, don't change that dial. 32 FM, fill in the world with laughter.
9: I want boys, one parallel. I'm fellow like a hulu.
10: Hello, this is John Bennett from BBC Sports. You're listening to 32 FM 94.9.
11: After the tactics comes the play.
12: It's Carter, what's he going to do? Oh!
11: After the play comes the goal.
12: Could be the match winner from Lionel Messi.
13: Ronaldo!
12: Aguero, that'll do it. It's a terrific goal.
11: After the goal comes the uproar. It's sports on 32 FM 94.9.

0: the joy of a great nation rests on the shoulders of a radio station.
1: Lights, camera, action.
2: Drop it up. Drop it.
0: 32 FM, 94.9.
3: I want you to be mine.
4: Ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí. Àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ. Ìkànnì 32 FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkùnrin. 32 FM 94.9. Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtórí sun ìdùnnú ni 32 FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé. Ṣebíṣẹ́ wa ni agbádùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọ nìyàn kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ tẹnu kọ́ tètè bọ̀lì kọ́ ìkànnì 32 FM lóṣù páàrán káyé 94.9 lọ bá àwọn ọkàn ni.
5: 32

0: night na my night. I go clear the table. Red, black, red, zero. I don't crack the code. No joke.
1: The only thing where you feel crack, now jokes.
0: They play.
2: Make we bet. Win big on Betano Casino. Enjoy more than 5,000 slots on Aviator and mega jackpots every day. Download the Betano app on Google Play or Apple Store or visit betano.ng to start playing. Only for persons above 18. Bet responsibly. Terms and conditions apply. Betano.
3: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land do.
4: Buy Maggi chicken flavor, 50 double cubes pack, and get 10 extra cubes free.
3: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
4: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
3: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish.
5: Offer valid while stocks last.
3: Me and Maggi, so good together.
6: Àfojúsùn rẹ ni kò ra lẹ́tì kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o tilẹ̀ ń gbèrò ilé kan tàbí ilé ànípamọ́. Iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Èdò nílùú Ìbàdàn pẹ̀lú 1,000,000 naira láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye. Bákan náà ni Mango Estate lójú ọ̀nà Lifehot International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ 2,000,000 naira kò wọ́n rárá. Bẹ́ẹ̀ ló sọ wọ́n fún mọ̀lẹ́bí pápánbárí bẹ̀ni ti Apple Estate fún ẹni bá wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí 4,000,000 naira. Ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá. Àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójúoró nílùú Ìbàdàn. Ààyè sọ díẹ̀. Ó wà láàrin oṣù mẹ́fà. Kò sí wàhálà, kò sí àríyànjiyàn. Ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú. Ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́yàjọ́ 3, 2 àti 4 naira ó nílẹ̀ wa. Ìjáfara léwu. Fẹ́ni tó bá mọyì ohun tó dára, wá mú tirẹ̀ pé wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House, Orí-òkè-tí-ń-tì Premier, Mọ́kọ́lá, ìlú Ìbàdàn. Substance Property, Òrùlé, Fòtẹ́.

0: flavor promo. Don't land, do.
1: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
0: Yes, so. And if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
1: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
0: Rush, go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
1: Me and Maggi,
0: so good together.
2: Kódé chance lóto láńtà nígbàkúgbà tá bá jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ló sanwó.
3: Gbogbo oníbàárà Golden Chance Lotto, ẹ kú àdúró ti wà lóòrèkóòrè nílé-iṣẹ́ Golden Chance Lotto yóò máa tẹ́yìn lọ́rùn lórí ìbáṣepọ̀ yín pẹ̀lú wa. Golden Chance Lotto lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n san winnings. O ní jẹ́ tán kó tún máa bèrè nínú ẹ̀ níbikíbi ló ti lè gba winnings ẹ. You can get winnings anywhere. Èyí gan ló mú ọkàn oníbàárà wa balẹ̀. Golden Chance Lotto kẹ̀tì láti so oníbàárà dọlọ́rọ̀. Golden Chance Lotto ilé-iṣẹ́ ti wá àfààyè gbàgbàkúgbà. Láyé àkìsọ pé kí àwọn ejẹ́ǹtì wa tajà máa fi kan díkan. Ilé-iṣẹ́ Golden Chance Lotto yàtọ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn sanwó tó sì hàn kedere fáyé láti gbà yí wá. Wàrà sẹ́sà ni winnings. Ìdíre ilé-iṣẹ́ Golden Chance Lotto fi jẹ́ aṣíwájú láàrin àwọn akẹgbẹ́.
4: Tó bá fẹ́ di alágbàtà wa, fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sórí nọ́mbà yìí 070-3397-6247. Àdéhùn àti àsọtẹ́lẹ̀ ń bẹ o.
3: Golden Chance Lotto, ọ̀nà tó yá láti sọ di mílíọ́nìyà.
5: Ma wo mi bi mo se fe yin.
6: Mo n gbọ kati 2FM.
7: 32FM 94.9.
8: Ẹ kábọ̀ látòjú ọjà sórí 32FM 94.9 ìkànnì àdẹ́rìn ipò òṣónú. Ẹ má bínú inú wa ò lé òótọ́ ọ̀rọ̀ ló jẹ́ kọ́rọ̀ máa ká wa lára lọ́pọ̀lọpọ̀ gbà bẹ́ẹ̀ o, ṣùgbọ́n wẹ́ ẹ jẹ́ ká ṣẹ́nu kù ni. Ege ń tẹ̀síwájú wákàtí kan la fi máa ń ṣe láàrin aago 5-6. It's good that Elégbèlẹ́yẹ is going for Senate seat. All of them are politicians. That's why our sport is lagging behind. So they should all leave our sport alone and let able bodies that will perform effectively come on board. Anyway, ẹ má jẹ́ ń padà síbẹ̀ yẹn mọ́. A jẹ gbogbo táìmù. Ẹ jẹ́ àsọ̀rọ̀ tí ó fún yàn ń jọ́ì. Kìí ṣe oní BP. But ẹ jẹ́ àtún padà síbi BP yẹn náà. Ẹ já padà síbi BP. Kí kálukú lè mọ̀ pé ibi tó ń jókòó sí Ọlọ́run ó bí òun. À ń ṣe update kan lọ́wọ́ lẹ́ẹ̀kan èmi àwọn àti àwọn. Mo dẹ̀ rí pé Morocco wà number 6 ní World Ranking. Ẹ jọ̀ọ́ President Tinubu ẹ pé àwọn tẹ́ kó síṣàkóso ẹbí wọlé rẹ̀. Iṣẹ́ kí náà ń ṣe fún yín gbogbo ministry kan ò kà wá. Ti sport yà tẹ́ kó bẹ̀ kí náà ń ṣe fún yín. Àbí ká ti sọ pé alátakò ló ń ṣiṣẹ́ ibi tó kù. Ló ṣiṣẹ́ ètò ààbò. Ṣé alátakò ló tún ṣiṣẹ́ sport ni? Morocco number 6 Nigeria lọ World Cup. Kẹfẹ̀ ní bẹ́ẹ̀ kùkùrákù bẹ́ẹ̀.
9: Minister of FCT ti sọ lẹ́nu pé kí Yobo sọ fún wọn wípé.
8: Mo gbọ́ tí Wike sọ̀rọ̀.
9: Wọ́n ní kí Yobo sọ fún wa pé inú wọn ò dùn.
8: Kí Yobo sọ fún wa.
9: Wọ́n ní kí Yobo sọ fún Super Eagles pé
8: inú wọn ò dùn. Yobo sọ fún Super Eagles.
9: Pé inú wọn ò dùn.
10: Ṣé bàbá ilé tó sọ̀rọ̀ yẹn?
8: Kànákànáàbà. Make you no pay you, make you dey sweet us. Yahoo presenter, sọ̀rọ̀ wa ni.
11: Atọ́kùn.
8: Sọ̀rọ̀ wa.
11: Kò
8: sọ̀rọ̀ bí ẹ. Ẹyin náà ní landlord ní àti ìyàwó yín jọ lẹ́sẹ̀kọ. Ferrari.
11: Atọ́kùn.
8: Ẹ jẹ́ ká wo géèmù Morocco. Ó wà tàyí tí ìlàlẹ̀. Morocco ti lọ. Èmi ò rí tútí. Géèmù àná dúró 0-0. Àbí ká fòkó ṣe sọ.
10: Ṣé ọ̀pọ̀ England àti Ghana. Ìránṣẹ́ rí lánàá. Ẹ rí pé mo sọ̀rọ̀ kan lánàá yín bá yẹgbẹ́. Lọ́jọ́
8: tí mi ti wo
10: lọ́jọ́ tí mi ti wo Ghana. Kò lose ní World Cup ní second match rí. Ọ̀pọ̀lọpọ̀ yẹn ló sọ wípé
8: ìmọ̀ ẹ̀rọ. Pardon me please. Babaláwo tó sọ̀rọ̀ pé òun ti mú ẹsẹ̀ player kan rí yẹn.
10: Harry Kane.
8: Yẹ ó lóun máa mú Harry Kane náà.
10: Bó Harry Kane mọ bó ṣe ń ṣe lánàá yẹn bá mi mọ nǹkan tó ń ṣẹlẹ̀.
8: Abẹ́nu ni.
9: O jẹ ṣé ìborí bọ́ọ̀dù gbára
8: rẹ̀. Ó dẹ́rùkọ player kan pé àwọn player wọn pé òun ló jẹ́ kó score. Ronaldo. Yes, ó lóun tún máa ṣe léyìí.
9: Ó ṣe.
10: Tó bá jẹ́ wípé lóòótọ́ ni. Ní babaláwo yẹn bá sọ bẹ́ẹ̀ lóòótọ́
8: o.
9: Ronaldo score penalty against Ghana.
8: Babaláwo yẹn dárúkọ ẹnìkan ó lóun lòún ṣe tiẹ̀ ó lóun tún máa ṣe léyìn náà pé Harry Kane ò ní score.
10: Harry Kane ò score lánàá.
8: Ó yẹ ká Harry Kane ti gbogun yẹn jẹ́.
10: Ojú rọpọ́n tó yẹ kó fi jẹ score lánàá kò tún jẹ. Ṣé ẹ rí tó bá yẹ pé lóòótọ́ bàbá yẹn bá sọ bẹ́ẹ̀. Àìmí ò sọ pé kò sógun ó dáhùn ó jẹ́ ká mọ̀ pé lóòótọ́ ni. Ṣùgbọ́n omi tó bá mọ níwọ̀n ìgbìnrẹ́ lásìkò gbìyànjú kó upgrade ogun yẹn kan fi gba final.
8: Ọmọ ayé.
10: Ní tó ṣẹlẹ̀ ni.
8: Ẹ bá ní òṣogun ẹjẹ́ kan fún ìyá àwọn láwọ́pá.
10: Àbí ká ti ẹgbẹ́ yèrè gbèsè lẹ́yìn ojú wò.
8: Ọ̀nà ẹ̀jẹ̀ ká fi yẹn. Morocco pẹ̀lú ránkì wọn báyìí nìsín. ori temi wu regardless of enti enikeni ka so yato sawon sufu so solu so vola xenophobia ki se nigeria ni kan di pelu o e ti ma follow up o ipa ti n pa awon yo da o ultimate mo ti fe lapse on the 30 ni pe o e to lawon ki wa south africa e jo jagba address to boya kini lo ngbe boya joburg ni side pretoria ni won ni awon arabi tin se ose won olale kan e jo ba ko ibi teyin ti ba so lati south africa awon oni teyin o don't take your job don't marry their women awon era olo je ki tournament jo gbe yin da pa bi e be ma so pe anyway eyin olon la wa ferrari
11: atokun
8: moroko ti proof what e on beating run yi ti poju iwon ba ni ka gbe osugba fun wo abi mo ati lo ja ise in last gini ta soro nipa re but ni bi to bad day senegal ti so pe ko si ti o le sese o but moroko le ni kilo stop moroko ki le ri pe moroko gbe jade ni group yen
11: mori moroko ni re ni wi pe

0: níbi tí wọ́n bá wọn dé àwọn lè gbó òkú jọ dáadáa lára orílẹ̀-èdè Haiti pàápàá jùlọ pẹ̀lú ìṣọwọ́ tó orílẹ̀-èdè Morocco tí wọ́n ṣe ń gbá bọ́ọ̀lù nínú ìdíje ife àgbáyé ọdún yìí. Èmi wò ní wo bíi wípé àsìkò lélẹ̀ fún wọn láti wá gbogbo ọ̀nà láti kógó òjò. Àkọ́kọ́ tí mo dẹ̀ ṣe rò pé wọ́n gbúdọ̀ tètè kógó òjò ni wípé ẹnì kejì olùkú wọn tọ́jọ́ wà nínú òpin orílẹ̀-èdè Brazil àti Scotland làwọn yẹn fẹ́ bá play. Haiti wulẹ̀ ti já, kò ní nǹkan kan tá Haiti fẹ́ ṣe mọ́, kò síbi kankan tó fẹ́ lọ mọ́. Kò lè bọ́ sẹ́ni wuyẹ̀ mọ́ níbi tí tébù dé dúró báyìí. So Haiti sì já, wọ́n ti lọ lé ọ̀rẹ́dì because of a play match kan lásán ni. Then fún orílẹ̀-èdè Brazil àti Scotland nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọn, Scotland ní the 1 point nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn. So ó lè fẹ́ mú wọn sílẹ̀ láti wò níwò bí wípé kóhun wá nǹkan ṣe nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọn. Fún Morocco dẹ̀ ni yìí, ká bá parí sí ipò ẹlẹ́ẹ̀kejì nínú òpin yìí, ká má lè parí sí ipò ẹlẹ́ẹ̀kejì nínú òpin yìí. Ok, ká má parí sí ipò ẹlẹ́ẹ̀kejì nínú òpin yìí, mi wò níwò bí wípé orílẹ̀-èdè Morocco máa ní ìṣù because ká má parí sí ipò kejì pẹ̀lú bí tébù láwọn gúùpù tó kù ṣe rí báyìí.
1: Ẹjẹ́ ká wo group Brazil àti Morocco náà ló ní ọ̀pá àdé mẹ́rin.
0: Yes, but kí orílẹ̀-èdè Morocco bá parí sí ipò ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú gbogbo tébù ṣe rí báyìí, orílẹ̀-èdè Netherlands náà.
1: Brazil play tani báyìí.
2: Scotland.
1: So Corona fún.
0: Yes, ìsìn mo sọ kí Morocco need láti na ìfẹsẹ̀wọnsẹ̀ yìí kán dẹ̀ gbìyànjú àti kó góò tó pọ̀ dáadáa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ni bí Brazil náà ṣe kó mẹ́ta kojú Haiti káwọn bá lè rí bí góò mẹ́rin kán la orílẹ̀-èdè Brazil pẹ̀lú goal difference. Sínú àsìkò tó ti jẹ́ wípé head to head record wọn ó jọ draw ni. So goal difference tó máa padà fẹ́ sọ púpọ̀ lọ́wọ́ nínú ẹni tó máa parí sí first mẹ́rin pàápàá jọ pé orílẹ̀-èdè Brazil padà lọ Scotland. So ó pè wọn pátápátá kí wọ́n fìyà jẹ orílẹ̀-èdè Haiti nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí pẹ̀lú góò tó pọ̀. Àwọn sàbárì ti play, wọ́n ti fi nǹkan tí wọ́n tó hàn. Ọmọkùnrin yẹn ti mi àwọn nínú ìfẹsẹ̀wọnsẹ̀ méjì tó rọ́pọ̀ gbá. A rí nǹkan tí Ayu
1: Sàbárì yẹn ẹ dákun.
0: Ó máa play gẹ́gẹ́ bí backup fún Harry Kane next season ni, kò sọ̀rọ̀ bẹ́ẹ̀.
1: Ọlọ́run máa jẹ irogun backup bú bẹ́ẹ̀. Striker bọ̀bọ̀ yìí náà.
0: Striker ni Nicholas Jackson náà. A play backup.
1: Ìyẹn lọ.
0: Ó lọ replace Jackson lórí àga.
1: God forbid, striker tó dá tó yẹn. Owó ni ìyẹn lọ gba.
0: Ọba di next season ẹ máa rí bẹ́ẹ̀. Olè ṣé o máa bẹ́ẹ̀jà Harry Kane ni?
1: Kò lè bẹ́ẹ̀
0: bá ṣe ń sọ lọ́jà rẹ̀. So wọ́n máa fi jẹ́ orílẹ̀-èdè Haiti nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí dáadáa. Ká máa ti qualify ibi tí wọ́n parí, ká máa parí gẹ́gẹ́ bí ipò àkọ́kọ́. Ó ṣe kó jẹ́ pé orílẹ̀-èdè Japan náà máa lọ play ní round of 32. But Japan sì ṣe é kò ju pé kéèyàn lọ fẹ́ sí orílẹ̀-èdè Netherlands ní round of 32 lọ. So wọ́n gbúdọ̀ ṣe gbogbo nǹkan tí wọ́n ní nípa kí wọ́n ti orílẹ̀-èdè Brazil
1: sí. Ago yìí máa ń cheat èèyàn, ó ti sú mi. Ago yẹn tètè tán. Yahoo presenter.
3: Atọ́kùn.
1: Ǹjẹ́ ẹ ní update kankan lórí ọ̀rọ̀ ràfihàn?
3: Rákun wọn ò ní parapa sòkò nílé kò pa lónìí fún ikọ̀.
1: Ta ló ní update lórí ràfihàn ẹ dákun?
0: Mo rí nǹkan láàrin òun àti ìyàwó ẹ̀ jọ ń sọ̀rọ̀.
1: Ok, ẹ jágbọ́.
0: Òun àti ìyàwó ẹ̀ jọ ń sọ̀rọ̀ nípa ohun tí àwọn olólùfẹ́ ikọ̀ Barcelona ṣe tán ní wọ́n fẹ́ kí ikọ̀ Barca ta 300 million fún ikọ̀ kan lọ́tọ̀ orílẹ̀-èdè Saudi Arabia kan fi kówó jọ láti wá ọ̀nà láti gbé.
1: Èmi ń come up waste time. Mo rò pé ẹnìkan máa ní better details jù mí lọ ni pé ó ní family issue pẹ̀lú financial crisis kan. Mo wá ń rí update ọ̀dọ̀ ìyàwó ẹ̀ lẹ́ni tó ń sọ wípé ká ló sọ pé àwọn ti broke wípé regardless of tó bá máa kù gan olówó sì làwọn. Mo wá rò pé ẹ̀ tún ilé ti ní update tójú tèmi lọ but wọ́n ló máa kúrò ní camp Brazil according to gbìyànjú yóò ṣì wà wá ń bẹ̀rẹ̀
0: òsì mi.
2: Ó ní jùlọ láti ìbàdàn ti ṣe first match yẹn ló ti ní.
1: Ó ní jùlọ.
2: Ó ní jùlọ.
1: Ok, Yahoo presenter.
3: Atọ́kùn.
1: Ẹ jágbe mọ́ máìkì ni o.
3: Bẹ́ẹ̀ni sà.
1: Kò sáyé ọ̀tí mọ́ báyìí o. You perform, you shine, you shake ni you know now.
3: Yes,
1: Gúrùpù Switzerland àti Canada máa play lẹ́ni. Bosnia àti Qatar. Ibi ìsílẹ̀ ti yọ first match Qatar. Qatar rí draw. Ó perform dáadáa. Second match. Ọwọ́ ọlọ́wọ́ lọ́bọ́ sí àṣejáde akàn. Ó bọ́ sọ́wọ́n tí ó fi pa àmàlà ni. Now, red card méjì ti wà fún orílẹ̀-èdè Qatar. Ní tí Qatar bá fi parade yẹn ni first 11. Ẹ jẹ́ kó lè mú bẹ́ǹchì Saudi. Méjì ti wá lọ́nu odidi ọmọ báyìí ní ìsìn. Ó kù reserve. Wọ́n á dẹ̀ play against
3: Bosnia.
1: Tí ebi gò ń pa. Ó túmọ̀ sí pé Bosnia sì kó fọkànbalẹ̀ lórí 3 points. Àmọ́ ṣe ṣù o. Ṣùgbọ́n n ò rí Bosnia gẹ́gẹ́ tó lè gò rẹpẹtẹ torí ìṣọ́ gbá bọ́ọ̀lù rẹ̀. Ẹ sábà mú tèmi ká dílé ni. Tó bá wá ní 4 points ńbẹ̀ yẹn -3 goals lónìí. Àmọ́ igò tó ọwọ́ rẹ̀ ò tí ì ránjẹ́ tún yín lẹ̀kẹ́ wo iye tí yín lórí ẹ̀.
3: Ikọ̀ Bosnia yìí wọ́n níṣẹ́ tó pọ̀ láti ṣe gẹ́gẹ́ bíi pé ikọ̀ Qatar yìí kò ṣe pé wọ́n jẹ́ ikọ̀ tó ń ṣe dáadáa nínú ìpín yìí. Bó ti ṣe pé wọ́n draw ikọ̀ Switzerland lè ta rò pé àwọn lọ jẹ́ bíi favourite láti parí sí ikọ̀ àkọ́kọ́ nínú gúúpù yìí tó dẹ̀ jẹ́ ìyẹlẹ́nu fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn pé ikọ̀ Switzerland ò lè na ikọ̀ Qatar. Ṣùgbọ́n Bosnia fún ìgbà àkọ́kọ́ máa fẹ́ mẹ́ṣọ̀ pé àwọn lọ sínú.

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí àfin gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dájú tú fm gbóṣù ó lé téńté ọba láàrin àwọn ọkùnrin dájú tú fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kọ́lá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32 fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣe wa ni àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ ààrẹ nìjẹ lẹ́nu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 fm ń dòṣùpá àràn káyé 94.9 lọ́ba.

0: So bad.
1: Oúnjẹ ṣe jí ọ̀rí àwọ̀ tí bòmírín mú kókó dàgbà. Ẹ̀rí làpẹrẹ ìdùnnú. 32 FM 94.9 fẹ́yìn ẹ̀. Laughter House orí òkè téńté Premier Mọ́kànlá Ìbàdàn.
2: Ẹ̀ṣin ló lè ré sísá, ìrò dẹ̀dẹ̀ ní tòdẹ̀. Ètò tó pójú owó kò nílò àyẹnú kiri. Gbèsè 32 FM 94.9 Laughter House orí òkè téńté Premier Mọ́kànlá Ìbàdàn.
3: Show me your 32.
4: Láì ṣe rí mbò. Ẹ wo bẹ́ẹ̀ ṣe rí bí assignment fine art. Ẹ ṣe pẹ́ǹtì nìyí ni ṣé kẹ́ kúkú gbé yín kọ̀ gírí museum. Kẹ́ fi gbogbo ara ṣe kọ́lọ̀. Lọ́nà wọn sànù yín kọ́ máa ṣàṣàkú sàárẹ̀. Kí ni tá a ṣe tí ọ̀dá? Make-up wo eléyìí kí ló ṣe? Ní tí mo ti ṣe tí mo ti parí. Mo rí ipò ti parí. Ṣé bí torí ẹ̀rẹ́ ló fi fi full stop sáà ní orí? Gbogbo ṣe ń jẹ chew gum gan bí ẹ tó ń jẹ ìyà. So o work out ori ni bo se nje ti gum bayi ni pari re nse press up ti ba ti se pe yen je pomo ketekete
5: o pari o e ba leyin oni soro mo en ti ogbogo oni je o bo won ti ba bo fu eleyi hin tan wo bi akoku ewon
4: won ba mi se o so ninu gbogbo agbo to ko dani ko si ti were nbe
5: agbo were si wa wa won mo pe npade yin loni ni.
6: This skit was performed by Usain.
7: 32 FM 94.9
8: Tiri Bosa.
9: Bosa, Bosa, Bosa.
10: Tori mode, mode, unni tewe ade.
11: Soni e de weta mu ota okona mo da bakia.
12: Amalo do faji.
13: Mode pa elodu mi. Mode pa elodu mi. Ti mo fi nga yi lodo.
14: Amade nfe.
15: Mai kuro oye ni e.
14: Okunrin nfe wa o.
13: Obi
14: nfe, emi kole nfe,
13: Oluwa.

0: àmọ́ ológun fọ́jì.
1: Ẹ ń tẹ́ ìrìn retí ti dé. Délé Akínbọ̀dé délé ìjìnlẹ̀ tó bá ti dé lọ́wọ́ kan. Ìgboro máa ń mọ̀ wípé lóòótọ́ ẹnì kan tún ti dé ni. Ẹ kúlé o. Ṣé dáadáa lẹ́wà? Ṣé dáadáa ni mo bá yín lórí ètò tá a pè ń lẹ́yìn iṣẹ́ ni? Akú àfọmọnìyàn ṣe látàárọ̀, akú kó lè da tóníkálukú wá ń bá kiri. Àjá àjò tí èyí jẹ́ kí ọmọ ọkùnrin kó ló ń jẹ láyà. Jíjẹ mímu wa Ọlọ́run ò ní fi ibi ó há. A lè mọ jẹ, a lè mọ yó, ọkàn wa ó balẹ̀. Ọlọ́run bá mi lọ́ba tí ń bá ẹ̀dá gbọ́ bùkátà rẹ̀. Ṣé ó bá gbogbo agbọ́ bùkátà wa o? A ní Bálayé fọwọ́ tí láṣẹ ìdùmọ̀rẹ́. Ẹ kúlé, ṣé dáadáa báyìí ni mo bá yín? Ọmọ yín rèé, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, ìjìnlẹ̀ yín, ìmúlẹ̀ yín pàdé gangan lórí rédíò. Délé Akínbọ̀dé délé ìjìnlẹ̀ ló sọ pé.

0: ẹ mọ̀ yìí pé lórí ètò tó bá ti jẹ́ bí ọjọ́ rú báyìí ìrọ̀rẹ́ ẹni létí la máa fi ń ṣe káàjọ síra wa nígbẹ́rẹ́ ìpàkọ́ lórí àwọn nǹkan kan plus àwọn nǹkan kan including àwọn nǹkan kan àṣpà lórí àwọn nǹkan kan léyìí tá a lè má fi gbogbo ara rántí a bá máa jọ gbéra wa débẹ̀ ní o a máa jọ gbéra wa débẹ̀ a máa jọ síra wa nígbẹ́rẹ́ ìpàkọ́ yẹn dáadáa. Ayala ọmọ
1: Àríyáde Ayúbádé
0: Ọlọ́run jọ má fi ìjẹ wa síbi tó há.
1: Máìkà
0: má jábá láyé fọwọ́ tí látẹ̀yìn.

0: káàbọ̀ padà sórí ètò tá a pè ń lẹ́yìn iṣẹ́ ìkọ́ni alálòbáríkà 32 FM 94.9.
1: Ìkéleje.
0: Lórí òkè Premier Lawa ní Mọ́kọ́lá ńlẹ̀ Ìbàdàn, ṣẹ́ ń gbúrò wa.
1: Ara wọn ni wọ́n ń
0: ṣe. Ṣẹ́ ń gbádùn bó ṣe ń lọ, ó ń lọ tìrìnrín tìrìnrín. Best of Ade Olushayo. My arrival, ele.
1: Ara wọn ni wọ́n ṣe.
0: Ara wọn ni. Owó ara wọn báyìí ni wọ́n fi mọ́ ṣe ra wọn.
1: Àwọn aṣọ a ò tọrọ ẹ̀wùwọ́. Àbúwà ò tọrọ.
0: Àwọn aṣọ dá.
1: Ara wọn ni wọ́n ṣe.
0: Ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ bá gbé báyìí ara ẹ̀ nífìí ń lù, ara yín lẹ̀ mọ̀ sí.
1: Ìléje.
0: Kọ́ńgọ́
1: lọ́jọ́. Ara wọn ni wọ́n ṣe.
0: Bami, Mami. Àkọ́kọ́ tí mo kọ́ rán wa létí lórí ètò yìí tí mo ń rán wa létí nítorí ètò ilé àmọ́ àfi rán wa létí àwọn kankan. Gbogbo nǹkan kọ́ la máa ń mọ̀.
1: Ẹyin ọba ayọ̀ ẹyẹ ẹ má fi kan.
0: Irú àsìkò yìí kìí ṣe àsìkò téèyàn máa ń báyàn discuss.
1: Ẹ ti gbàgbé.
0: Ní tí ọ̀kan náà mọ́ rí wá.
1: Ẹyin lẹ́sọ̀rọ̀.
0: Àbẹ́ ẹ̀ mọ rí ìjọba ṣe Mákindé yìí. Àjọ tiẹ̀. Ó mọ̀ wá lágbára o. Ìbí mo ti dọ́gbọ́n mọ́ ti ṣẹ́ bọ̀ lára nìyẹn. Bẹ́ẹ̀ wá rí iye tá à ń repo tẹ́lẹ̀ ní ìjọba Tinubu yìí o. Kí n tiẹ́. Kí ló dé tó o lè wá nǹkan kan fi sínú etí bí ìgbà tó nǹkan kan dé? Màdámẹ́ ẹ̀ bá kọ́ ní ẹ wo ẹ má bínú mò ń gbọ́ nǹkan kan. Kí wọ́n náà dọ́gbọ́n mọ́ ṣe fóṣù náà ti pẹ́. Irọ́ o, mi ò lè ta ní tírí náírà o. Tẹ́ túnà àlèmi ló jẹ lórí ẹ̀. Táwọn èèyàn bá ti gbọ́ bá wọn ó tù ọ́ lẹ̀ ẹgbẹ́ kan. Ẹ̀rọ wa ni àbẹ́ ẹ̀ wá gbà mí ni. Àbẹ́ ẹ̀ mọ iye à ń repo láyé ìgbú lọ Jonathan ni. Ayé Ọbásanjọ́ iye báyìí ni. Mo ti rántí ìgbà tá à ń ra károsí. Kí n tiẹ́.
1: Olúṣayọ̀
0: àti. Ẹnu ẹlòmí yóò mọ rélura wọn
1: ni. A ò ní mú.
0: Tí yóò ṣẹlẹ̀ yóò mọ ló ṣẹlẹ̀.
1: Gbọ́dọ̀ ni mí. Èmi ò gbọ́dọ̀ rí nira.
0: Ìran ọ̀gẹ̀dẹ̀ ìsokún àti ìdẹ̀ ara ò gbọ́dọ̀ ni mí ìjìnlẹ̀.
1: Ìtọ́rọ ẹ̀ wúwọ́.
0: Wúwa
1: ò tọrọ.
0: Aṣọ dá.
1: Ara
0: ilẹ̀ ń ṣe. Gbogbo ògbà ni wọ́n ń tẹ́ mọ́ wa létí pé.
1: Kọ́ńkọ́ lọ́jọ́. Ara wọn ni wọ́n ń ṣe.
0: Àwa gangan ni security ara wa lásìkò tá a wà yìí. Nígbà. Dá a mọ̀ pé ìjọba wọn ti.
1: Ọ̀yin ọdún bẹ̀rẹ̀ ẹyẹ ẹ má fi kanra méwé. Iṣẹ́ ẹ̀yin ọba
0: yìí. Pé wọ́n ti gbìyànjú apá àtàwọn náà ò ká.
1: Àjọ̀dìyà fà.
0: Báyìí lẹ mọ̀ báwọn gan.

0: 32FM 94.9.
1: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavor sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: S-E-L-A-R-R-I-E. Sálárì.
1: Ah, bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C, turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavor kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi chicken flavor pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayé.

àwọn ọ̀rẹ́ mi rè é taikan adigodo eléyìí náà pè ní farati mi ara àwọn orin tó kọ́kọ́ ṣe nígbàtílẹ̀ o nígbà wọ́n ṣe bẹ̀rẹ̀ rí ọlọ́run bá ń fọ̀rùn kẹ́ táyé kó bá ń dúró ti kẹ́hìndé dáadáa ẹ̀yin adé ṣáàkú kadẹ̀yìn ẹ̀nà ọmọ bá ń fi àdúrà ran kẹ́hìndé lọ́wọ́ dáadáa ká túbọ̀ rí sí ká túbọ̀ rí kó pẹ́ gan fún wa ẹtí mọ̀ ń bá wa sọ tí mo fi rán ara wa létí lẹ́nìí ni pé kóra rẹ̀ níjàlọ nírà àkókò tá a wá yẹ ara ń kàjọba ara ń karáàlú ara jọ ń kan àwa méjèèjì ni mọ̀jẹ̀ wọn fi ẹ́ ṣe scapegoat ṣó o mọ̀ pé ó lé èèyàn tó bá tẹlòmíì mọ́lé gan ẹlòmíì ò lè rí èèyàn tí ó ra búrẹ́dì àtẹ̀pà fún ọlọ́ bí ọwọ́ ta méjì sọ́ra rẹ̀ máa fi ẹ̀gúsí jẹ̀bà rẹ̀ jẹ́jẹ́ tó bá ti ọmọlé láàrin ijọ́ mẹ́ta ó mọ̀ yìí pé freedom ó kọjá kẹ́yìn ní 1 billion lílọ èèyàn ní 20 billion kan ní o gbọ́dọ̀ jáde o lọ́dún márùn-ún yóò sùn yàn jọ́kan tí ọmọ ẹ wo ìfowó mọ́ bó ti wù kílé kó jẹ́nu bàyálà àdá ni wọ́n ti banana island náà tiẹ̀ mọ́ àwọn erimọ́sílẹ̀kẹ̀ ilé ọlọ́run wọ́n tì mí sí rere o dọ́mọ dé banana island mo ti ń gbọ́ lẹ́kì àti lọ lẹ́kì ṣe rẹ̀ aláwọn àdúgbò kan nìbàdàn ẹ̀gàn tó le ju lẹ́kì lọ lẹ́kì tó mi ti ń dà wọ́n láàmú ọlọ́run bá rẹ̀ sọ ẹnu ara rẹ̀ nínú mọ́rúwá lórí ọ̀kadà inú mi kra inú mi kra lẹ́lómi tátẹ́gùn bá jà fẹsẹ̀ lómi báyìí yóò sọkọ́ bí ètènù ni ìyá àkágà tàtọ́ yẹ́nyẹ́ inú wọn rojọ́ pàpàpà kọ́tọ́kọ́tọ́ àjàpàtọ́kọ́ ẹnu èrò ẹlòmí àwa tá a jẹ́ pìrìsẹ́ńtà gan a mọ̀ súnyẹ̀ ń gbà mí gan lómi bá jàjà jáde ń ṣọ́ọ̀ṣì máa ẹsẹ̀ tí ó fi mọ́ lọ lé tààrà wọ́n ẹ̀ṣẹ̀ tó wá kó ẹgbẹ́ wọn jọ lábẹ́ igi àbí ní car park àbí ní bóyá church court yard àbíbò àbí ẹbẹ̀rẹ̀ ẹjọ́ tí ò ní túmọ̀ abẹ́gbọ́n tí dáàdì sọ lórí ọ̀tà lé nìyí àmì ìwọ̀n kọ́yìn náà nọ́tìsì wọn àwọn yọ̀ ṣubú sí wọn tán gan tíntín lóko àwọn ẹjọ́ kan wà tó jẹ́ pé kò nídìí láti máa rò wọ́n sì rélé ò lè dálé ayé rẹ̀ ṣe without daddy àdúrà ẹlòmíì ò bá ti gbà tipẹ́tipẹ́ ẹjọ́ ọbú ló fi bàjẹ́ títẹ̀ kó gbà náà ti tán kó sì gbálé lọ tààrà ẹjọ́ ọ̀ranù ni ó pọn rúkì mọ́mí mọ́mí wáńjẹ ẹ̀ẹ́dógún ẹ̀ẹ́dún wáńjẹ jọ sí òsì kí n tiẹ̀ tọ́lọ̀ ń fẹjọ́ rẹ̀ sùn wọ́n ni ṣeéṣe tiẹ kó mọ̀ bá tiẹ̀ lọ àfáà wa wájímọ̀ ní notice náà bí ẹ máa ń jókòó sì ń rí yín.

mi lọkùnrin farati mi. Mo lérò pé mo ti sí ọ nígbẹ́rẹ́ ìpàkọ́, mo ti rán ọ létí àwọn nǹkan tó mọ̀ àsìkò ètò ààbò báyìí. Contribution sí ti ẹ olówó important ju àwọn ẹjọ́ tí ò kọ́ tí ò rán ọ lọ. Lágbára lọ́wọ́ Ọlọ́run, a ní wára wa ti a ní gbọ́ búburú síra wa, ibi ò ní wọlé oníkálukú wa o, a mọ̀ jẹ́ a mọ̀ yóò, ọkàn wọn ò balẹ̀ dáadáa láti mọ gbọ́ nílé àwa olódodo. Òní bàjẹ́ o láṣẹ ìdùnmọ̀rẹ́. Àfa àlè wà ń bí. Délé Akínbọ̀dé lórúkọ mi, délé ìjìnlẹ̀. Ìjìnlẹ̀ lọmọ tán sọ, ọmọ tán sọ, tán sọ, tán ọmọ tán ròyìn. Tán ròyìn ẹ̀tán. Ṣóòkì ń gbọ́ rédíò ni. Máa gbọ́ rédíò kó lè máa lọ́gbọ́.

ìràwọ̀ kan yọ ọmọ ìlú títì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà pẹ́jú sí àfin gorí òkè ọ̀hàn kẹtẹkẹtẹ ìkànnì dájí tú ẹfẹ ń doṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dájí tú ẹfẹ 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté prẹ́míà mọ́kọ́lá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32fm ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣe wa ni agbádùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́nijẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32fm lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn

0: tẹ̀mí báwo ni gbogbo ẹ̀yin olólùfẹ́ mi orúkọ mi ni Aisha Lawal mo fẹ́ kẹ́ ẹ bá mi gbọ́ 32 FM lórí ìkànnì 94.9.
1: Ẹni wa disappointed. Àkàrà wòǹgbà ló kájú ẹ̀kọ́ gìrì ká mú yan gan.

0: 0097749.
1: Awada Keri Keri with MC Package. Every Wednesdays and Saturdays, 7 p.m. to 8 p.m. Pashimashin Bugbojo Wednesday at Saturday near.
2: Hold up.
3: Let's go.
1: Pussy time. I'm about to be my beer. Tó bá ní polówó ọjà àbí o ní nǹkan kan tó fẹ́ bá mi sọ, máa pe nọ́mbà mi síta. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ní Facebook, tẹ́ ń wò wá ní YouTube, tẹ́ ń wò wá ní Instagram, tẹ́ ń wò wá ní TikTok, gbogbo yín la kí o. Gbogbo ẹ̀yin ti Facebook 32FM949 fẹ̀yìn ẹ̀. Gbogbo yín ni mo kí o. Hello.
4: Ẹ kúṣẹ́ o.
1: Ẹ ká alẹ́ sà.
4: Ẹ kú àtàárọ̀ sà.
1: Àtàárọ̀ ni o.
4: Ẹ kúṣẹ́ o. Ẹ máa mọ̀ ṣe o.
1: Àmì.
4: À ń jọ yín o. Àlàbà látakálà ló ń pè.
1: Àlàbà. Àlàyé mi rèé.
4: Àbí o.
1: Ẹ ṣe gan ni sà. Ẹ ṣe gan ni sà.
4: Mi máa fẹ́ fi wọlé bọ̀ ní kí tàmí ẹ máa di joke, tàmí ẹ máa di súnmọ́ra wọn jù.
1: Bẹ́ẹ̀ni
4: bẹ́ẹ̀ni.
1: Ẹṣigan tẹ́ ń jẹ mí gbogbo ìgbà.
4: Ẹṣigan sir.
1: Thank you very much. Wo kò sá àkókò. Ọmọba ti fẹ́ máa gbéra. Thank you very much everybody. Kí n tó máa lọ́jẹ́ ìdá nọ́mbà yẹn síta tó bá ní polówó ọjà. 070-30-95-24-02 number mi ni 070-30-95-24-02 wo o da

Se rántí. Ọmọ yín ọ̀rẹ́ yín lólùfẹ́ yín lórí ètò ìtẹ̀tí dúró dé ṣàgbàdéwé fún talẹ́ yìí. Bàbá ní eléyìí làwọn èèyàn mú pinnu rẹ́kọ̀dù àwọn tọ́da wọ́n ní làwọn náà dìbò fún. Ó change face Juju Music permanently. Bẹ́ẹ̀ ni board members.

ọdún 1988 leléyìí ayọ̀run sọ̀kalẹ̀ king sonyani grand order of havana ilé náà mi gbóró ti ń jọ́ náà lọ́hùn-ún.

bàbá ti bí ń kwara ẹ jẹ́ fi ilé orí ọ̀fẹ́ lọ́lọ́ pẹ̀lú àṣeyọrí tètò tàṣálẹ̀ yìí títí ìdíjọ́ mẹ́jọ ní láṣẹlédùà táàtù mú àkọ́tún ètò yín ṣàgbàdo wá sí ti gbọ̀ yín ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín náà ni bá a mọ̀tọ̀ àdèmọlá adéjùmọ̀ ẹ máa bá bàbá kébé kwara.

0: ẹyẹ bí ọkùnrin ṣọwọn ní gbó ewé ń jẹ àdùbí tradu medical clinic ló tún ṣẹyọ pẹlú ọkùnrin egbògi tí wọn fi mẹjìlẹ gbé kalẹ ogd powder tún kan gbà kan egbògi tó ń palẹ àìsàn mọ lágọọ ara ogd powder ojú tó ń ṣú ara yíyún ẹfọrí agbá gbígbà ọwọ àtẹsẹ tó ń kú tàìtàì kòkòrò inú ẹjẹ ló ìlúra kó gbà bẹẹ pẹlú ìmọtótó ni wọn ṣe egbògi oníbejì ó wà ní gbogbo ẹka iléeṣẹ ewé ń jẹ àdùbí tradu medical clinic ẹlẹrúmọkẹ compound òkè ọfà bàbá àṣálẹ bus stop ìbàdàn ewé ń jẹ àdùbí tradu medical clinic ló ṣe telephone 003-326-0141 tàbí 0805-345-9223 ogd powder ògidì lẹni tòótọ́.
1: ẹ ń ṣe àlàyé àwọn kòkòrò ẹlọ́kan ọ̀jọ̀kan èèyàn ò lè mọ̀ wípé tí kòkòrò ń bà á jẹ́nu àgọ́ ara ọ̀pọ̀ tó bá ń a kàn mọ́ gbọ́ kòkòrò kòkòrò àsó pín sí àìmọye ọ̀nà bójú èèyàn bá ń sú kòkòrò ní fà á kéèyàn máa di méjì lójú èèyàn ojú ọmọ ṣe bí iná wẹ́dà a jẹ́ pé kòkòrò yìí gan-an ó lè gbójú lọ èèyàn tí ó sọ èèyàn di táwọlé.
2: olóòtú kòkòrò fọyàn lójú kòkòrò ní ń fa ìsan rọpárọsẹ̀ tó bá ti kẹnu bọ omi àti ẹ̀jẹ̀ ara ẹ rí pọ́n mọ̀mọ́ wa tí a tó bí ọgọ́ta ọdún síwájú lóko wọn ó rìn bí abúlé kan sí kejì abúlé kejì sí kẹta wọn ó ru ẹrù lóko láàárọ̀ wọn ó tún ru oúnjẹ tí wọn ó jẹ padà wá sílé lálẹ́ tó bá wá fẹ́ ṣe bí ọwọ́ kan òjòjò tọba fẹ tẹra díẹ wọn ó bọ sẹyìn ìkùlé wọn ó ja ìwé àtegbò ni wọn ń lò tẹmí wọn fi máa ń gùn táwọn bàbá wa tí wọn bá ń lọ sí oko láàárọ wọn ó kó ebùsùn lérí wọn ó fọkọkọ èjìká wọn ó rìn bí abúlé kẹta sí kẹrin lẹyìn ìgbà náà tí wọn bá dé oko wọn ó tún wo sí rí ọgẹdẹ kan gbọn bá ń bọ àlé lálẹ wọn ó tún sálé ọrùn tí wọn bá wá jí láàárọ ọjọ kejì tọba fẹ ṣe bí ọwọ kan òjòjò tọba fẹ tẹra díẹ àwọn bàbá wọn jẹ ewé àtegbò ni ewé àtegbò ní èmi olóyè ọ̀tún olúwawo jẹ́nára fún gbogbo olùbàdàn tí mo wá papọ̀ gẹ́gẹ́ bí èmi ṣe máa sọ pé ọmọ àfẹwò orí bí ni mí àgbà òye ni mí nílẹ̀ ìbàdàn àdẹ gbọ́dọ̀ fi ní jẹ́ oyè àwòdì ká mọ̀ lè gbé adìẹ àwọn egbòogi ìṣàǹbáyé tí mo ti ń lò láti bí ọgbọ̀n ọdún ní nǹkan kan sásìkò yìí tá à ń fi ṣètọ́jú àwọn kòkòrò yìí ẹ̀jẹ̀ aré la bí ẹsìn o bẹ́ẹ̀ ni ìran aláṣẹ nìkan ọ̀pá kan ṣoṣo la wúsá mú lọ́wọ́ o tó fi ń dàgbà màálù ọ̀tún olúwawo jẹ́nára fún gbogbo olùbàdàn tá a wà yìí kì í sóye ìdánilọ́lá o àgbà òye ìmọ̀jìnlẹ̀ inú káfíwé àtegbò sọmọ aráyé lóore ni èmi máa sọ fún pé egbògi tẹ́ ẹ bá lò láàrin ọjọ́ kejì sí ọjọ́ kẹta ẹ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí máa rí àyípadà rẹ̀ ni torí pé tírọ́ bá lọ lógún ọdún ìjọ kan ṣoṣo lò tọ́rọ̀ ọba béèyàn bá dẹ̀ ta fàsókè tó bá yí ó borí bọ́ba ayé ọ̀bá rí tọ̀rọ̀ ń wò ẹ̀dá kan ò ní gbowó ẹkún kó fira jẹ ni mo ti máa sọ fún yín bẹ́ẹ̀ tipẹ́ ẹ ti lòògùn lòògùn kọ̀ sáìsàn tí ò lóògùn tiẹ̀ kọ̀ sáìsàn táwọn bàbá wọ yìí fi ewé àtegbò wò àfi tọ́ọ̀ bá tí ìdọ́dọ̀ oníwòsàn tiẹ̀ ẹ mẹ́ta ní àrùn àkọ́kọ́ láì lera ẹ̀ẹ̀kejì ní ta wò tí ọ̀sán tá à ń pè láìsàn tó bá délẹ̀ kẹta ó lè di àrùn tó lè pa ẹ̀mí èèyàn run ẹ̀mí wa ní ọ̀jẹ̀ṣẹ́ wa èmi ká mọ́ kí n pọ́ lórúkọ tárùn jẹ́ ẹ kà sí èmi olóyè ewé ń jẹ́ àdùbí ọ̀tún olúwawo jẹ́nára fún gbogbo olùbàdàn tá a wà yìí wọn gbọ́dọ̀ fi àjọyẹ̀ àwòdì ká mọ̀ lè gbé adìẹ ẹ̀ǹdẹ̀ wo ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí àwọn egbògi wa ẹ máa bọ̀ fún tí ń jẹ́ kòkòrò ara àìsàn ilé ìdí rọpárọsẹ̀ tẹ bá wòran o kòkòrò ara lè fọyàn lójú ewé àtegbò táwọn mọ̀mọ́ wa ń lò mo ti ṣe sílànà ọmọ tó tó mo ti ṣe sílànà tòde òní olómi ní ọ̀fọ̀ àwọ̀ ká tinú san ara powder ní ọ̀fọ̀ àwọ̀ ká tinú ẹ̀jẹ̀ ẹ kà sí mi ní ẹlẹ́rùmọ̀kẹ́ compound òkè ọ̀fà bàbá àṣálẹ̀ láti ibikíbi ẹ wọkọ̀ tí ń bọ̀ wá sí géètì òde ẹ sọ̀kalẹ̀ lọ já òde ìdí ayùn rẹ ẹ béèrè bí wọn ti ń tẹ ní láàrin ọjà ẹlẹ́ lọ sí òkè ọ̀fà bàbá àṣálẹ̀ ẹ sọ̀kalẹ̀ ní apá ọ̀tún yín bẹ bá dé bàbá àṣálẹ̀ ti rákọ mọ̀nà wa ń bẹ̀ ẹlẹ́ ń bọ̀ wá sílé bàbá ewé ń jẹ́ àdùbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè pè mí sí òun náà ní 08032601 tàbí 08053459223 08053459223 ẹ ní faisal ló gbá o.
1: ẹ ṣeun bàbá. títí ọjọ́ mi ìta láǹfààní àti pàdé mo kì yín o fẹ́mi ògúnyẹmí rèé ẹni tí gbogbo ayé ń pè ní ológbòrò ọmọ bàbá tí ń bẹ lé lérú a ní faisal ló gbà ẹ kú.

0: ẹyẹ bí ọkùnrin sọ wọn ní gbó ewé ń jẹ àdùbí tradu medical clinic ló ti ṣẹyọ pẹlú ọkàn egbògi tí wọn fi mẹjìlẹ gbé kalẹ ogd powder tún kan gbà kan egbògi tó ń palẹ àìsàn mọ lágọ ara ogd powder ojú tó ń ṣú ara yíyún ẹfọrí agbá gbígbà ọwọ àtẹsẹ tó ń kú tàìtàì kòkòrò inú ẹjẹ gbèlúra kó gbà bẹẹ pẹlú ìmọtótó ni wọn ṣe egbògi oníbejì ó wà ní gbogbo ẹka iléeṣẹ ewé ń jẹ àdùbí tradu medical clinic ẹlẹrúmọkẹ compound òkè ọfà bàbá àṣálẹ bus stop ìbàdàn ewé ń jẹ àdùbí tradu medical clinic ló ṣe telephone 003-326-0141 tàbí 0805-345-9223 ogd powder ògidì ni ní tòótọ́.
1: Ìkànnì adẹ́rìn pòṣónú.
2: Ẹ náwó sẹ́wọ̀n bàbá wa. Ẹ sọ fún Ọlọ́run. Olúwa gbogbo kùdìẹ̀kudẹ ẹnu ayé bàbá wa. Olúwa sọ de pẹ̀tẹ́rẹ́. Olúwa bí bàbá wo. Olúwa wo bàbá palọ̀.
3: Bàbá ẹ̀hún gbólúwa bí. Bàbá ẹ̀hún gbólúwa bí.
2: Dádì ẹ̀yin ni sa.
3: Èmi
2: bẹ́ẹ̀ ni sa.
3: Olúwa dúwà wòye olùgbà.
2: Dádì bẹ́ẹ̀ mi sọ jàmí ni.
3: Ẹ̀mí wòye olúwa náà tó ń
2: dẹrù
1: tó ń dẹrù tó ń dẹrù.

kẹrù mọ wọn bẹ níṣe ṣọgbẹ òní ká mọ ṣàmọ nǹkan ẹ bọra a ò ní gbọ kú ẹdùn a ò ní gbọ kú rẹlẹ.

0: wọn níwọn ìlọmọ búkúrú fẹ kùn pa jẹ
1: èmi ò mọ rí ọlọ́dì
0: mo kí yín lálẹ́ yìí mo ṣe yín pẹ̀lẹ́ púpọ̀ ẹ káàbọ̀ sórí ètò yín lákọ̀tún ètò wa ètò yín náà ni o tí mo àpẹtù eléyìí lápè ní yọgbà yọgbà níkànnì rédíò ẹlẹ́rọ àmì jẹjẹ ìkànnì rédíò lóun bú gbàmù yẹn 32 fm 94.9 ondo ọlọ́run ọba mi mo bẹ ọmọ jẹ ọba jẹ o fẹmi àti yín àti gbogbo olólùfẹ wa àti gbogbo òdílé wa lápapọ̀.

ọpẹ náà ni o tó dá fọlọ́hun baba se pọ ohun tó wọlé ọkọ náà tó bá mi ò tí ní kọlé ayọ sọnkun ẹ o máa dúpẹ fọlọ́hun ọba mi náà lẹ́ẹ̀kan sí àwọn kan ò ti ẹ̀rí bì kankan lọ o ti ta kò jó o ti wẹ ìwẹ ìmọye àìmọye ìwẹ odò o ti sọ fún pé bọba wẹwẹ mẹta ó sọ kankan ta ni ó wà sáré wọlé bí ẹni tájà buábù nílé síbẹ̀síbẹ̀ ọba mi ò dá lóhun ọpẹ́ lèmi àti ẹ gbọdọ̀ máa dú lórí gbogbo ohun tá a bá ń ṣe bẹ́ẹ̀ bá ṣe pé lásìkò lẹ fi gbé inú ilé yìí lálẹ́ dúpẹ́ fọlọ́hun ọba o ọbẹ̀ lómi ìgbóúnjẹ rẹ̀ ẹ dáínì báhun ó rí pé ẹni tí a bá gbóúnjẹ ẹ dáínì ti mé kanlẹ̀ ń bí ó wà wọ́n ṣẹ̀ṣẹ̀ wàá máa mú fóònù rẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ wàá máa ópin rẹ̀ pé ta ni last dial number tó pè last number wo náà lórí sí ìfò last ọba mi tó ṣerú yun fáwọn yẹn tó mè wọn wò lọ́nà tó le èmi àti ẹ tọ́lọ́wọ́n ọba mi ò ṣe bẹ́ẹ̀ àfi ká máa dúpẹ́ lórí ohun gbogbo ni mbọ́ wá wà ń bi iṣẹ́ kan tí wọ́n ń gbógun rú ọ ọba wà ń di iṣẹ́ kan tó ń ṣe tó ṣe pé wọ́n ṣà ń bọ́ fàá gbọ́wọ́ bẹ owó ní bá ṣe tọ́ olórí ní òsì fọ́ olórí mọ́ o wọ́n máa wí fún ọpẹ́ ẹ̀ tí ń bọ́ fàwọ́ bàtẹ́ ẹsẹ̀ rẹ kọ́ ní bí inú o kódà gbọ́mi dáadáa ago tó fi sọ́wọ́ kọ́ kì í sásọ tó wọ̀ sọ́rùn kì í ṣe torí pé bóyá olómi láìrọ́ ìran nǹkan ní bí inú dédé irú tọ́lọ́wọ́n bá fún wọn ni ọ̀fà wọn dédé irú tọ́lọ́wọ́n bá wá fún wọn tí ọ̀fà wọn wọ́n wàá tún kó àwọn fùlùfúlù jẹ́ èrò kan rọra ọ̀dà ìwọ náà wo dé ṣọ́ọ̀bù láàárọ̀ for example pákólọ̀ ń ta pákótọ̀ ń ta kọ́stọ́mà ń patronize ẹni tẹ́ ẹjọ́ ń ṣe torí kọ́stọ́mà patronize yóò bínú ebi wọn ni wọn mọ ibi tó lọ tí gbèsè ayé tiẹ fi yàtọ ebi wọn lọmọrin tó rìn lórí ìgbésí ayé tiẹ tọlọwọn bá mi fi sọ wípé kádùá ò gbà ẹni tó wá ń ṣe yínkìnní òfilẹ pẹlú yínkìnní o kódà tó máa ṣàdúà fún ni àdúà tó máa ṣe fún ni pé kọlọwọn bá fún lómi sùúrù mi ilé gbàgbé ìtàn ẹnìkan ẹni yẹn dá iléeṣẹ lẹ́ǹfẹ̀ sọ́ntìntà ọlọ́wọ́n bá mi sì kẹ ó sì ṣe ọ̀pọ̀lọpọ̀ sáyẹ̀nsì yorùbá síbi títí ṣiṣẹ́ àwọn ọmọ tí wọ́n bá ṣiṣẹ́ bá kọjá yàrá wọn jọ kan bá ní bàbá ti ń kọjá ń bì í ọmọ rí pé ó dàbí ìpínlẹ̀ ń mí wí ẹ̀bí ìpínlẹ̀ yìí tí wọ́n wá rí kinní bí iṣẹ́ ní ẹ̀wọ̀n wọn já wọn já kan báyìí àti ní àti ń wò mẹ́ tipẹ́tipẹ́ ọjọ́ kan làwọn wù wọ́n wú ojú wọn rí ntọ́jọjọ́ orí wọn lọ. Mbẹ́ bá yọjú àgbo wa ti wà ní 25 after 10.

mbẹ́sìnì namúrúsù yìí oríṣiríṣi fíìmù ló ti ṣe láyé ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi fíìmù prófẹ̀tì ọlọ́run ọba ẹ̀yà abraham àpẹẹrẹ ìgbàgbọ́ ọwá lọ́bi títí máa ń rìsíìfù ọ̀rọ̀ tọ́lọ́run ọba bá ń bá a sọ ọlọ́run ọba wa sọ fún pé òun lòun lè ṣòkú dalàyè òun lòun tún lè ṣàlàyé dòkú prófẹ̀tì ọlọ́run ọ̀fẹ́ sọ pọ́lọ́run ọba ń parọ́ àìsà ó ṣe ó lè rí bẹ́ẹ̀ ọlọ́run wa sọ fún wípé sọ̀ǹgbọ́ tóun wí mú ẹyẹ kan kọ́jẹ́ yẹ kánnákánná tó mú ẹyẹ kan kó pe ẹyẹ ẹ̀yẹ lẹ́yẹ àdàbà ńlá ń pè lóde rí kókò tó mú ẹyẹ kan kó pe ẹ̀yẹ ẹ̀yẹ ní ẹyẹ lé àwọn ẹyẹ yẹn gé orí wọn lọ́tọ̀ọ̀tọ̀ já apá àwọn pútùpútù tọ́ba ti tó yẹ ìṣẹ́jú báyìí ìwọ prófẹ̀tì ọlọ́run ọba tó ń ránṣẹ́ sí námúrúsù wá pé àwọn ẹyẹ yẹn tí wọ́n bá ní dáhùn àrẹ́bí ibrahim kọ́kọ́ wò ó pé ẹyẹ tó ń ti gé orí rẹ̀ gé apá rẹ̀ sí pútùpútù ó sì tó pè wọ́n wọ́n dáhùn ó sì tó àkókò déédéé tọ́lọ́run ọba ni ó pè wọ́n ó sì pè wọ́n àwọn ẹyẹ tó ń dá wọ́n tó fò is it just like that ìyẹn ló fi máa mọ̀ wípé àwọn ìkan ọlọ́run ọba sì kú nílẹ̀ o ẹ máa ń sọ fún ọ pé ayédáyé kinní kan o pásítọ̀ kò í ṣe gbogbo wọn o ẹ máa ń sọ fún ọ pé ayédáyé kinní kan tọ́ ọ̀rẹ́ lómi ìtì ẹ pè ní babaláwo tó ti bóra látòrí dẹ́sẹ̀ kò ní mímí o kì í ṣe gbogbo wọn o àwọn tòótọ́ tòótọ́ wọn gbọdọ̀ mọ́ ṣẹ́kù láyé ẹ bá wá láyé wá rí bákan wá kan pé àáfàá ṣe gé ẹbí pẹ́lú mi tó ń pè láàfàá náà ó tún gọ́kọ̀rọ̀ yọmọ fọmọ kínní pépà ló tó kọ́ lọ táwá kì í ṣe gbogbo wọn ni wọ́n rí bá wọn. àwọn kan bẹ tó ṣe pé tí wọ́n gbé dání all the time ọba mi ń bomi àlùbáríkà sí ni. àṣàlè nítorí pé ayé ayé ti dayé kinní kan gbogbo báyìí bí àwa tá a ṣẹ́kù ń bẹ ńgbà táwọn ò rí bẹ́ẹ̀. àwa ní ayé wa di kinní kan o wèrè ní gbogbo nǹkan o báwa ò sì sínú wọn. ìyẹn ló fi máa mọ̀ wípé ọlọ́run ọba mi ó létò fún wa lórí gbogbo ohun tó gbé kalẹ̀. lọ́báyá ni prófẹ̀tì ọlọ́run abraham ọba kọjá síwájú námúrúsù. ọba námúrúsù ọlọ́run ọba àwọn lọ́ba tí ó lè pa tó lè jí o námúrúsù sáà ń wò báyìí. ọba àwọn ló lè sùkú dalàyè náà ló tún lè sọ àlàyé dòkú. ọba námúrúsù ọba ìpè sùkú dalàyè lọ́ba rẹ̀ àbí sọ àlàyé dòkú sọ̀rọ̀ dáadáa. ó ní báyìí báyìí báyìí ni námúrúsù ni gbogbo ohun tọ́lọ́run rẹ̀ ń ṣe nù náà lè ṣe. ẹ má bọ̀ lójú ọ̀pọ̀ facebook bí mo ṣe ṣàlàyé fún yín lórúkọ pọpọ àwọn ọlọ́gàá ọlọ́gàá ní kànìyàn pátá ọba akíbọ́lá ni mo fi ń kíyìn òde dórí ẹni tó jẹ́ general manager wa àtàwọn tó wà lẹ́ka marketing àtàwọn tó ṣe páwọn ni wọ́n ń mójútó gbogbo bẹ́ẹ̀ tó ṣe ń jáde ní kànìyàn tẹ́ wá dórí olórí oko lókè bámbà ọ̀gá wa ọmọọba túnjẹ àbíòye mo ń tàpadà sí burúkú bá sọrọ ẹ̀dà kò ní kànyín kò ní kàwá náà kì í ẹ̀ka àlẹ́sà o. gbá bí tìgbẹ́tìgbẹ́ námúrúsù ní kílẹ̀ ọlọ́run rẹ lè ṣe náà àprófẹ̀tì ọlọ́run sọ fún pé ọlọ́run ọba àwọn ló lè sòkú dalàyè tó tó lè ṣàlàyé dòkú námúrúsù lòun náà lè ṣe bẹ́ẹ̀ amúrúsù ní ọyẹ lọ ní túbú ẹ lọ rè mẹrù méjì wá eléyìí àwọn sọpá wọn fi ilẹ̀ ní lójú rẹ làwọn ṣe yanjú ẹ eléyìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn láwọn yanjú ẹ ní ọ́sà yanjú kan lójú ẹ yóò ti máa yí ọba àwọn fìkan lẹ ọlọ́yá sọ̀tọ́ ọlọ́run ọba rẹ tún lè ṣe tóun ò lè dánwò prófẹ̀tì ọlọ́run ọba bá sọ fún pé ọlọ́run ọba àwọn jù bá lọ ẹni tún sọ tó lè ṣe prófẹ̀tì ọlọ́run bá lọ ibi tó ti máa rìsí ìfò ọ̀rọ̀ ọlọ́run ọba pé námúrúsù yí orí rẹ̀ báyìí báyìí lórí ẹ̀ ọlọ́run ọba ni ó fi ilé ọba tó padà ọ̀dọ̀ námúrúsù námúrúsù ni ó yá sọ fọlọ́run rẹ̀ òun fẹ́ bọ́lọ́run rẹ̀ jà àwọn kùndàrú ti ń bẹ láyé tipẹ́ yópa yópa lẹ́tọ̀ tẹ́ ń gbọ́ o ní kàn ní 3 2 FM 9 4 9.
lójú ọ̀pọ̀ Facebook ẹ̀ máa dára papọ̀ mọ́ mi mẹ́ ẹ jẹ́ máa rí yẹn ẹjẹ́ àjọ rò papọ̀ 25 minutes to 11 11:35 lọ bá yá ẹ ní ẹ̀wá ọ̀ ẹ ní ẹ̀wá kọ̀rọ̀ olè báyà sati ọlá bá sọ fún prophet ọlọ́yin abraham apẹrẹ ìgbàgbọ́ pẹ̀lú ọsọ fún námúrúsù pé tó kéré jù nú àwọn ọmọ ogun òun náà bọ̀ námúrúsù bá tún fọ́ ọmọ ogun pé ọmọ ogun tó kéré sóhun ọba tó náà sọ́jà ní gbogbo ẹ̀ sọ pé kọ́ bára ọmọ ogun tó kéré wà òun fẹ́ bà fà á lọ́báyá lọ tọ́lọ̀ wọ́n ràn wá ọmọ ogun tó kéré ní tòótọ́ ní abárin fún wa ọkọ̀ ń jẹ gbogbo àwọn sọ́jà námúrúsù ti yúnífọ́ọ̀mù ju yúnífọ́ọ̀mù ni mo fi ń sọ fún ọ pé ò lè fẹnì kankan kẹgbẹ́ ọlọ́run ìṣíjọ́ tí ó kó gbá lé bí ó ṣe máa lò lọ́ni títí ayérayé bí námúrúsù ṣe sílẹ̀kùn tí ó wọlé báyìí ẹ̀fọ́ kankan gba bí kóró lẹ̀kùn wọlé ni bí a máa kí kọ́kọ́rọ́ bọ̀ ọkọ̀ kó sí námúrúsù mú ni oríire aṣẹ́yún mú ẹ̀bá ti nọ́mbà ta lórí láàrin ìṣẹ́jú márùn-ún arọ́ tú láàrin ìṣẹ́jú méjì wọ́n nọ́mbà ta lórí odidi ọba torí ẹ̀ sáà ń ṣe wúrúwúrú ẹ̀jẹ̀ fún ọba kó sí múrí àbí inú etí yóò ti mọ fíìmù tí mò ń wéwu èmi àti yín kọ́ yìí ń bọ̀ ya ni wọ́n bá plan pé ẹ fẹ́ kan námúrúsù ni kí wọ́n fẹ́ kan lọ gbé kinní ọmọ olúwa tí wọ́n fi mọ́ lu aṣọ wọ́n jàmọ́ námúrúsù lórí báyẹn fọ́n fò jáde ní bọ́n ìyẹn ni mo fi sọ fún ọpọ́ lọ́nlọ́lọ́hún bọ́ba nígbàgbọ́ nù pásítọ̀ kan kọ̀ tọ́ lọ́hún pásítọ̀ tó ń wí yóò ní ìyá yóò ní bàbá bọ́ba nígbàgbọ́ nù àfáà kan tó nígbàgbọ́ nù ṣéwù kan wọ́n sọ fún ọ pé 19 báyìí báyìí ni wọ́n mi wọ́n sì tún padà sọ fún ọ pé 19 báyìí báyìí báyìí lọ kọjá bọ́ sálìkì àwọn ò sì nígbàgbọ́ nù oníṣẹ̀ṣe kan wọ́n fi ìyàwó rẹ̀ hàn ta wá ní ìyàwó tọ́lọ́hún ọba akíbọ́lá mò ń kí yín dáadáa lálẹ́ yìí mò ń ṣe yín pẹ̀lẹ́ púpọ̀

0: Ìṣọ̀lá
1: ni lójú ọ̀pọ̀ YouTube náà máa ké bọ́lá wa mẹ́ o.
0: Ìṣọ̀lá ni arán ní sí.
1: Bẹ́ẹ̀ náà láti tún wà dáadáa lójú ọ̀pọ̀ Instagram àǹdùlé iṣẹ́ wa.

gbọ́n tárígi òṣèré òní tíátà. Eh tọpọlọpọ àwọn èèyàn mọ̀ sí Rose Odika. Ó ti ṣe gómìnà ẹgbẹ́ Tampan tìpínlẹ̀ Ọ̀yọ́ rí. Ó wá rọ́kùrù kẹ̀kẹ́ báyìí tọrọ ni ààrẹ fún ẹgbẹ́ Tampan tó jẹ́ igbákejì ààrẹ fún ẹgbẹ́ Tampan lórílẹ̀-èdè Nàìjíríà. Ọba Akínbọ́lá wá rọ́kùrù kẹ̀kẹ́ lẹ̀ báyìí. Fáyẹyẹ ọjọ́ ìbíire àti ìfàmì ẹ̀yẹ dá àwọn èèyàn lọ́la. Ẹ má dáwọ́ dúró ẹ má ṣe àkíní yẹn lójú òpó Facebook.

0: àwọn ti ń bá mi sọ̀rọ̀ lórí WhatsApp nọmba mi o.
1: Àkàndé ọ̀wọ́ ayé
0: mi. Wọ́n ní odò láyé ni o.
1: Ẹ̀rí làábí.
0: Oṣù àlà.
1: Èyí ni ọ̀kan ọba lájẹ́ ẹ̀nu.
0: Ẹ jẹ́ tẹ̀síwájú nú ọ̀rọ̀ yìí.
1: Ẹ wo ìbí tí ń ṣe inú ọ̀pá.
0: Oyè opportunity tí wọ́n náà ti rí láyé.
1: Yíyá ẹ wo ìlú bá mi.
0: Síbẹ̀síbẹ̀ òun lòun lòkulò náà ni.

0: nbe lohun fun pa lohun oba o jari won pe layo atalaafia
1: baba bola kale suru
0: la gbaro lohun ayo laafiri won o
1: lagun
0: lagun won le yi bi nba ti ru lo ro bo mo mo tun gbera mi sipo awon obi won
1: baba gogo
0: wa nlori ro ro ro lo san yin riro nti fi riro ni wi pe bi mo se nro ni ri bakan bakan lara
1: o ni jale
0: mo si mo pe joba
1: o si ni aye baba
0: won e wo ran lori iru oro be won gbegbe se lowo
1: jiba jiba
0: ba mi o si ba ni yanju e 17 after 11 Lẹ́jọ́ ọ̀pọ̀ Facebook 32FM 94.9 fẹ́yìn ni.
1: Lẹ́jọ́ afẹ́fẹ́ o, ibi máa fà jẹ́ pà lẹ́jọ́ ọba tuntun. Tẹ́ni sùúrọ̀ bá tọ́jú kọ́ wá jọba tuntun àlàbí òkú ọmọ
0: Muhammad. Bẹ́ẹ̀ bá dọ́jú ọ̀pọ̀ Facebook wa.
2: Ọpọ̀ láyì.
0: Ẹ jẹ́ rí kọ́mẹ̀ntì yín kó dúró kakara.

0: bẹ́ẹ̀ bá dẹ̀ dojú òpó YouTube wa náà. Wa kí bọ́lá ẹ̀ já rọwọ́ yín bẹ̀ kó dúró kàkàràkà. Bẹ́ẹ̀ bá dẹ̀ do Instagram and wa náà gbogbo ẹ̀ dúró ní gẹ̀ǹgẹ̀. Mọ́ sọ opportunity ti ń bẹ lọ́wọ́ rẹ̀ yín. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì gbà tó rí bá bọ́ lọ́wọ́ ẹ̀ ní tó mọ́ wò pé ha. Obìnrin mi ò rọkọ rẹ̀ ní ìsìn bí aláàánú rẹ̀ o. Ẹjọ́ sàṣemọ́ ṣe kíyàn ó lè dànù. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì gbà pé ọ pàdé màláíkà tí ó níyẹ ìyẹn ń jẹ́ tí ó sọ fún wọn pé lábájá àwọn opportunity tó ń rí ìgbà ẹ lọ́tọ̀ ó gbàgbọ́ pé angel ló wá bọ́ sọ̀rọ̀ pé kì í ṣe èèyàn lásán wo bí ó lè pàdé angel kankan mọ́ ẹni tó bá pàdé tó sọ fún wọn pé ẹ mọ̀ mọ ọtí mọ́ àmújá kò tó tẹ̀ mú ìyọ̀dá mọ́ ro ibi condition tó bá òun yẹn gangan angel ti ẹ lọ́run rán sí ọ ń ṣe ojú òpó ìpàdé ẹ ń ṣẹnu dédé síbi àwa ṣe ojú òpó lẹ tó bá ti di 25 after 11.
1: Àlàó ọmọ ṣùgbẹ́rù ìbàdàn.
0: Gbogbo àdúgbò tẹ́ ti ń gbọ́ mi lálẹ́ yọ ọmọ akíbọ́lá mò ń kí yan o.
1: Gbogbo mi tọ́ bá.
0: Gbọ́ mi lágbègbè ẹlẹ́bù ni.
1: Gbogbo ọmọ tó.
0: Gbọ́ mi ní gáràjì ni.
1: Ọ̀rọ̀ mọ̀ yẹ̀yẹ́ láà.
0: Síbẹ̀síbẹ̀ bóyá mọ́kọ́lá ń bílẹ̀ ti ń gbọ́ mi ni àbí Sango àbí Bójìjà. Bẹ́ẹ̀ ń gbọ́ mi lọ́nà àwọ̀ tán lọ́n lọ́hún. Àwọn akíbọ́lá mò kí yín dáadáa lálẹ́ yìí. Bóyá yín tá a jọ mọ́ ṣe ti mọ bá a ṣe ṣe látàgò mẹ́wàá ni. Àwọn akíbọ́lá tí ó fi dáago méjìlá gbére. Ó sì jádùúgbò amúlòkó náà lẹ ti ń gbọ́ mi ọmọ akíbọ́lá wọn ṣe kí yín o.
1: Bí Bámúdé ìlú lọrin. Tọ́ wọ́n jí sáré o.
2: Fúta ní.
0: Mọ̀ dájú o.
1: Lọ́yà ìlà.
0: Mọ̀ dájú tó gbọ́dọ̀ mọ yẹn ni wípé.
1: Lọ́yà ìlà tó ní
0: mọ́. Opportunity kì í wá lẹ́ẹ̀mejì. Ẹni tó bá wá fún lẹ́ẹ̀mejì jẹ́ àkàndá láyé.
1: Gbogbo ọjọ́
0: àti. Ìsìn ní sọ láfẹ́fẹ́. Iṣẹ́ kan ń bẹ bẹ́ẹ̀yàn bá ń ṣe tọ́ba ìlú lẹ̀ ń bẹ̀ gbì. Wọ́n yìí dìde ń bẹ̀ mọ́. Ó fi hàn pé ń gba àkọ́kọ́ wọn opportunity yẹn wà nù dáadáa fún. Bí ṣe wọ́n fẹnu ẹ̀ tilẹ̀ sínú lálẹ́ yìí o.
1: Ọmọ Musa.
0: Bọ́ bá jẹ́ gbọ́n rẹ̀ lọ fẹ́ ṣe opportunity lò mo pè ọ́ bá ń ké sí.
1: Àríkùtàkù ọmọ Musa àlàbí ọmọ àgògó lọ́rin. Àlùyẹ̀ àdínẹ́.
0: Bọ́ bá jẹ́ wípé àbúrò rẹ̀
1: ni. Yes, kò gbà kan. Àwọn tí wọ́n.
0: Lọ fẹ́ ṣe opportunity lò bá ń ké sí. Bó sì jọkọ rẹ ni àbí ìyàwó rẹ gbogbo ẹni tó rí ọjẹ kódà kọjọ rẹ rẹ kọjọ gà tó fi ń tọ̀ ń jẹ ilé ọlọ́pẹ nípa ọgẹ wa bó bá rí báyìí báyìí ni ó tún rí ẹ dákun bó sì jọmọ ṣẹ ti ẹ náà ni. Láyìn àṣàmúlórúkọ mi Akíbọ́lá bàbá tó bímí lọ́mọ orúkọ mò ń spẹ́lì rẹ fún ọ bí abídí olówó kó lè bá yí ọ dáadáa mò ń bọ̀ ọmọ Akíbọ́lá gbogbo ara mò ń fi bọ̀ wọ́n bá di 25 after. A ṣe ojú òpó ilẹ̀ yáyá. Ètò tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ yìí.
1: Ìjọba kí àwò ni ó tó.
0: Ètò eléyìí la pè ní yọ̀bà yọ̀bà.
1: Ọmọ wèrè ọmọ
0: nìkan. Ẹ nìkan ni 32FM 949. Laughter House ìkànnì adẹ́rìn pẹ̀kẹ́ òṣònú tá a wà lórí òkè téńté Mọ́kọ́lá ní Premier. Ẹ kú kalẹ̀.
2: Wúlọ́dì ní àkàrà rẹ̀.

0: àwọn tí a lójú òpó Facebook Alaba Yusuf ní ẹ̀ka alẹ́ ẹ̀kú ìtùsà kó àtàárọ̀ ohun ó tún fọ́kọ ara rẹ̀ sí ó ní òun Alaba Yusuf láti olómi.
1: Olúwa lè mi ó fi fún mo dúpẹ́ mọ́.
0: Adẹ́rìn tọ́dà sídà àti mọ̀mọ́ dáadáa ní ẹ̀ka alẹ́ o ètò yọ̀gbà yọ̀gbà làwọn ń gbọ́ ọlọ́run níjọ́ bàjẹ́ wọn tó kí mi bẹ̀ gan ẹkùn bàbá yẹn kẹta títú fm kò ní bàjẹ́ o ẹkú ètò sà ẹ ṣeun mo dúpẹ́ o. Ọlátúndé Peter ó ní wẹ́dọ̀n ó tún kí mi God bless you thank you my brother. Ọyẹ yìí náà dára papọ̀ mọ́ mi lójú òpó Facebook ẹ ṣí ààrẹ dáadáa. Ìdíje ife ẹ̀yẹ àgbáyé ń lọ aago mọ́kànlá lọ́bẹ̀rẹ̀ láàtàrin orílẹ̀-èdè Haiti àti orílẹ̀-èdè Morocco. Haiti yẹn ti fọ́ Morocco lẹ́nu 1-0. Wọ́n ti gba 22 minutes ń bẹ̀.

0: Hello.
1: Hello, Makwara.
0: Hello, Kale.
1: Yeah. Where's one day you're playing Captain Opportunity and Solo Say?
0: Lọ́jọ́ òpó Facebook 32FM 94.9 fẹ́yẹ̀. Olúwa yí wọn lọ́kàn padà, bí wọn ò bá yán kan padà. Bẹ́ẹ̀ bá lọ́jọ́ òpó Instagram àndùwà náà, orí bẹ́ẹ̀ o.

ilé fẹ́ yìí àgbáyé ti ń lọ láàrin Haiti àti Morocco. Morocco náà ti dáàmì ayò kan padà, ó ti dáàmì ayò kọ̀ọ̀kan. Lẹ́yìn tẹ́ẹ̀ bá láǹfààní àti wò ní ohun.

0: Nina de Bankoli.
1: King Sonny Adi, Lily.
0: Belumbawi.
1: Mo se ma sele.
0: Kotiye.
1: Tu wa lata ye alalumole.
0: Oro yi o sele.
1: E si adaada se.
0: Oro ja ti
1: je. In 10 minutes to 12. Láàjọ ọjọ́ Sátidé tí ń bọ̀ yìí, àájọ pàdé lórí ètò wa ètò yín tá a pè ní torin tìlú àmọ́ yògbà.

0: Ọlẹ́ tẹ́ ti bẹ̀rẹ̀ jẹ́ ẹ̀jẹ̀ alọ́ inú ẹgbẹ́ ìyẹ̀wò.
1: Bí sọ̀nira dé bá ń kọ́ ni.
0: Kì í sọ̀rọ̀ tó lọ fà mọ́ lọ tún ó tún lọ fà. Lèmi àti ẹ fi gbọdọ̀ fura. Ọmọ mi yìí ló lé ìyá ẹ̀ kúrò nílé ọkọ lọ́dọ̀ tí wọ́n lọ gbé fẹ́.
1: Kò ṣẹlẹ̀ rárá.
0: Ọmọ mi yìí ni òjé bàbá rí olóbè lọ́ọ̀dẹ̀ mọ́ láti gbà àtàṣemọ́ṣe ti wáyé láàrin ìyá àti bàbá tóbi. Àbí lá bọ́yá láti gbà tí ìyá ẹ̀ ti papòdà. Bọ́kùnrin ọ̀bá dẹ̀ ní àròjẹlẹ̀ dáadáa.

0: ẹ ma ka lẹ orúkọ yín o orúkọ láti
1: sango ibadan
0: ṣe wà dáadáa a gbọ yín o
1: ṣe rí ọrọ ọmọ tí ẹ ń sọ mi wọn ní yorùbá ní pé n tó bá dáa ó ń fàdúrà.

ṣèjìrẹ́ ń bàdọ̀. Láàrin ọjọ́ mẹ́ta tó gbẹ̀yìn ìrìn àjò oṣù kẹfà. Bí ọwọ́ Ọlọ́run yóò ti máa mú gbogbo èèyàn kọjá sí ìpele tó kàn. Oru àṣírí. Pẹ̀lú Christ Overnight June Edition. Látọjọ́ Sunday 28, Monday 29, àti Tuesday 30th June. Next level. Ìpele tó kàn làpò rí ẹ̀. Ẹ̀mí Ọlọ́run sọ fún ọ̀lẹ́

0: ránṣẹ́ ọlọ́run àtàwọn olórí ẹ̀mí ní Jésù máa lò. Wòlíì tá a fi ọ̀rọ̀ ràn sí ìrìn fún ìtúsílẹ̀ àti ìgbẹ́nidẹ́. Prọfẹ̀sì Samuel Adébáyọ̀ Òjò bàbá ọtọ́rìtì yóò máa súre. Látọjọ́ Wednesday 4th to Tuesday 7th July. Látàgùn mẹ́sàn-án àṣálẹ́. Democracy Park Lákùrẹ́ la ó ti pàdé. Iṣẹ́ agbára máa ṣe lọ́dún yìí. Wà á sọ testimony.
1: Orúkọ mi ni Akíndélé Adéyẹmí láti ìlú Ìdànrè. Ìyàwó mi ló yìn fighting wá sí programme yìí láti ìlú Ìdànrè. So ìgbà tó invite mo ti kọ́lé kan tẹ́lẹ̀ 2016 mi ìrìkọ́ tán. Ìgbà Ọlọ́run bá mi parí ẹ̀ ní ọdún yìí náà ilé kejì náà. Ọdún yìí náà ilé kẹta.
2: Mo kọ́ 2016
1: mo ti ń kọ́lé yẹn mi lè parí ẹ̀. So ìgbà tí ìyàwó mi wá tọ́ wá ní mo ní mo like mo ní mo try. So mo wà asthmatic tẹ́lẹ̀. So Ọlọ́run wò mí sàn.
2: Ọjọ́ yẹn náà.
1: Bàbá ìgbà tí mo dé programme yẹn, bàbá fún wa ní pure water, ò ní ká jókòó. Mo yẹ mu pure water yẹn, àyà mi kan clear bẹ́ẹ̀ ni pé wọ́n kàn fi kan fọ́. Màá dúró síbi tí stroke wà tẹ́lẹ̀ mi ò lè dúró. Mo bẹ̀rẹ̀ sí ń dúró. Gbogbo nǹkan tí mi ò lè ṣe tẹ́lẹ̀ mo bẹ̀rẹ̀ sí ń ṣe. Ilé yẹn náà pàápàá ẹnìkan sọ pé ó ní òun gan pa ilé mi pé mo kọ́lé yẹn pé mi ò rí igi kan lé yẹn pé kò sówó. Ó kàn lọ ó já igi 1.something million. Ó ní kọ́ kó lọ site wọn kó lọ ọjọ́ kẹta Ọlọ́run pèsè owó yẹn. So mo ṣáàbẹ̀ sí mi ó pọ̀
2: mi ò lè sọ tán. Ẹ tún wá kọ́ mi.
1: Mo ìmí ìkẹta Ọlọ́run tún pèsè ẹ̀. So wọn wá sọ pé wọ́n ní past wọ́n ní mo ní gbògbèrè owó. Ọlọ́run orí òkè òkè ló ṣé o kì í ṣe mi
2: o. O ti wá ní gbègbèrè owó báyìí.
1: Bàbá mo dúpẹ́.
2: Gbègbèrè àná ẹtí ló bọ́ sí ọ lórí. Ẹ pariwo ọ̀run sí. Ibùkún máa bọ̀. Ọ̀run sí. Ìrànlọ́wọ́ máa bọ̀. Ọ̀run sí. Ojú rẹ máa bọ̀. Ọ̀run sí. Ayé mi dìde. Ọ̀run sí. Ìpín mi yí padà. Ọ̀run sí. Àyànmọ́ mi fọ́hùn òkè. Oyá yóò. Ayé gẹ̀rú abayá gẹ̀rẹ́sà. Ládàbàdàbà yá gẹ̀rú àsàdà. Màtíá lè gẹ̀rú àwọn. John chapter 3 verse 27 mo fẹ́ kẹ ká pẹ̀lú òye káàdó lọ gbàdúrà méjì John 3:27 Joanu sì dáhùn ó sì wí pé èèyàn ò lè rò ohunkóhun gbọ́ tí a bá fún látọ̀run wa ọ̀gá. Kò sí bó ṣe ṣàpàtó.
3: No matter what you try.
2: Àwọn kankan bẹ.
3: There are some things that.
2: Tí ò lè wá.
3: That will never come.
2: Àfi tọrùn bá sí.
3: Until heaven open.
2: Àyà àgbàdé bẹ̀rẹ̀ wá sàtà. Ẹ tún pariwo ọ̀run sí.
3: Ẹ
2: kígbe ọ̀run sí.
3: My heaven open.
2: Sọ pé ọ̀run sí.
3: My heaven open.
2: Sọ pé ọ̀run sí.
3: My heaven open.
2: Láti òní
3: lọ. From today.
2: Mẹ̀dú àlẹ́
3: ga. In the name of Jesus.
2: Gbogbo ẹ̀yí tí ọ̀run ti.
3: All of you that have that is what I
2: get. Ọ̀run yín bẹ̀rẹ̀ sí.
3: Yeah,
2: the
3: if you happen for
2: ọjọ́ tí ọ̀run bá sí.
3: I never have no.
2: Ìwọ́ dìde.
3: Now when you realize.
2: Ìwọ́ sànú
3: sí. You will have rest upon Zion.
2: Wà á dìde.
3: That means you are right.
2: Ní ọ̀run.
3: From the heaven.
2: Ibẹ̀ ni pé Ọlọ́run bẹ lọ́run.
3: When the God is in heaven.
2: Ó ṣe ń tó wù.
3: Do you want to please.
2: Ilé àtètè kọ́ sí.
3: In the beginning.
2: Ọlọ́run dá ayé.
3: When they enter the heaven.
2: Ó dá ọ̀run.
3: And the earth.
2: Alẹ́ ń tó lé mọ́ yìí.
3: That person that is the
2: heaven. Ẹ sọ fún ọ̀run ẹ ló tì.
3: The heaven is the shore.
2: As Galvan lè
3: sọ. The heaven is the shore.
2: Tó o bá ti gbọ́ mi tán.
3: After hearing this
2: sound. Ní kété.
3: Immediately.
2: O gbúdọ̀ gbàdúrà 15
3: minutes. Pray 15 minutes under the
2: level. Or 30 minutes.
3: Or 30 minutes.
2: Tó o bá ra yé.
3: If you have time.
2: Kí ìyàmọ́ bá jẹ mímọ́.
3: Like not suffer in pain.
2: Ọ̀run mi sí.
3: My heaven must open.
2: Ó rí pé Psalm 121.
3: Psalm 121.
2: Ó ní èmi ó gbé ojú
3: mi. I will lift up my
2: eyes. Sí ibòsà.
3: Unto the
2: hill. Orí òkè wọn ni. Ìyẹn ní ọ̀run. Aisa ẹni tí ó bá rí ìrànlọ́wọ́
3: ẹni wọ́n ta sí ká
2: fọ́ ló máa ṣe
3: di àdúgbò ta sí kọ́
2: pípẹ́. Mo ti rí àwọn tó lẹ́bùn
3: àtibú tàtà kí
2: mo ti rán tó mà dúà
3: gbà
2: mo ti rán tó lánà
3: ìtì bípẹ́ tàtà nẹ́tì
2: mo ti rán tó mà wá fún ṣe
3: bípẹ́ tàtà pípẹ́
2: tí a ò ràn wọ́n lọ́wọ́ mo rí àkísà lọ́rùn mo dẹ̀rẹ́ ẹni tó wà
3: fresh
2: nínú operation ṣùgbọ́n tí a ràn lọ́wọ́ a lọ sí pátì kan ní ọdún díẹ̀ sẹ́yìn ìkan lára àwọn ọ̀rẹ́ mi
4: ti America.
5: From America.
4: O wa soku.
5: Ije ko bele.
4: Awa lo si bere aye.
5: Where there?
4: Awon eyan la la lo wa.
5: Get people where there.
4: I say great people.
5: Awon eyan la la.
4: Big people.
5: Awon eyan
4: la la. Awon billionaire, millionaire.
5: Billionaires, millionaires.
4: Omo kore to wa ko ko wa ko.
5: Ye ma je ba da to
4: si. Niwon ba temi.
5: To ma un nole.
4: Mo member mo ri.
5: I know those are.
4: I sorry mo ti kori party.
5: But that's not the party.
4: Now, mo ri omo kore.
5: I was seeing this young man.
4: Ati ki he.
5: You from
4: Kisi. I was seeing.
5: To Kisi.
4: I was seeing. Ben Lunda,
5: you are not talking.
4: Subban to ya milaru
5: ni ko.
4: One gbe owo fun.
5: They were giving him bells
4: for one bere money.
5: I don't
4: ask. Lokunrin.
5: Who is this man?
4: One ni gbogbo ri sey.
5: They say this is.
4: Won lo nlo ni.
5: He was there.
4: Ibo lo ti rowo.
5: Where the guy?
4: One ni gbogbo group ti mo
5: wo. They said the group that sister.
4: Se tin to fe se laye.
5: They said what to be like.
4: Go to London.
5: Where
4: go to America.
5: In America.
4: Go to Canada.
5: Or Canada.
4: Omokunrin na mu lo.
5: This the man dey.
4: Korea bro ikan ninu won.
5: Because the younger brother of
4: God. Iyo gentle lady.
5: Tell about it.
4: Omiran to le olore la.
5: That is the way help from me.
4: Inagbejade.
5: That by fire.
4: Lonely or Joan,
5: you have been the best
4: of Mirai B.
5: Jaya,
4: of Mirabuku,
5: Jaya,
4: Commander
5: Lord,
4: sorry, Ogui,
5: that's
4: okay, and when you're last.
5: Even that is another
4: people who surrounded
5: you. Look around you,
4: and when you're last,
5: other people surround
4: you, and when you're giddy,
5: you
4: know, I could
5: not
4: say, you have a lot of people.
5: But you don't have
4: to go there,
5: but not to
4: Hannibal himself.
5: He's talking
4: about when you're last.

0: Praise the Lord.
1: Hallelujah.
0: Orúkọ mi ni Godwin Franka, a ń gbé ní Odógúnyán. So ẹ̀rín mi àkọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí Ọlọ́run ti lo ìjọ yìí sínú ayé mi gan. Tẹ́lẹ̀ mi ìgbàgbọ́ nínú ìpè yìí. Gbogbo àtọ́kọ mi mú mi wọ bí. Mo wá sọ pé pé èrò tẹ ti pọ̀ jù bí pé ṣé o ti elérò níbí mi ní lè lọ.
2: Mo
0: ṣáà kúrò bẹ́ẹ̀ mo lọ.
2: Àwọn ní eré ìwọ irú ṣọ́ọ̀ṣì wo ni wọ́n like.
0: Mi mo pé ṣe ìyanu tó bẹ́ẹ̀ bìbà lè ro fi pọ̀.
2: Ẹ rò pé wọ́n rí nǹkan mọ́lẹ̀ ń bẹ̀ ni ọ̀rọ̀ rẹ ti yé mi ó yá.
0: Mo ṣáà wá ṣọ́ọ̀ṣì kan ní ìtòsí ilé wa tí mò ń lọ. Sọ ìgbà tó wá yá tí bí ọkọ mi ṣe sọ fún mi jọ pé pé news site àwọn náà fẹ́ ṣe sáfíìsì ṣé mo máa wá mo ní à ẹ jẹ́ kí n lọ bọ̀ tẹ́rù bá ti pògbé mi máa sá padà o. Wọ́n ṣáà ń yọjú sí mi lẹ́ẹ̀mẹ́wàá pé ògùdọ̀ ọlọ́ọ̀ ó dẹ̀ níṣòro kan táìmì àtọkọ mi tí ń làkọjá tó sọ fún mi pé a máa lo ògùn pé ògùn yẹn 24,000 ni a dẹ̀ máa lò fún 14 days tí bá lo ọkọ mi náà máa lò owó yẹn dẹ̀ ti pọ̀ jù níjọ́ kọ̀ọ̀kan fún 14 days mo ṣáà dé ìgbà
2: ìjọ torí kò láìkí ṣọ́ọ̀ṣì lérò bóyá.
0: So mo ṣáà wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níjọ́ yẹn bá ṣe dé ìbàyìí tí wòlíì wa wọ́n láwọn ṣe ètò orí òkò dé ni pé wọ́n mú kíní kò wóróró báyìí pé ká dà sínú omi àti òróró. Ó wá ní mo ní jẹjẹ ń tra iléèwò torí kí wọ́n yẹ a ti gbìyànjú gbà tí ò ti bọ́ sí ọkọ mi ní kì í kúkú ṣe pé a nídìí ọmọ yẹn bẹ́ẹ̀ yẹn náà pé ká gbójú kúrò ńbẹ̀ pé kò kúkú tí ìṣòwò. So ìjọ yẹn báyìí bí wòlíì ṣe ni pé ká tọrọ nǹkan ńlá ká tọrọ bí nǹkan tó bá jọ wá lógún gan èmi ò tiẹ̀ tó pé torí mo ti mọ̀ pé tí mi bá ti ṣe ògùn yẹn mi lè rí nǹkan tí mò ń wá gbọ́ mi kan wà tí ò dẹ̀ tí ìbímọ tó náà wojú Ọlọ́run wọ́n ti wà ní 7 years in marriage mo ní àwọn olóòtú ẹ̀fẹ́ gbọ́ mi lọ́mọ wòlíì wá ní tó bá ti ń béèrè fáwọn ara ẹ̀kọ́ máa béèrè fáwọn ẹbí àwọn ẹbí mi mo ṣáà ń béèrè fún èmi yẹn kọ́ ní ò tiẹ̀ béèrè fára ẹ̀ bó tiẹ̀ jó bìrì kí n ti mọ̀ kí n ti mọ̀ gbọ́ máa yá bẹ́yẹn kí n ti béèrè méjì mi mọ̀ so Ọlọ́run ṣáà wá.
2: Ẹ pàtẹ wọ́n fún Jésù. Ọlọ́run á wo ọmọ yín á dá
3: sí. Amen.
2: Ẹ dẹ̀ máa rí ìyanu.